0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ̀nà wà tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church ìjọ ìmọ̀lẹ̀ alàyè ṣe ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimoh Friday ní déédé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníjòkúta Hall Sàgámù Ogun State Àkùrí Ọlọ́run ìyanu ṣe ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ní ànàdí ọlọ́mọ ní Shilo àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì róròyàn wò lè ta gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilésanmi Baba Zion ẹ̀pẹ̀ bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́ o.
1: Ará mi olùfẹ́, orúkọ mi ni wòlíì Rotimi Ilésanmi Baba Zion olùdásílẹ̀ ìjọ ìmọ̀lẹ̀ àlàyé. Mo fi àkókò yìí sọ àsọtẹ́lẹ̀ pẹ̀lú Psalm 103. Gbogbo ìwọ tó jẹ́ oníṣòwò látòní lọ gbọ́ gbogbo àmì má lákojọ àmì àìlákojọ àmì kò ṣeéṣe mo pàṣẹ lónìí ẹ̀jẹ̀ Jésù kò parẹ́ nínú ayé rẹ̀ ẹgbọ́ látòní lọ ọfà gbèsè kó jáde kúrò lára rẹ̀ ọfà àìní kó jáde kúrò lára rẹ̀ ẹgbọ́ ẹ̀yin ènìyàn mo dúró mi ò dádúró mo sọ̀rọ̀ àṣẹ bẹ́ẹ̀ mi ò dasọ béèyàn bá ń tajà tó bá ń ṣiṣẹ́ ẹgbọ́ ẹ̀yin ènìyàn ó yẹ kó gbé nǹkan rẹ ṣe kó dẹ̀ rí nǹkan àrítọ́ka sí ṣùgbọ́n ẹgbọ́n náà gbogbo ẹni tó lóun ti mú èrè kúrò nínú iṣẹ́ ẹ ta ni alágbára náà ṣé ibi tó ti lọ́kọ ni tàbí ìdílé bàbá ẹ èyí tó tilẹ̀ la ẹnu rẹ̀ tàbí tó lérí lọ́kàn rẹ̀ tó ní kíni mo ti mú èrè kúrò nínú iṣẹ́ ẹ má dẹ̀ jẹ́ ń tàn yín àwọn kankan ṣiṣẹ́ nínú ayé ni èrè ti kúrò nínú iṣẹ́ wọn tipẹ́tipẹ́ ọkàn mọ̀ ni wọn ò tilẹ̀ mọ̀ ni èrè ó ti kúrò nínú iṣẹ́ wọn ọ̀nà ti jìn. Èmi wá gbàdúrà gẹ́gẹ́ bí wòlíì tá a fi ṣe àsìkò yìí rán lónìí èrè kó padà sínú iṣẹ́ rẹ ọjà tó ń tà yẹn èrè là ń pè ní profit ní orúkọ Jésù kó padà sínú iṣẹ́ rẹ gbogbo ẹni tí ẹni iléeṣẹ́ lórúkọ Jésù Kristì iléeṣẹ́ yín Jésù kó yà sí mímọ́ mo wá gbàdúrà bẹ́ẹ̀ mo súre ní orúkọ Jésù Kristì the Nazareti ẹgbọ́ ẹ̀yin ènìyàn wọ̀nyí gbogbo ìwọ tó kọ́lé dọ́nà tí wọn ò jẹ́ ò parí ẹ̀ lórúkọ Jésù ó yá ẹ̀mí mímọ́ bu àṣírí ẹ ọlọ́run ìpè mi kó bu àṣírí ẹ wàá parí ẹ láyọ̀ àti àlàáfíà torí pé ìfòyà kò sí torí pé ìwọ jẹ́ ọmọ ọlọ́run gbogbo ẹni tí ń lé ọ pé kó má bàa ṣe é ní àṣeyọrí ojú kó tì wọ́n mo wá pàṣẹ látòní lọ ẹ ní mọ ìdààmú mọ́ ẹ ní mọ ẹkún o ẹ ní mọ òṣì Jésù Kristì olúwa wa àmì. Gbọ́ ọmọ tó o bí pátá lórúkọ Jésù wọ́n máa jẹ́yàn wọn ó sì tayọ Jésù olúwa wa àmì. Oúnjẹ tí o fẹ́ jẹ tó jẹ́ pé o kàn ń jẹ tó orí ni oúnjẹ rádaràda oúnjẹ múnúkún tí ń ṣe tí ẹ̀dá rẹ fẹ́ jẹ ìyanu tó máa gbà lọ́wọ́ ẹ ìyanu owó yẹn gbọ́ ó máa yalù ẹ lónìí wàá rí ìyanu yẹn ọmọ ẹ á dẹ̀ rí ìyanu yẹn lórúkọ Jésù Jésù olúwa wa àmì. Ará mi olùfẹ́ mo gbàdúrà láti gun mẹ́rẹ̀ẹ̀rin àgbálẹ̀ ayé àánú dìde sí ọ ẹ má gbàgbé o lónìí ni a máa pín omi ẹnìkan omi kan ẹnìkan.

iṣẹ́ ò jẹ́ kẹ́ wá mọ́ mo fẹ́ kẹ́ wáyè lónìí o ẹ wáyè lẹ́ni jímọ̀ ẹni Friday ẹ wáyè ẹ mẹ́ṣọ̀ pé wà níbi ìpàdé àdúrà yẹn bí àwẹ̀ àti inú àdúrà ti kọjá lọ lórí ẹ̀ ìwé Isaiah ni mo ń lò 55 mo lolúwa ní kí n lò ó ní ẹ wá sọ̀dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ò ń gbẹ́ ń gbẹ ìwọ tí ò ń gbẹ ilé kíkọ́ ń gbẹ ò ń gbẹ ìrànlọ́wọ́ ń gbẹ àlàáfíà lórí ọmọ mọ́tò rírà ó fẹ́ lọ sílùú òyìnbó ò ń gbẹ rẹ̀ ń gbẹ ò ń pòǹgbẹ fún àlàáfíà nínú àgọ ara rẹ ò ń pòǹgbẹ fún ìfọ̀kànbalẹ̀ nílé ọkọ ò ń pòǹgbẹ fún ọkọ tàbí ìyàwó àbí ò ń pòǹgbẹ fún ìlọsíwájú iṣẹ́ nínú iṣẹ́ rẹ wá gba omi lónìí ibi méjì láti fẹ́ pín omi lónìí o ibi àkọ́kọ́ òun ni ìlú Moshin gbogbo ẹ̀yin tí Moshin ẹ múra sílẹ̀ ẹ̀yin ará mi olùfẹ́ ní ẹgbẹ́ dá àkówọ́jọ aboru ìyànà pàjá abúlẹ́gbà oṣòdì pwd odi olówó agége ibi tá a ti máa pàdé òun ni mo ṣe láàárọ̀ yìí ẹ sì gba omi yẹn gbogbo ìwọ tó jẹ́ pé ayé ti sọ ẹ́ di apàtẹ ọjà mátà aṣiṣẹ́ aṣiṣẹ́ má rowó àrówó má fi ṣe nǹkan gidi ẹ jẹ́ àpàdé ni mo ṣe níbo ni mo ṣe tẹ́ ẹ bá ti dé mo ṣe ẹ béèrè onílé gogoro bus stop lónìí láàárọ̀ yìí tẹ́ bá ti dé onílé gogoro bus stop yẹn ẹ wá béèrè ìdẹ̀ra sinimá hall ni mo pè ó ìdẹ̀ra sinimá hall ẹ gbọ́ lóòótọ́ àti òdodo ọlọ́run bẹ láàyè tí mo gbàgbọ́ bẹ́ẹ̀ má bẹ̀rù ẹnìkan gbọ́ mi lọ́wọ́lọ́ olúwa ní àwọn ọmọ ẹ wà nílùú òyìnbó tó dẹ̀ jẹ́ wípé òun retí kankan ìròyìn ayọ̀ lọ́dọ̀ wọn jẹ́ àpàdé làárọ̀ yìí kò sí ṣọ́ọ̀ṣì ibi tó lè lọ o ṣùgbọ́n tó bá lè wà láàárọ̀ yìí kájọ gbàdúrà jésù yóò sì gbà ẹ́ tábá dẹ̀ tún gbàdúrà tán ó tún lè máa lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ bákan náà ẹnìkan gbọ́ mo ti lọ lóyìnbó rí ṣùgbọ́n ó wà lórí ọ̀fẹ́ àti padà lọ mọ́ ẹ wá gbọ́ o tẹ́ bá ti dé onílé gogoro bus stop ní Moshin ẹ sọ fáwọn èèyàn pé ẹ ń lọ sí ìdẹ̀ra sinimá aago méje láàárọ̀ yìí ni o bí n bá ikú òun lé agbára báyìí mo ń lọ síbẹ̀ nìyẹn aago méje àárọ̀ yìí ni o a dẹ̀ máa parí ní aago mẹ́wàá láàárọ̀ yìí torí tí n bá ti kú òun bẹ́ẹ̀ mo ń darí sí ìṣàgámù nìyẹn ẹ má gbàgbé gbogbo ẹ̀yìn ará ìṣàgà láti Moshin sí ìṣàgà 45 minute drive ni mọ́tò 45 minutes ni ṣómi nípẹ́ débẹ̀ now ẹ wá gbọ́ òróró back to sender iyọ̀ ọba ọ̀mẹ́ adẹ̀túnjọ gbàdúrà ìyẹn ní kọ́kọ́ ẹ̀yìn tí ẹ̀ ń bọ̀ ní ìṣàgà láti ooru òde rẹmọ ìpẹ́rù ìjẹ̀bú òde ẹ̀pẹ́ nkankan ṣótúbọ̀ tẹ́ bá ti dé ìṣàgà ẹlẹ́ẹ̀lọ sí sabo underbridge ẹ gbọ́ sabo underbridge oníjòkúta hall ó kọjú sí títì yẹn ibẹ̀ nípàdé yẹn ti máa ló ti máa wáyé lágbára lọ́wọ́ elédùmarè aago mẹ́jọ la máa bẹ̀rẹ̀ a sì parí ní aago kan lórúkọ jésù ìwọ ni ẹ̀rí kan ẹ jẹ́ sọ ìpàdé méjì tó kù kí n wá gbàdúrà fún yín ní orúkọ jésù ọlọ́run olódùmarè gbogbo ẹ̀dá tí ń gbọ́ mi ìdààmú tí mú kí ìgbé ayé ènìyàn kó polúkúrú mu ṣu kó má nítumọ̀ ìdààmú yàn ní débá ẹ o ọ̀run ka kúrò lọ́nà rẹ kó lọ máa rí ìyanu ẹgbẹ́ ìyẹn ènìyàn ọlọ́run ní on the 15 oṣù tá a wà yìí ìsọjí wà ní oníjòkú town hall nílùú ìṣàgà inú hall yẹn náà láti máa ṣe aago márùn ìrọ̀lẹ́ ẹ gbọ́ aago márùn ìrọ̀lẹ́ ni ìsọjí máa bẹ̀rẹ̀ a dẹ̀ máa parí ní aago mélòó aago mẹ́jọ now orúkọ ìsọjí yìí ni my story must change for good èyí ni wípé ìtàn mi gbúdọ̀ yí padà sí rere ìtàn ẹ gbúdọ̀ yí padà ó tó àkókò kí ìtàn ẹ kó yí padà now nǹkan mẹ́ta ni mo fẹ́ fún yín màá fún yín ní òróró ẹ gba mantu ọ̀nọ́là olúwa tún ní kí n fún yín ní pankẹ́rẹ́ èmi ni mo máa fowó mi rà á gbogbo létí dídi jésù wọ sinagogu ó lé gbogbo ẹ̀mí tí ń tà ti rà jáde gbogbo ẹ̀mí àti ogun tí ò fàyè ẹ̀ sílẹ̀ lọ́ máa nà wọ́n bó bá ṣe wù ẹ́ a máa ṣàlàyé ìyẹn tá a bá pàdé ara wa ẹ má gbàgbé tó bá di on the 26 ìpàdé wà ní ògìjọ níbo ni ní ògìjọ òun ni st john anglican nursery and primary school st john anglican nursery and primary school tẹ bá ti dé gáràjì ògìjọ yẹn ó wà lẹ́gbẹ̀ẹ́ títì aago márùn ìrọ̀lẹ́ lábẹ̀rẹ̀ a sì parí ní aago mẹ́jọ ẹ̀yìn ará ògìjọ ìta olúwo ìkòròdú ṣótúbọ̀ ẹ múra lẹ̀ gbẹ̀gẹ̀dẹ̀ gbẹ̀ná god bless you it is well with you pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070
0070-670-670-0079. Gbọ́ lẹ́ẹ̀kan sí 0706717-0079. Ará mi olùfẹ́, ẹ̀yin ti ìlú Èkìtì nípa ti òróró àkọ́kọ́ yẹn, mo ti ń ṣàlàyé látijọ́ yìí, ibi tẹ́ ti máa rí ẹ lọ́bẹ̀. Ìwọ́ tó fẹ́ ran ìpàdé yìí lọ́wọ́, jọ fi ọrẹ àdúrà mi gbà, ọrẹ má jẹ̀mú ìtẹ̀síwájú ìrere, fi ránṣẹ́ sí àkáàdì nọ́mbà yìí 0069936107. Gbọ́lẹ̀ kan sí 0069936107 Access Bank. Orúkọ tó wà mẹ́ Light of the Living Church. God bless you. Lọ fọ́rọ̀ mi lórí Facebook lálẹ́ ní aago mẹ́wàá. Prophet Rotimi Ilésànmi. Ará mi olùfẹ́ ní ìlú Èkìtì, ibi tẹ́ ti máa gba òróró àti àwọn iyọ̀ yẹn, òun náà ni Adó Èkìtì. Gbogbo wa la mọ̀ bẹ́ẹ̀ fájúyì ní Pavilion lẹ́nu gate yẹn. Ìyẹn ní on the 20 oṣù táwàá, July 20, ní aago mẹ́jọ àárọ̀ sí aago mẹ́ta ọ̀sán. God bless you.

0: Vigo Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Vigo Cap Herbal Capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Vigo Cap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigo Cap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Suru
2: Bogẹ
1: Iṣu Egbodo
2: Muyẹ
1: O ti ya kajọ jẹ
2: Èrò wìtìwìtì ní ìlú Ọgbàgì ní Sátidé ọ̀sẹ̀ yìí.
1: Níbi ọdún ìjẹṣu Ọgbàgì ti 2026 ọjọ́ yìí á dùn á mìrìn gidi.
2: Lórúkọ kábíyèsí His Imperial Majesty
1: Ọba Victor Ọlásẹ̀ndẹ̀ Adétọ̀nà JP Ọ̀dà Gbàràgàjàtọ̀
2: Jọwọ́ Ọ̀fọ̀gbàgìlan
1: The Prescribed Authority and Paramount Ruler of Ọgbàgìlan
2: tó fi mọ́ àwọn jòyè.
1: Là ń pe gbogbo ènìyàn àti gbogbo ọmọ Ọgbàgì nílé àti ní ìrìnàjò
2: síbi ayẹyẹ ìjẹṣu Ọgbàgì ti ọdún yìí
1: pẹ̀lú onírúurú ètò tó làmìlaka yàtọ̀.
2: Sátidé on the 18th oṣù yìí
1: ni kò mọ ọkọ ètò gangan.
2: Ní dédé aago méje
1: àárọ̀ ọjọ́ yìí ni gbogbo olóyè pátápátá ní ìlú Ọgbàgì yóò gún àti àfi kábíyèsí
2: fún ìwúre ti ayẹyẹ ìjẹṣu tuntun
1: tí yóò wáyé ní Sátidé ọ̀sẹ̀ yìí.
2: Kété lẹ́yìn èyí
1: àríyá yóò wá sọlẹ̀ lọ́tún lọ́sì tí gbogbo àdúgbò yóò máa sọkutu wọ̀wọ̀ káàkiri ìlú Ọgbàgì.
2: Ọdún eléyìí á lóyin ládùn yàtọ̀ asking gbákùnjì kún kù yẹ bẹ́ẹ̀.
1: A kú oríire ọ gbogbo ọmọ Ọgbàgì nílélóko àti ní ìrìn àjò
2: fún ti ọdún ìjẹṣu tuntun.
1: Ọdún ìjẹṣu ọdún yìí á sọ wá sówó sọ́mọ àti àlàáfíà ọrọ̀.
2: Àmì
1: ǹjẹ́ lórúkọ Chief Salaja
2: àti gbogbo olóyè ní ìlú Ọgbàgì pátá àwọn lọ́ni kí n kéde lórúkọ wa àti ìlú Ọgbàgì.
3: Ìdùnnú ṣùgbọ́n layọ̀ bí ilé ìwé wa.
4: Sabishana mi primary school etí èrò ti pé ọmọ àádọ́rin.
3: Tí wọ́n ti ń tún ayé ọmọ ènìyàn ṣe.
4: Táà lè rò pé wọ́n lè jẹ́ èèyàn láwùjọ.
3: Wọ́n sì ṣe bẹ́ẹ̀.
4: Díẹ̀ ní pàtàkì lónìí.
3: Wà ní Bọ́lá Dẹ́ni Amúyangàn.
4: Tọ́
3: ó dín ní ọ̀sẹ̀ kan gbáko layẹyẹ.
4: Bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé.
3: Monday 13 July 2026 Awareness Tuesday 14 July November 15 July Women's Day 15 July Women's Competition Ojo Kere Di Ni Ogun Oshu Keje Thursday Ni Kebuyeri Fun Afin Wọn Ere Ni Oniranran Ati Ikojo Tone Se Pẹlu Fifunni Ni Ami Ẹyẹ Labẹ Alaga Ọjọ Naa Alhaji Ọmọde Imoti Secretary to Miss Linguefia Board Ondo State Father Odede Honorable Lanusi Olanirun
4: Chief Host
3: ICP Adewumi
4: Ọlanirun
3: Chief Host ICP Adewumi
4: Orogbile Adewumi
3: Orogbile 1 of Fetiro Community
4: Mrs. Akombe
3: Bose Ishem
4: Lara Awọn to ma gba meyẹ ni ọjọ naa re
3: Mr. Joshua Folayemi
4: Mr. Samuel Agbani
3: IC Peter Adewumi
4: Orogbile Fetiro
3: Mr. Ajorin Adikola
4: Mr. Taiwo Bello
3: Deputy General Superintendent
4: Apostle Gio Kujere
3: Mr. Adewumi Adebowo
4: Olushina
3: Mr. Emmanuel Rimolade
4: Mr. Said Fadaunsi
3: Le Patio Adikola Postumus Award
4: Malam Ibrahim
3: Mohammed
4: Mr. Familola Oyurshad
3: Professor Dr. Rimolade Ayodele
4: Mr. Oloke Emmanuel
3: Olugbenga Postumus Award
4: Ewa
3: Eja Joda Award na
4: gbogbo igbimo
3: lolukede.
5: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
6: It's about to go down.
7: What?
8: Aww. My love, what happened?
7: Before I marry you, the TV where you promised, the fridge, inko, where is it? Washing machine, inko. Will I be using my hands to wash clothes in 2026?
8: Cancel this wedding.
9: Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK?
8: CDK?
9: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
7: So all those things don't already dey house?
9: Abba, since last month.
7: Ah, first off, continue the wedding.
10: Yay! Walk God up, talk together.
9: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
11: Visit us at Danco Plaza, at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707-484-3351.
10: CityCare! Pay small, small. Live BB!
12: Ẹni ńlá pàtàkì kan mà ló fẹ́ joyè nílẹ̀ yìí o.
13: Ìyẹn ni màmá wa.
12: Ajá kúkúrú àtòrí pẹ̀láyé.
13: Kéńké bí ìyàlájẹ́ ọ̀fẹ́ pinmi àkókò.
12: Congratulations, ma. Bí ẹni rere bá ti wà láwùjọ ibìkan.
13: Kújoyè ló máa ń ṣe àwọn tó bá wà ń bẹ̀ gbogbo.
12: Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́rọ̀ màmá wa Alhaji Akubura àtòrí pẹ̀láyé.
13: Orí èèyàn are tó tún jọmọ lú àbí àtàtà ló jẹ́.
12: Gbogbo àwọn olóyè àtàwọn oníṣòwò lọ́jà.
13: Àti lákọlábọ ìlú ń lọ fẹ́ràn rẹ̀ púpọ̀.
12: Ó lòun ló wù wọ́n gẹ́gẹ́ bí ìyálajì ọ̀fẹ́ pinmi.
13: Tí kábíyèsí wá sì fara mọ́.

0: kíyèsí wa.
1: Ọba Yodele Femi Idris.
0: Bírí ọ̀fẹ́ pin mi.
1: Lẹ́yìn jíjáwé oyè lé lórí ní àfin kábíyèsí.
0: Ilé pọ̀pọ̀ ṣinṣin yín gbanugba toro mi ní ẹlẹ́jọ́ lọ́fun jọ́lọ́fun yóò wá lọ bẹ̀rẹ̀ sí ní ṣe bọ̀gẹ̀ bọ̀gẹ̀.
1: Ní ẹ pin mi community town hall.
0: A dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa o.
1: Ti bírí ọ̀fẹ́ pin mi.
0: Tó bá wa fi round peg sínú round hole ti rẹ́gí wa ṣe rẹ́gí.
1: Bákan náà ládẹ wa ń kí màmá wa.
0: Àjà kúbúrà tó rí pẹ́láyé.
1: Ìyálájẹ́ ọ̀fẹ́ pin mi wípé ìwé oyè mọ́rí o.
0: Congratulations.
2: Tó bá dogúnjọ oṣù yìí, ti ilé tó kò pínlẹ̀ Ondo, ló máa péjú péjẹ sí ìlú Arigidi àkọ́kọ́. Gbogbo ọ̀rọ̀ kan dùn ló máa gbọ́ òbítíbitì àlejò. Ní ìlú Arigidi àkọ́kọ́, ẹgbẹ́ náà wá kẹ́ gbádùpà wá.
3: Àníkà ìwà wàṣà wa.
2: Iṣu lẹ fẹ́ jẹ ni.
3: Pẹ̀lú ìkẹ̀tẹ́ tá a fẹ́ yin ṣe.
2: Sókè pọ́pọ́pọ́.
3: Tàbí ká gbé ìgbà wá.
2: Tá a fi tòmátò àti ata sínú rẹ̀.
3: Iyẹn lẹ fẹ́ ti yín ni.
2: Pẹ̀lú ọbẹ̀ oògùn.
3: Efirin.
2: Àbọ̀bẹ̀ ẹ̀gúsí ẹlẹ́fọ̀.
3: Tó di papọ̀.
2: Tá a fi pọ̀ mọ́ tó ká. Àtẹnu ìgbẹ́sẹ̀ jọ ẹ̀.
3: Arigidi àkọ́kọ́ tà sí tàṣà.
2: Tètè.
3: Tọ̀rọ̀tọ̀rọ̀.
2: Arigidi àkọ́kọ́ tó ti ṣẹ̀ṣẹ̀.
3: Ẹ má fọ́ dùn jẹ́ sọ Arigidi àkọ́kọ́.
2: Wẹ́n ti lu bòmí.
3: Kábíyèsí.
2: Ìgbìnrín bí àtẹ ilẹ̀kẹ̀.
3: Ọ̀rọ̀ tó ń taṣẹ́ jìnnìjìnnì balẹ̀ tá ṣàràṣàrà.
2: Ọba ju ọba.
3: Adé ju adé.
2: Ipò ju ipò.
3: Èèyàn jẹ́ èèyàn.
2: Ọ̀pá àṣẹ jura wọn lọ́mọgbà.
3: Ìṣòrójà Majesty.
2: Ọba Dr.
3: Isa Abuola Nipẹ̀kun.
2: C.O.N.
3: Agbada ńlá ẹlẹ́wẹ̀ ẹ̀tù.
2: Abodi ilẹ̀ koko bí ọta.
3: Sákìtì ìlú Arigidi àkọ́kọ́.
2: Aláyélúwà.
3: Máa dábìrà.
2: Wọ́n máa túkàṣà.
3: Ìgbìnrì bí àti àkún.
2: Máa forí adé wúre iṣu tuntun.
3: Níbi tí àárẹ̀ ọ̀nà kankan fò.
2: Tílẹ̀ Yorùbá.
3: Bíbá gàní àdá.
2: Tí máa wà ní ìkàlẹ̀.
3: Tí kábíyèsí bá ti la iṣu.
2: Tí wọ́n gúre fún gbogbo ọmọ ìlú pátápátá.
3: A máa jẹṣu lọ lókù.
2: Tá a bá ti sọ dún ìjẹṣu.
3: Ògúnjọ́
2: kẹ má gbàgbé.
3: Fẹ́ lọ́jọ́ kejì.
2: Iṣẹ́ ọjọ́ kọkànlélógún.
3: Ó ní ọkọ́ta dé èyí tó máa wáyé.
2: Ìlú Arigidi àkọ́kọ́.
3: Ilé tòkó.
2: Kábíyèsí wá fi àsìkò yìí rọ̀ wá.
3: Ká sọ dún ní pẹ̀lẹ́kùtù.
2: Arigidi

0: Frank Communications tún bọ̀ nàrà yọ. O dún ni wọn wọn kì í ṣàìmọ̀ olóko. Tà a bá ń sọ̀rọ̀ nípa computer laptop nílẹ̀ yìí. Má làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ntí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò computer laptop. Máa bọ̀ ní Frank Communications. Kò wá rojúlówó laptop tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o. Gbogbo computer laptop tó bára lọ́dọ̀ wọn báyìí. Ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn computer laptop bag, digital mouse, computer laptop stand àti charger. Frank Communications ti kó computer laptop wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn. Okòwò ńbẹ lórí computer laptop wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí computer laptop. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò computer laptop lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Ó yà wọ́n náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906-123-3331 tàbí 0803-353-4200. Frank Communications, computer laptop tó dáa tó fi ní lọ́kàn balẹ̀. Ọ̀dọ́ wọn ló ti rí ra.
1: Kò sí bó ṣe lè wù ká pẹ́ láyé tó, a ó pẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ. Bàbá àti màmá kẹ́jù ní odò kọ àfọ́kì àgbà kókó. Tíjọ kó wọ́n rìnrìn àjò ìfẹ́ lọ sí ayérayé lọ dẹrapọ̀ mọ́ àwọn akọni ìgbàgbọ́ tó ti fi dà lélẹ̀. Ní àpapọ̀ gbogbo ẹbí àkẹ́jù ní odò kọ àfọ́kì àgbẹ̀ ń kéde ayẹyẹ ètè sìnkú àwọn òbí wa méjèèjì. Chief Erectus Olúdolápọ̀ Akẹ́jù. Bàbá fi dà lélẹ̀ ní ọjọ́ kọkànlá oṣù kẹfà ọdún tí a wà yìí. Lẹ́yìn tí bàbá lo méjìdínláàádọ́rin ọdún lókè èpè 88 years. Pẹ̀lú màmá wa late princess Eunice Ebonluwa Akẹ́jù Omara Sanyin. Jẹ́ ìpè Elédùmarè lẹ́ni ọdún mẹ́tàdínláàádọ́rin ọdún 87 years. Ọjọ́bọ̀ Thursday ọjọ́ 15 oṣù tí a wà yìí. Báwo ṣe ìṣìráńpẹ́ fún wọn? Ní ilé wọn number 2 General Bayo Wale Alágbàká Àkúrẹ́. Bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án sí aago mọ́kànlá òwúrọ̀. Ìrọ̀lẹ́ ọjọ́ yìí ni orin àṣàyàn onígbàgbọ́ Christian Wakeem ní ilé wọn. M/19 Odòkun Àfáòkè Àgbàkókó. Bẹ̀rẹ̀ ní dédé aago 4 àbọ̀ ìrọ̀lẹ́. Friday 17th of July. Lọ́gbẹ̀rẹ̀ bàbá àti màmá gẹ̀gẹ̀ lọ sílé ìjọsìn mímọ́. St. George's Anglican Church òkè Àgbàkókó fún ìsìnkẹ́hìn. Bẹ̀rẹ̀ ní dédé aago 10 òwúrọ̀ sí aago 12 ọ̀sán. Títí a bá parí ni ara bàbá àti màmá lọ sinmi ayérayé. Ayẹyẹ ju ẹnu mọ́ sí. Wá kalẹ̀ sí pápá ìṣeré St. George's Primary School òkè Àgbẹ̀. Kẹ́rì o bàbá, ọmọ kiri máa kún, ọmọ kiri máa ṣojo. Ẹ̀yin náà tún lọ ọmọlúkò ju àfá, ọmọlúkò ju igbá tábà tìbí aláhẹ́rẹ́. Ani gẹ̀dẹ̀. Màmá ni ọmọ wọ́n mẹ́kun, ọmọ gbogbo mọ̀ jà, ọmọ nukun lébọ̀ lóòjọ́. Àpapọ̀ àwọn ọmọ olólùfẹ́
2: de. Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Guy, we don't talk since you. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
1: Oh boy, you don't talk. How about? You know the tire.
0: Now the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
1: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
5: Abba ajo oko ti ìbọn ni nípa 24/7 Abba Mixure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọkùnrin abáduro tọ tí ó sì máa ṣiṣẹ akọni lọdún lólùfẹ rẹ ìwé àtẹgùn láfi pèlú rẹ àjọ nafdac fòǹtẹ̀lú gbà ó dá alágbò ara 24/7 Abba Mixure láti jẹ alágbàtà jákèjádò lẹ Nàìjíríà ẹ máa pe 091 60 62 63 091 60 62 63 orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 Abba Mixure gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
6: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
7: Ẹ tún ọgbẹ́ ìyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fíríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ. Kí iṣẹ́ ìlera máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
6: Ẹ ní tòótọ́.
8: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí.
6: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
9: Èwo ló tún jẹ́ CDK báyìí?
6: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
6: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
8: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
6: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
11: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gear 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
12: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
11: Ṣé mi ò sọ fún ẹ?
12: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
11: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
12: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: 3 in 1. Om mini kalau ku kopi ku. Kivo dari
1: mix. Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má pani lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

Ẹ kú ojúmọ́. Ojúmọ́ ayọ̀ láàárọ̀ tòní lápá ibi tá a wà yìí. Àdàbà náà ń pe bí ẹ ti mọ ọwọ́ ẹ ti mẹ́nu ẹ̀. Ojúmọ́ ayọ̀ gangan náà lápò ètò yìí lápá ibi tá a wà yìí. Mo nígbàgbọ́, mo wà expected, mo wà in expectation, mo wà in expectacle, àbíbò lẹ̀ yélè bó ṣe mọ́ ń pè. Kọ́lọ́ gbà mí lọ́wọ́ praise ọmọ lágòkè. Àwọn ilé ìbò nìyàwó ní Gẹ̀ẹ́sì, ṣáàbá yín dáadáa láàárọ̀ ẹ̀. Ojúmọ̀ aláyọ̀, ojúmọ̀ rẹ̀. Bá a ti ń jáde lónìí, ká bóde pàdé. Àwọn àgbà kan, àwọn àgbà kan ló pè é, wọ́n sọ wọ́n bùlá. Wọ́n ní ìkọ́ ìkọbalá, ìkọ́ ìkọmọ ejò lẹ́sẹ̀. Àwọn kẹ́tì ẹ̀ sọ wọ́n ní ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ní kí a gbé wọn sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Káwa ọmọ ológo, káwa alálùbárí, ká lè rọ́nà rìn ní o. Bọ́bá Ògo bá ti ń lọ wájú káwa náà mọ̀ tẹ̀lé. Kọ́nà olè là fún gbogbo wa pérégede lónìí. Ojúmọ́ tó mọ́ wa lónìí, ojúmọ́ ayọ̀ ni ó jẹ́ o. Ojúmọ́ àlàáfíà. Àwọn òṣìṣẹ́ ìjọba, ọkọ̀ ọba àdá ọba ò ní ṣayín lẹ́sẹ̀ o. Àwọn òṣìṣẹ́ aládàáni náà, nírógun alákòóbá, wọn ò ní kúràn yín lágbára Ọlọ́run ọba. Oníṣòwò ọlọ́jà bẹ́ẹ̀ sí ń jáde lọ lónìí kẹ́bùdè pàdé. Ẹ mọ́ gbàgbé mi, a mọ̀ ké sáwọn ọlọ́kọ̀ àtọlọ́kadà ń gbogbo gbà ń tèmi o. Torí ẹ̀mí ò láàárọ̀. Ẹ jẹ́ ká rìn jẹ́jẹ́, ẹ jẹ́ ká rìn díẹ̀díẹ̀. Ẹ jẹ́ rìn jẹ́jẹ́, ẹ jẹ́ rìn díẹ̀díẹ̀. A ti bẹ̀rẹ̀ náà nìyẹn lápá bí ẹgbẹ́ ń gba bí ìwọlé láàárọ̀ yìí. Dégbèga àlàní ló kọ tèmi ń jẹ́. Èmi làlàní tí ò gàn, ẹni tó ń bá rìn ní ògbọ́n, owó kẹ̀m̀bẹ̀lé ń tódù mọ́lẹ̀, ọkọ̀ lọ́mọge. Radio Boyfriend yàn rèé, olúwayé tanátaná one. Ó níbi tá a tún gbà rìn láàárọ̀ yìí lápá ibi tá a wà. Ṣùgbọ́n kó tó di pé a tẹ̀síwájú, mò ń bọ̀ ná, ẹgẹ́ ń sẹ́mi mu díẹ̀, ẹ káàárọ̀ o.

0: ọlọ́run mi.
1: Ẹ increase volume ẹ. Ọ̀gá lè pọ increase volume ẹsẹ̀. Bẹ́ẹ̀ ṣe mìírí yẹn lèmi náà mìírí bẹ́ẹ̀ ni mò ń ju pa ni mò ń ju sẹ̀mi. Báàbà ti ẹ̀ mọ́rọ̀ ládé. Ó yá lè fi gbádùn ṣayọ̀ díẹ̀ náà nà án. Ṣé mọ̀ pé a ṣe ń bẹ̀rẹ̀ ọjọ́ a ṣe ń bẹ̀rẹ̀ ojúmọ́ wa ni. Òun ta bá sì fi tonic ta bá fi bẹ̀rẹ̀ báyìí ni ó sustain wa dalẹ̀. Dégbè ga àlàdé rẹ̀ mí dòrè dòdò mí mo ṣì wà lápá bí a ṣì wà lápá bí rere dòdò.

0: pè ní tí àwọn òyìnbó máa ń fẹ́ràn láti máa sọ wípé is a word on its own, ìyẹn túmọ̀ sí pé ayé kan tó jẹ́ pé ó so gbogbo ayé pọ̀ ni. Ìyẹn túmọ̀ sí wípé àwọn èèyàn lè wà ní India, kẹ́nìkan wà ní Congo, kẹ́nìkan wà ní Pakistan,
1: kẹ́nìkan wà lamẹ́ríkà.
0: Bẹ́ẹ̀ni ìyẹn túmọ̀ sí wípé àwọn fún olúkúlùkù wa ní àǹfààní láti mọ ohun tó ń ṣẹlẹ̀ lójú ẹsẹ̀ ní àwọn orílẹ̀-èdè tí mo dárúkọ yìí, tó sì ní kúrò nínú yàrá ẹ̀. O ò ní kúrò níbi tó wà. Àyè sísílẹ̀ fún wọn láti lè bá ara ẹni sọ̀rọ̀, ìbára ẹni sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀yọkan ló dára, ó tún ṣe kìmí ju ìgbà tí o bá gbé fún ìpò fẹ́ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lọ, nítorí pé bí tó bá fẹ́ mèkì àbí ipò fẹ́ pè láti orílẹ̀-èdè Nàìjíríà sí orílẹ̀-èdè kejì báyìí lórí fóònù lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ, wàá sì láwọn kóòdì kan tí o fẹ́ tẹ̀ tó fẹ́, ṣùgbọ́n lórí ẹ̀yọkan ló dára, o ò ní ju kóòdì kankan tí ènìyàn bá ti ní pàápàá jùlọ gan, o ò tẹ̀lé láti ní bóyá orúkọ ẹnìkan lọ́wọ́, ohun tó bá ti mú sí gbogbo àgbáyé ti kí ni gbogbo jẹ́ kí ìmọ̀ kí ó peléke sí i. Àwọn ìmọ̀ lóṣìṣì ìmọ̀ ẹ̀rọ ni o, ìmọ̀ ewébẹ̀ ni o, nígbà kan bá ẹ̀rọ ẹ̀ ọ jẹ́ kí n fi ọlákùnrin kan ṣe àpẹẹrẹ ẹgbẹ́ mi ò fẹ́ dárúkọ yìí nítorí pé àwọn ọjọ́ orí ṣùgbọ́n ó máa ń sábà sọ̀rọ̀ nípa ẹranko dáadáa. Tí ẹ bá ṣàkíyèsí rẹ̀ ní fún àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọn ò mọ̀ nípa ẹranko tẹ́tẹ́lẹ̀
1: báyìí,
0: ó láti
1: ṣe
0: pàápàá jùlọ òun náà mi ọkàn mọ́mọ́ fẹ́ dárúkọ ẹ ni ó ti yé yín tí a bá ti káwọ báyìí sìn tẹ́tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń jókòó ti ẹ̀rọ móhùnmáwòrán ní ọ̀pọ̀lọpọ̀ ìta jókòó ṣùgbọ́n báyìí èèyàn mẹ́rin ló jókòó ti ẹ̀rọ móhùnmáwòrán báyìí fóònù wa ti di ẹ̀rọ móhùnmáwòrán fún wa.
1: Ẹ jẹ́ ń béèrè lẹ́nu kan dondo pé ojú òpó ayélujára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló fẹ́ wà ńbẹ̀, kódà ká sọ pé gbogbo èèyàn ló fẹ́ wà lójú òpó ayélujára, ẹ mọ̀ rí àwọn àgbààgbà míì gan tó jẹ́ bàbá 70 wọn làwọn fẹ́ wà lójú òpó ayélujára. Ǹjẹ́ ìbéèrè mi wá rèé, ṣé kànńpá ni ojú òpó ayélujára jẹ́ ni àbí mo fẹ́ ìdí tí mo fi béèrè ni báwọn èèyàn mo ṣáà fẹ́ wà lójú òpó ayélujára by fire by force tipátipá.
0: Ṣe rí ìyẹn kì í ṣe kàn nípa fún gbogbo èèyàn láti wà lórí ẹ̀rọ ayélujára. Ṣe rí àìní ìmọ̀ nípa ẹ̀rọ ayélujára ló ń fà á tí a fi oríṣiríṣi ohun tó ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Ẹlòmíràn ó ṣàfẹ́ kí ayé rí òun ṣe kárí mi, èmi ni mo wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́. Wọ́n dẹ̀ ti wá ṣe débi tó jẹ́ pé ó wá dàbẹ̀ ni pé tí ká máa tẹ̀léra ẹni ní orí ẹ̀rọ ayélujára ni ó dàbẹ̀ ni pé ó tún ẹ rí àwọn èèyàn kan tó máa ti bọ́ síta bóyá èèyàn bíi mílíọ̀nù kan ó tẹ̀lé wọn ẹ wàá rí wọn tí wọ́n wàá gbé oríṣiríṣi ẹlòmíràn ṣẹlẹ̀ kọ́ọ̀tì kéèkì torí pé àwọn èèyàn mílíọ̀nù kan wọ́n ń tẹ̀lé lórí ẹ̀rọ ayélujára wọ́n ti wá sọ di bí iṣẹ́ fún ara wọn wípé ẹlòmíì kì í ṣe wípé bóyá oníṣẹ́ kan pàtàkì kan tó ń ṣe.
1: Ṣùgbọ́n lóòótọ́ làwọn èèyàn kan sọ lọ sọ pé iṣẹ́ táwọn ń ṣe òun ni káwọn ọmọ ṣe fọ́nrán sójú òpó, ṣé ẹ̀yin rò pé kò tó iṣẹ́ fún wọn ni?
0: Iṣẹ́ rí mi sọ wípé kò tó iṣẹ́ fún wọn ṣùgbọ́n ohun tó fi tó iṣẹ́ ni pé ohun tó ń fi sórí ẹ̀rọ ayélujára ǹjẹ́ ó tẹ̀ ń ṣe àwọn tí ó ń wo láǹfààní kan òun láti sọ pé òfin ṣe iṣẹ́ ṣe ṣèbí wọ́n ṣàà ń sanwó fún àwọn pé olúwa ẹ fi fọ́nrán kan sí orí ẹ̀rọ ayélujára ẹyẹ tí èèyàn bá ti wò bó bá ṣe rìn jìnnà sí bó bá ṣe kinní kan sí ṣùgbọ́n tí ẹ bá ṣàkíyèsí ohun tí ó ń rìn ohun tí ó ń tí a lè sọ wípé ó ń jà rìn ẹ̀rọ ayélujára báyìí kì í ṣe àwọn ohun tí ó mú tó mú àǹfààní débà àwùjọ ohun tí èmi rí nìyẹn kìdí sì ìdí nìyẹn tó fi gbé ẹ̀rọ ayélujára kalẹ̀ ohun tí a fi gbé ẹ̀rọ ayélujára kalẹ̀ yàtọ̀ sí ẹ̀rọ tí a wá ń lò ó fún mi mọ̀ bóyá ohun tí mò ń sọ bóyá ó yé
1: àgbọ́yé àgbọ́yé
0: bí arábìnrin kan báyìí nínú ẹ̀rọ ayélujára gbogbo ohun tí ó máa ń fi sórí fọ́nrán kò ju ibi tí ó ti wọ tí ò ti wọ aṣọ ohun tó máa bẹ́ẹ̀ ni ohun tó máa ń fi sí ní gbogbo ìgbà nìyẹn tí ọmọ aláìwá sọ pé ẹ̀yin náà ṣe ń wò ó kì í ṣe pé àwọn náà ṣe ń wò ó wọ́n ti sẹ́ẹ̀tì kíyàn débi tó jẹ́ pé tí wọ́n bá ti post irú nǹkan bẹ́ẹ̀ ó wò ó ò fẹ́ wò
1: ó máa wá sọ́dọ̀
0: ẹ̀rọ ayélujára máa gbé wá.
1: ẹ já wo àgbọ̀n ọ̀rọ̀ oníròyìn dé torí ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ bí ìjọba ti ṣe ń pariwo ní gbogbo ìgbà lóge òtí yín gẹ́gẹ́ bí àgbà ọ̀jẹ̀ tó nímọ̀ dáadáa nípa ọ̀rọ̀ ìròyìn ka mo fi iroyin sowo soju opa.

0: ayélujára ipa wo lero poju opo ayélujára nko baba so ni poju ojo opo ayélujára mo mo pa so nipa bia Facebook Instagram TikTok ati ipa wo lero pe awon ojo opo yi nko lori oro oniroyin de
1: seri lori oro yen awon agba wa lo ma so wi pe ti eye ba fowo ilu apa meji ni wi fowo ilu o ti bi ti re ni bi igba to je wi pe awon ti won mo nipa ise iroyin ni won fi iroyin sori eyo kayelujara to fi foran iroyin kayelujara a ri wi pe iroyin ti ki se ti o ti ki se le to le da ilu oni bi ko nitori pe ti o ba fe fi iroyin sori eyo kayelujara o ti mo awon ofin ti o de ohun enikeni ti o ba lo si ile iwe ti o ko ti o de ni imo nipa eto iroyin o ti mo awon iroyin to je wi pe ti o ba se le eleyi o da to to ba se le ele aile la le fi se le la le fi se o le se ma ri wi pe awon iroyin te ma ri lori eyo kayelujara e ti ma ra awon ile iwe iroyin o da bi tadaba gan bayi ele wa lori eyo kayelujara e ti mo pe iroyin te ba gbo lati be won ti se kini won ti po po dada won ti ri pe eleyi oyin ko lodi sofin eleyi ki se ohun ti a kai le pe so sugbon ni aye ti a wa yi bayi gbogbo eyan lo fe se oniroyin sugbon awon oko mo ni gbogbo eyan lo sa fe gbogbo won fe break news gbogbo won ni won fe mu iroyin jade o le se ma ri wipe boya ikun omi kan sele nibi kan boya agbara ya wole o yawo shop eni to gbe camera deni o ti ti agbara fi wole to fi yawo shop a kan gbe phone re na ni e wo Tinubu omi ti fe gbe wa lo nbi o bi pe Tinubu ni o se ko fa idi ti agbara fi yawo le to fi yawo shop sugbon nigba ti ru awa bayin ba dide pe a fe lo se a ma kokko se iwadi
0: ni ma so fin to to
1: a so to gbe ki ti eni digan so fi di wipe agbara ya wole omi ya wo shop nibe na ti ri awon ohun ti o le fa ti ba le sakese ona ajo kan ti won pe na ajo nimet ajo nimet ma nje ko yiwa pa ni akoko bayi sa akoko bayi ojo ma po awon eniyan e sakese awon agbegbe yin o e ma da idosu si oju gota e ku awon oju gota yin e mo ko yato se en to ya de ri pe omi nsan iru en to wa ni apa kan ni ipinle eko lojo kan eyan mi no yade se foran kan kan wo bayi o omi ti fe gbe won lo ni ogogbo mo a so pe mo ni mo ti gbe ni ogogbo dada ni ipinle eko dada mo so yi e ti mo gbe so pe mo ni o pe ti omi ti ma wa ni gbogbo agbegbe to n so ki n soro ijoba o se ijoba lakoko na esun mo eti okun ekeji ipinle eko atawon agbegbe ti en so yi o no o ni kini kan ti ma so pe si level o no si okun ti okun yẹn balẹ̀ ti kọjá level to yẹ ko wa awon omi to n bo yẹn won ni le sọna si inu awon omi won yẹn won a retain on ti digba ti si level yẹn ba lọlẹ o wa dake ko wa le sọrọ mọ nitori naa kii se ọrọ Tinubu kọ ni o jẹ ko omi wa ni ọgọmbo ṣugbọn gbogbo eniyan bayẹ si ni o fẹ trend gbogbo eyan lo fẹ sọrọ lori ẹrọ ayélujára ẹ yẹ rira awọn kan wọn yẹn de sọ pe kan wa wọn ti tukọ dagbe arakunrin kan ni ipinlẹ ṣe ipinlẹ ọsun niyẹn ti n ba ṣe mistake to ṣàdé ṣe fọ́nrán wípé àwọn báníìtì ti yàwó ìlú o tó bẹ̀rẹ̀ sí ní ṣe ra bí ìgbà tó pé báníìtì ní òun ìgbà tọwọ́ máa fi tẹ̀lé ó ní ẹ òun fẹ́ kí àwọn èèyàn máa
0: lè ṣe content ni.
1: o ṣe lòun fẹ́ kí àwọn èèyàn máa o sì dá wàhálà lẹ̀ sí ọkàn àwọn ènìyàn láti má ìdí òun la fi sọ wípé àsìkò ó yẹ kí wọ́n ṣe bíi pé tí ò bá ní ìmọ̀ a sọ pé káwọn èèyàn má ṣe content wọn ṣùgbọ́n àwọn kan ṣe tó yẹ pé ọjà tí wọ́n ń tà ni wọn àwọn ń gbé sórí ẹ̀rọ kalẹ̀ sórí fọ́nrán ẹlòmíì kéèkì tó ń ṣe irú nǹkan báwọn yìí kò sí bóyá ìfẹ́ ṣètì títí báyìí sí kò sí nǹkan tó lè sọ nípa kéèkì tó lè bí àwọn tó lè dá wà láti rẹ̀ láàrin ìlú ẹni tó bá fẹ́ mú ìròyìn jáde ó yẹ kó ní ìmọ̀ ìròyìn kó tó di pé mo sórí fọ́nrán.
0: ẹ já rìn báyìí ẹ já rìn báyìí lórí ọ̀rọ̀ oníròyìn dé ayédèrú ìròyìn àti àwọn nǹkan míì a mọ̀ wípé àwọn ojú òpó kan ti ń sanwó fún àwọn content creators ìyẹn àwọn tí wọ́n ń ṣe fọ́nrán tí wọ́n ń kọ nǹkan sójú òpó tí wọ́n bá ti dé ipele tí wọ́n sì ní àbùdá tí ojú òpó ìfilè sanwó fún wọn ẹ já ká wò báyìí ó ń mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọ́n mọ̀ ṣe àwọn nǹkan kan lójú òpó àkọ́kọ́ kákàmọ́ sọ̀rọ̀ burúkú síra ẹni ẹni tó tiẹ̀ mọjọ́ orí ẹ̀ a ti rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó gẹ́ wípé ìròyìn tó fi sọwọ́ sójú òpó ayélujára ó fẹ́ da àwùjọ láàmú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan àti àwọn gbégúri lójú òpó ayélujára ìbéèrè tó wá tibẹ̀ yọ leléyìí àlejò wa ọ̀nà wo làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà la lè gbà láti fi dáàbò bora wa takoru àwọn nǹkan bíi eléyìí.
1: owó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ìjọba ejoba gan ni mo fe le so pe o je bi ni mo gboro to wa nle
0: lona wo
1: nitori pe idalu o ni iselu ilu ti o ba si sofin ese o si nbe a ni igba kan o ni omobere kan ti o je wi pe bi pe ko ma ju kan bi ihu bi oni kini kan ko ma so ra lu fansia si ori ero aye lu jara a ilu kan ni ni europe ni won pase wi pe ah ta ba ti fe polongo awon kankan ti o mu ki awon omode ki o sora asoju eleyi ti o n se akoba fun eto ilera won ti won pase pe iru kan be pe o di gba ti awon omode ba ti sun ni akoko bayi de to bere si ni ma se polongo iru kan be lori ni ori television tabi radio tabi bi kankan won pa lase sugbon iru omo benin yen bayi to pe ka mu mu kumu lori ero kale jara ka de fi si be ka so le fansia lori ero kale jara awon oro to je pe ni gba awon bi wa ma n so pamo te ba sa kesi be pa pa ju lo se lori ero kale jara ti won pe ni TikTok yen oh my god awon mi o saba open bayi bi o je pe mo la account si be nitori pe to ba ti open bayi ko si ohun kan to ma gbe wa sodo e to ma fe wo bayi si isokuso ise ohun kankan to ma gbe wa ni gbogbo gba niyan awon iyale ile won ma ti bo sibe bayi oro ibara ni lopo cha nikan le ma ma ri so ma ma gbe wa lo ma ma so lo ma ma eh nkan ti a de nso yi a ki n sawa agbalagba nikan ko la ma n de ero kalo jaramu omo odun mejila bayi o ti n ni fone dani gbogbo nkan won ipapata ni won de ti ni imogojo awon obi won lo lati ri pe awon le operate ekan daada ibi te ro pe yin le tun fone de e lo gbe fun omo odun mejila nsin
0: won tuju be lo
1: a tun koja ibi te ro ko je dada igba te ba so fun won ti mo gbogbo kini won yin nitori pe awon omo esin jet age la ma n pe won opolo won si daada ju ti awon obi won gan lo papa lo mo ti ro mo nkan ti o ti jo omo 9 years lo to ti n change password awon obi e lori fone. So awon nkan won yin iru eyan beye ni ijoba wa ro ngba kan wi pe kí làwọn lè ṣe o lọ́ba lọ dá lọ́la pé ẹ àwọn ò ṣe àmbásádọ̀ ṣe oye wa ẹmí ò sọ wípé wọn ò lè fi èèyàn ṣe àmbásádọ̀ ṣùgbọ́n ká tó fi èèyàn ṣe wọ́n ní ká tó fi èèyàn doyè láàrin ìlú ó ní láti jẹ́ ẹ̀mí rere gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yorùbá ó ṣe wá jẹ́ pé àwọn èèyàn tí ò sí kankan tí wọ́n kò sí kan pàtàkì kan kò sí kan ire kan tí wọ́n ṣe fún àwùjọ wa ni àwọn ìjọba bẹ̀rẹ̀ sí ní wù tí a bá sọ pé ẹnìkan rí ìwò báyìí lórí ẹ̀rọ ká ìlújára tí a bá ti wo gómìnà àti mo sọ̀rì láti sọ ilé tí mo fẹ́ sọ ẹ̀ ó ní ohun kan tí wọ́n máa ń ṣe ní lórí móhùnmáwòrán tí wọ́n máa ń pè ní pé ká kó àwọn èèyàn kan jọ sínú ilé kan fún bóyá bí oṣù mẹ́ta mi ò fẹ́ dárúkọ ẹ̀rọ máa ń bà wọ́n ní orúkọ fún bí oṣù mẹ́ta wọ́n á wá tàn sílẹ̀ fún àwọn ẹ̀pẹ́ wa máa wò wọ́n o bí wọ́n ṣe ń ṣe àwọn kan àwọn ìwàkíwà ni wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa wò kì í ṣe pé ìwàkíwà yẹn wá gbó sórí móhùnmáwòrán yẹn nìkan o wọ́n wá máa fi sórí fọ́nrán á sọ pé ẹ ṣe bí wọ́n ti kọ́ síbẹ̀ wípé kò wà fún àwọn ọmọdé ẹjọ́ ṣé àgbàlagbà nìkan ló mú fóònù dání
0: báyìí.
1: Àlejò wa ta máa pè wá sínú iléeṣẹ́ ìjọba pé ẹ o ṣe dáadáa kárí àwọn agbé mọ́tò fún wọn wọ́n bẹ̀rẹ̀ sí fún wọn lówó ọmọ tí ó ṣe dáadáa ní tó ṣe wà ètò ẹ̀kùn gan ló ṣe dáadáa jù àti pé kí ìjọba kí wọ́n pẹ̀lú àwọn ọmọ bẹ́ẹ̀ kí wọ́n sọ fún ọpá o ṣe dáadáa ẹ wo ọmọ kan lórí ẹ̀dẹ̀ nàìjíríà tó yẹ kó lọ sí china fún competition lórí mathematics wọ́n sọ fún wa pé kò sí owó ṣùgbọ́n ẹni tó bá ṣe ṣekúṣe lórí ẹ̀rọ ayélujára ẹ rí pé gómìnà máa pè wọ́n máa kíní ìwọ̀n yẹn ló fà á tí àwọn èèyàn náà fi wò pé ó fà yẹ pé àti ṣe nǹkan gidi ò pé mọ́ ẹ jẹ́ káà náà kábẹ̀ sí máa
0: lórí ẹ̀rọ ayélujára. Kó tó di pa tẹ̀síwájú ẹja dojú ọjà bó ń bọ̀ náà.
2: Achievers University calling. It's admission season again. Achievers now. University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052, Achievers University, knowledge.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Guy, we don't talk since so. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
2: Oh boy, you don't talk. How bad? You know the tire.
1: Now the new level be that, too. This new MTN sachet bundle don't make life easy for me.
2: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Ẹ káàbọ̀ padà, ẹ̀yin alára wa, a ṣì wà lápá bí níléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Ojúmọ́ ayọ̀ òun náà la wà lórí ètò yìí. À ń sọ̀rọ̀ lórí ìwà táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń wù lójú òpó ayélujára. Ǹjẹ́ bó ṣe yẹ ká lò ó? Ṣé ojú òpó yìí ṣé ó ń tún wá tò ni àbò ń ṣe wá lọ́sẹ̀? Àlejò wa ọ̀gbẹ́ni Adébòmí Ìdòwú lámètò àwùjọ, wọ́n ti bá wa yànnà látàárọ̀. Àlejò, mo fẹ́ bèèrè ìbéèrè yìí. Àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan bíi orílẹ̀-èdè Australia lé àti ní oṣù kejìlá ọdún 2025 làwọn ti fòfin de ojú òpó ayélujára fún àwọn tọ́jọ́ orí wọn ò tí ì ju bíi mélòó kan lọ. Bẹ́ẹ̀ náà ni orílẹ̀-èdè Brazil náà, United Kingdom láìpẹ́ yìí làwọn náà fòfin de ojú òpó ayélujára fún àwọn tọ́jọ́ orí wọn ò tí ì ju bíi mélòó kan lọ. Indonesia náà, àwọn náà ti gbé ìgbésẹ̀ báyìí. Turkey, United Arab Emirates àtàwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ míì ò ní wọ́n ti gbé irú ìgbésẹ̀ báyìí pé àtọ́jọ́ orí ẹ̀ ò bá ti pé ọmọ ọdún báyìí o, kò sí nǹkan tó fẹ́ lọ ṣe lójú òpó ayélujára. Ǹjẹ́ rò pé irú òfin báyìí lè fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà?
6: Dáadáa, ó lè fẹsẹ̀ múlẹ̀. Eléyìí tí wọ́n tẹ̀ fi ń ṣe pé àwọn ṣe àwọn òfin lórí cyber bullying or stuff like that. Tí a bá fẹ́ dáàbò bo àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ wa, nítorí wípé ohun tí ó kàn tí gbogbo àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ wa ń ṣe kiri nísìnyí nìyẹn. Tí ọmọdé bá ti jí láàárọ̀ kò tìgbà ẹ̀ ti rí, a fẹ́ sọ gbogbo ayé pé mo máa ti jí láàárọ̀ yìí o, ẹ wò mí o. Gbà tí mo máa ń jókòó, mo máa ń wò, mo máa ronú sí pé ẹ̀hẹ́n. Tó o bá wá jí, gbogbo
5: aláǹkà kò pé
6: ẹlòmíì á sì ní pé ẹ̀wò mo fẹ́ lọ wẹ̀ o. Ẹlòmíì tiẹ̀ ti da débi pé tó bá ti fẹ́ wẹ̀, a gbé kámẹ́rà ti ara ẹ̀ torí pé ó fẹ́ wẹ̀. Ní wọ́n máa ń pè é kéèyàn pé àwọn fẹ́ ní views. Irú àwọn nǹkan bẹ́yẹn tí àwọn bọ́ sáàárín àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ wa, ẹ wá wo ìwà ipá tí àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ wa wá wù lórí ẹ̀rọ ayélujára. Nítorí náà a lè ṣe, kí ló dé tá a lè ṣe? Tí ọjọ́ orí ẹ̀ ò bá ẹ̀ tí ì pọ́ ọmọ ọdún 18 pàápàá yíbù gan ká fi sí 20 gan pàápàá, kò sí ohun tó ṣeé ṣe lórí ẹ̀rọ ayélujára. Ìjọba wa sì lè pàṣẹ bẹ́ẹ̀ ṣèlú tí wọ́n bá fẹ́ shut down network pátápátá. Ṣé ò ní shut down ẹ̀yìn? Tó yẹ pé kò sí kankan tí ẹnìkankan lè rí ṣe sí. Ìjọba la pé nítorí náà àyè ṣí sílẹ̀ láti sọ pé nǹkan báyìí a rí wípé ó ti ń pọ̀ jù. Ṣé rí tí nǹkan bá ti ń pọ̀ jù ìnira ló máa ń fi gbà. Ibo ìbáàjọ oúnjẹ gan ló jẹ, ìbáàjọ omi gan lohun tó bá ti ṣe láṣe jù ó máa ní ìpalára. Nítorí náà social media àmì ẹ̀rọ ayélujára ó dáa, ṣùgbọ́n àwọn nǹkan tí à ń ṣe ń bẹ̀ ó ti ṣe kíni, ó ti ń mú ìpalára dé bá àwọn ènìyàn wa. Tí ẹ bá sọ̀rọ̀ àìrí ẹlòmíì à ń gbé ìmúkúmu tí àwọn ìjọba ti fòfin dè ẹ̀rí lórí ẹ̀rọ ayélujára. Mo ti ríbi tí wọ́n ti ń fi ipá bá ẹnìkan lò tó dẹ̀ gbé sórí ẹ̀rọ ayélujára. Mo wá wò pé kí ni ohun tí a fẹ́ mú jáde nínú pé àwọn ìwà ipá wọ̀nyí, ó wá di pé ó ti wá di tọ́rọ́ kọ́bọ̀ lórí ẹ̀rọ. Nítorí náà a lè ṣe. A lè ṣe dáadáa, ìjọba sì lè ṣe láti ri pé tó o bá ti tẹyọ ọmọ ọdún kan báyìí, o ò lẹ́tọ̀ọ́ láti wà lórí ẹ̀rọ ayélujára.
5: Comment section, àgbáyé kan tún lòun fúnra lára ẹ̀.
6: Bẹ́ẹ̀ni,
5: ṣé ń gbọ́ wa?
6: Tó ti ń fèsì sọ̀rọ̀.
5: Ìdájọ́ a ṣèdájọ́ a fọ̀rọ̀ léde ìyún náà, ó tún jẹ́ ọ̀kan lára ẹ̀. Ọ̀nà wo lérò pé a lè gbà láti ri wípé a yanjú àwọn nǹkan wọ̀nyí? Ṣé rí comment section gbà mí kì í ṣe wọ̀? Bá a bá kanlẹ̀kùn comment section gbà mí báyìí, ati gbori wole gan yo fe di soro ona wo le ro pa le gba ati awon to je bi pe won sora won di agbejoro lojo po
6: e je ki mu lati comment section ti en so

0: Ta jẹ́ kó rọrùn fún ẹni tí ò tó sọ̀rọ̀ sí èèyàn láti fèsì sí ohun tó ń lọ. Àṣẹ mọ̀ pé lórí ẹ̀rọ ayélujára báyìí, olùjọba ìlú gan ìbá sọ̀rọ̀, ẹ̀rí àwọn kan tí wọ́n á bọ́ síta sọ pé ọ̀rọ̀ tó ba ìlú sọ yẹn pé ó ju ẹnu ẹ̀ lọ. Àmọ́ ti rí nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí ní ìlú kan tó jẹ́ pé ìgbà tí ọ̀rọ̀ yẹn wá le èèyàn láti lọ lọ sí àwọn kan ṣáàtì láti lọ mú ẹ̀yìn lọ bá kábíyèsí ìlú yẹn pé bàbá ẹ dákun ẹjọ ẹ dáríjì kò mọ ọmọdé ní ṣe kò mọ ṣe. Àwọn ọ̀rọ̀ wá di pé ká wá dọ̀bálẹ̀ ká wá fúnlẹ̀. Látijọ́ tí àwọn kábíyèsí wa bá sọ̀rọ̀ bá tiẹ̀ ní ohun tó takọ̀rọ̀ tí kábíyèsí sọ, ó ní bí a ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀. Ṣùgbọ́n ẹ̀rọ ayélujára báyìí kò ní ìmọ̀ bá ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀. Ohun tó bá ti tọkẹ̀ náà ló tẹ̀.
1: Tó bá ti wà lọ́kàn ẹ̀ náà ló tẹ̀ jáde.
0: Bẹ́ẹ̀ni ló gbé jáde. Kò fẹ́ bẹ́ẹ̀ mọ̀ bóyá lágbájá tí ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ bóyá àgbàlagbà ni àbí ẹni tí ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ bóyá ọmọdé ni. Kò sì sí kínní ọ̀pọ̀lọpọ̀ wa náà ló máa ń ṣe tó jẹ́ pé lóòótọ́ àwọn kan tí ohun tí wọ́n máa ń pọ sójú ẹ̀rọ ayélujára wọn gbà míì ó máa ń bí ọ̀pọ̀lọpọ̀ àwa tí a bá jẹ́ ọ̀dọ́ nínú gbà. Ṣé ilé ìṣirò pé 1960 àbí 1975 la wà ni? Ẹni tó sì fi nǹkan ẹ̀ náà síbẹ̀ ó ní ìdí tí ó fi ṣe síbẹ̀. Ẹ tí ì rí irú bọ́ọ̀lù tí wọ́n gbá tán lánàá yẹn báyìí láàrin Argentina àti England. Ìyẹn ṣáà wọ́n lọ sórí ẹ̀rọ ayélujára kí ẹ wo bí àwọn èèyàn tí Messi àti England àti Argentina tí wọn ò mọ̀ kí ẹ wo bí wọn. Èmi tiẹ̀ fi ọkàn tèmi sí pé ẹ wo àṣìṣe tí akọ́nimọ̀ọ́gbà England ṣe lánàá ló fà á tí wọ́n fi pàdánù ẹnìkan máa dá mi náà ó ní mo máa tiẹ̀ gan o. Ojú òpó tèmi nìmí sì kankan mi sí. Ẹ wo ohun tí ẹnìkan sọ fún mi pé ìwọ yìí máa ìgbà tí mo sọ wá lọ wo ẹni tí ó fà mí sọ̀rọ̀ yìí. Ó ẹ̀ṣẹ̀ kúrò ní secondary school ní ọdún tó kọjá ni. Ṣùgbọ́n irú àwọn ìyàtọ̀ tó wà ń bẹ̀ nìyẹn. Ìgbà mìíràn tí àwọn àgbàlagbà wa bá sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára pé ẹ̀yin ọmọdé wọ̀nyí má ṣe báyìí má ṣe báyìí, a sọ pé àwọn Gen Z làwọn. Nítorí náà ṣe rí
1: ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ní CAPS bèbí.
0: Ṣe rí orí kábíyèsí ìlú nógbẹ́ ẹran boyfriend mi lọ sí ẹ̀wọ̀n kẹgbẹ́sẹ̀ lé mi. Ṣé ẹ rí àwọn irú ọ̀rọ̀ ìfàsàgbẹ́ ẹ̀ẹ́lẹ́ fẹ́ kù lórí ẹ̀rọ ayélujára? Kódà ó di ìgbà kalẹ̀ bọ́lá àbẹ́ tìtúbù ní ẹ̀wọ̀ n ò wo ẹ̀rọ ayélujára mọ́ nítorí pé wọ́n ti fẹ́ nípa níbẹ̀. Nítorí náà ẹ̀rọ ayélujára jẹ́ ibi tí àwọn ènìyàn ti lè fi ẹ̀dùn ọkàn wọn hàn bó bá ṣe wù wọ́n. Kò dẹ́sí kan tẹ́lẹ̀ ṣe sí o. Ìdí ṣùgbọ́n lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n sọra wọn di agbẹjọ́rò wọ́n máa ń pè wọ́n ní influencers ní orí ẹ̀rọ ayélujára. Ṣe rí lórí irú àwọn bíi Very Dark Man tí irú kíkọ́ orúkọ ẹnìkejì náà tí òun náà máa kódà àwọn tí wọ́n sọ lórí rédíò gan báyìí àwọn náà máa ń ṣe dáadáa irú gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ kan ní tí ó máa ń ṣètò ní ìpínlẹ̀ nígbà kan tó ṣe ìpínlẹ̀ Èkìtì tó di pé lórí ọ̀rọ̀ pé ajé èèyàn gba ajé èèyàn gbé ní ẹ̀dà oníyangba yẹn ó wà lára àwọn tí ó jẹ́ kí ọ̀rọ̀ yẹn kí ó tètè tó nítorí pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ pé ọjọ́ gan tí mo kàn ń pa ìwọ́n ni àwọn ò gbọ́ pé wọ́n jẹ́ èèyàn gbé ní ìpínlẹ̀ Èkìtì àbó ni wọ́n kó àwọn èèyàn kan gbé ní ìpínlẹ̀ Èkìtì àwọn èèyàn ò gbọ́. Nítorí náà òun láyé sọ pé ẹ̀rọ ayélujára jẹ́ ibi tí àwọn èèyàn ti máa ń tú àṣírí nǹkan tó bá pamọ́ tó jẹ́ pé tí ò bá sí ẹ̀rọ ayélujára oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa pamọ́ lẹ̀ tó lè jẹ́ gẹ́gẹ́ bí ìwà ìbàjẹ́.
1: Ara ibi tí mò ń lọ gangan lẹ mọ́rọ̀ báyìí. Ìbéèrè tí mo fẹ́ béèrè lẹ́ẹ̀kan rèé pé bá a ti wá ń sọ tó yìí ṣé kò sí àǹfààní kankan lójú òpó ayélujára ni bóyá fún ètò ẹ̀kọ́ ni o fún ètò ọ̀gbìn ni o fún tibí fún tọ̀hún ṣé kò sí àǹfààní kankan tá a lè sọ pé a rí jẹ lójú òpó ayélujára mọ́.
0: Ṣé rí àǹfààní tó wà lórí ẹ̀rọ ayélujára ó pọ̀ ju àwọn nǹkan tí ò ṣe àǹfààní fún ìlú ńbẹ̀ interest àwọn èèyàn ohun tí àwọn èèyàn fẹ́ ṣe
1: ìfẹ́ àwọn èèyàn lọ́kàn ń lọ fún.
0: Ó dáa ẹ wo dáadáa ẹ jẹ́ kí n fa àwọn méjì kan ẹ jẹ́ kí n fi ṣe àpẹẹrẹ. Ẹgbà mílíọ̀nù láti dárúkọ ẹni yìí kí ó má di pé àwọn
1: ilé-iṣẹ́ rẹ̀ lè wá máa. Tí ìbá ti ṣe orúkọ tí ó ṣàkóbá bóyá ká forúkọ náà pamọ́.
0: Rárá kì í ṣe eléyìí ò lè ṣàkóbá. Ẹ wo àròjinlẹ̀ àwọn nǹkan gan tí mi ò mọ̀ nípa àwọn ẹranko kọ̀ọ̀kan mo máa ń wà lórí péjì àròjinlẹ̀ dáadáa mo máa ń wà lórí sáyẹ̀nsì Yorùbá dáadáa ó tún ko ẹnìkan náà tó yẹ pé òun máa ń kọ́ ìmọ̀ bíi mathematics ni èmi náà máa ń tẹ̀lé nìyẹn dáadáa tó yẹ pé ó máa ń ṣàlàyé ìṣirò dáadáa lórí ẹ̀rọ ayélujára ẹlòmíràn sì wà lámẹ̀tọ́ àwùjọ ni wọ́n òfin ń lòun máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ dáadáa.
1: Wọ́n mọ̀ yànnà náà òfin.
0: Ẹ wá fi wé ẹnìkan tí wọ́n ń pè ní Kọ́lá Obìdì iṣẹ́ wo lòun ń ṣe lórí ẹ̀rọ ayélujára? bi pe ki

0: iṣẹ́ wo lòun ṣe lórí ẹ̀rọ ayélujára bí irú mo sorry pé kí n sọ bí eléyìí.
1: Ẹ má jà á dárúkọ mọ́ ẹ kẹ̀jẹ́ ká mọ́ ọ lọ nísàn.
0: Irú olórin gbẹdúgbẹjà kan báyìí tó jẹ́ pé òun máa ń sọ pé wèrè olórin ni òun. Ẹ understand. Ẹ jẹ́ ká wo ìwà tí àwọn méjèèjì wù lákọ lábo. Tí irú ọ̀rọ̀ ìjìnlẹ̀ bá ṣe fọ́nrán tó fi sórí ẹ̀rọ ayélujára pa ẹ̀yin ènìyàn. Ẹ bá ń wo kinní o, báyìí báyìí báyìí, bá ṣe lè ṣe ìkọ́lé léyìí, bá ṣe lè ṣe ìkọ́lé. Àròyìn ilẹ̀ tó ń dá àwọn ìbéèrè kan tí ó jẹ mọ́ ìmọ̀. Ẹ jẹ́ ká wo ọkùnrin
1: kan tó máa ń sọ̀rọ̀ nípa. Ẹ mọ̀jà dárúkọ mọ́ ẹ kẹ̀jẹ́ ká mọ́.
0: Mi ò dárúkọ tí ó máa ń sọ̀rọ̀ nípa ìlera ara àti lè bá ń ṣẹlẹ̀ sí ẹ, ìkan báyìí ló lè ṣe, ìkan báyìí ni ohun tí ó ń fà á. Ẹ wá fi wé ti àwọn òdìkejì, ẹ wo fọ́nrán tí àwọn ènìyàn wọ̀nyí bá ṣe. Bóyá lẹ ṣe máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa wo fọ́nrán yẹn nítorí pé ó wà educative àwọn èèyàn lọ sí díẹ̀. Ṣùgbọ́n ẹ ṣáà lọ wo ẹnìkan tí ó mi ohun tó yẹ ká kó pamọ́ lórí ẹ̀rọ ayélujára. Láàárín wákàtí kan àwọn tó ń tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ wọ́n á ti wọ mílíọ̀nù kan sí mílíọ̀nù méjì. Òun ni mo ṣe sọ wípé àwọn tí wọ́n ń ṣe ìjẹ̀bi wọn kọ́ wọ́n rí encouragement ní díẹ̀ ni wọ́n ṣe tẹ̀síwájú láti máa ṣe. Ṣẹ́rẹ́ ni tó bá ń tajà tó rí pé àwọn ènìyàn kọ ọjà òun sílẹ̀ nínú kó pa ọjà yẹn dà sí nǹkan mìíràn táwọn
1: ènìyàn kọ pa wọn ni
0: tàbí kó o ti yé yín. Ṣùgbọ́n tí ó bá ti wípé ohun tí à ń fẹ́ ẹ wo gbogbo wa la máa ń bọ́ sórí ẹ̀rọ bá bẹ̀rẹ̀ ẹ̀rọ ìwà burúkú tó wù lórí ẹ̀rọ ayélujára lóòótọ́ ni ṣé àwọn ẹranko ló ń wo àwọn nǹkan tí wọ́n ṣe lórí ẹ̀rọ ayélujára yẹn ni. Ṣé àwọn ẹranko ìbá àwọn èèyàn ló ń wo? Tí ẹ bá sì lo gbogbo àwọn èèyàn wọ̀nyí ẹ wo àwọn èèyàn tó ń tẹ̀lé wọn, àwọn èèyàn tó ń wo fọ́nrán wọn. Kò sí nǹkan kan tó ẹlòmíì àgbẹ̀ fídíò sójú ara ẹ̀ báyìí a ṣáà máa gba wọn síta ayé ojúbe léèrè láàrin 30 minutes lásán ẹyẹ àwọn èèyàn tó máa tẹ̀lé wọn ti máa lọ sí ẹgbẹ̀rún. Ibẹ̀ ni àwọn kan ti máa jó ẹbẹ̀ lọ́wọ́ ọmọ Nàìjíríà kan báyìí sí pé kí náà ti ẹ̀ mọ̀ nípa ètò ìṣúná orílẹ̀-èdè yìí ẹ̀ lè gbọ́n kankan.
1: Àwọn èèyàn kan sì ń yànnà náà lójoojúmọ́.
0: Àti pé tí wọ́n bá ti fẹ́ sọ àwọn program tó máa ṣe tán sọ pé life 5Gs but Brisky ṣe kan báyìí igbákan ṣe kan báyìí ti àwọn èèyàn tó máa tẹ́tí sí wọ́n máa ṣe kí ni wọ́n á sáré pọ̀. Nǹkan tí à ń sọ nìyẹn wípé tá a bá tẹ̀ fẹ́ ṣe irú nǹkan báwọn yìí ó yẹ ká wá gbèdéke iye ọmọ ọdún tẹ́ bá wo àwọn secondary school wa nígbà mìíràn tó bá fi nǹkan sórí ìlànà ìlúkàrẹ́ ìjára ẹ̀rọ á sì máa bà mí ẹlòmíràn á sọ pé ọmọ òun wà níléèwé iléèwé ti alábọ́dé tóun tì mọ́ bẹ̀ kán má bàá hùwà ìbàjẹ́ ẹ lọ wò wọ́n dáadáa àwọn ni wọ́n fi nǹkan tó lágbára jù báyìí sórí ẹ̀rọ ayélujára nítorí pé kò sí regulation fún wọn rárá. Nítorí náà kì í ṣe pé àǹfààní pọ̀ dáadáa lórí ẹ̀rọ ayélujára gidi lóríṣiríṣi ló wà lórí ẹ̀rọ ayélujára táwọn èèyàn lè ṣe kódà ẹlòmíì báyìí sí ó máa ń kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń ránṣọ bí wọ́n ṣe ń ṣe cake bí wọ́n ṣe kiní kan lórí ẹ̀rọ ayélujára èèyàn mẹ́rin ló ń tẹ̀lé èèyàn mẹ́rin ló ń wò ó. Tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ìjọba àwọn gan tó dídì jẹ́ ọmọ ilé ìwé gíga gan tó kó jẹ́ kí wọ́n máa tẹ̀lé ọ̀rọ̀ bí ọ̀rọ̀ orílẹ̀-èdè ṣe lọ ẹ lọ ṣàkíyèsí wọn ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tó sọ̀rọ̀ political science yìí pé kí n sọ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lánàá kò lè mọ́ ni bẹ́ẹ̀ ni nítorí pé kì í ṣe nǹkan tó interest wọn kì í ṣe nǹkan tí àwọn onínú dúdú sí nìyẹn. Nítorí náà a lè sọ wípé ẹ̀rọ ayélujára pé in fact àwọn nǹkan tí ẹ̀rọ ayélujára ń ṣe fún yàn o lè wà ní ẹ̀ báyìí sí kó o jókòó kò lè fẹ́ ṣe àwọn nǹkan kan bí o fẹ́ ṣe project or something like that ẹ̀rọ ayélujára ló ti máa wo gbogbo irú AI yìí báyìí tẹ bá rí tútà ok irú àwọn fọ́nrán kan tí wọ́n wá ń ṣe bí bèbí tẹ́ pé òun gan ló wá gbàjà báyìí ṣe bẹ́ẹ̀ nìkan ló mu wá àwọn kan sì ń rí owó takuntakun díẹ̀ tí wọ́n fi ń ṣe móhùnmáwòrán dáadáa pé o ṣe léwo ti gbé o ṣe léwo ṣé o ti yé yín àwọn nǹkan tí a lè ṣe lórí ìkàlùjá tó ti láǹfààní ó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n eléyìí tí ó dàbẹ́ ni wípé kí yábẹ̀ sí ní ìṣekúṣe lórí ìkàlùjá òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa tí a ń tẹ̀lé láyé òbí.
1: Kódà kó tó di pé à ń fa àwọn èèyàn lórí ọ̀fẹ́ láti pè wọlé láàárọ̀ ẹ já lọ sójú ọjà ká polówó ọjà Èkó ń bẹ̀ mò ń bọ̀ wá ẹ kú kalẹ̀.
2: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn ò kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
1: Ẹ kábọ̀ padà, ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ojú òpó ayélujára ni à ń bẹnuja àwọn ìwà táwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n ń wò, ọ̀nà tí wọ́n ń gbà láti ṣàmúlò ojú òpó ayélujára. Ǹjẹ́ ó ń kọ́ wa ni àbí ó ń ṣàkùdé fún wa? Ojú òpó tẹ lé lórí ọ̀fẹ́ àti pèsè wọlé láàárọ̀ yìí 0816-251-9991 0816-251-9991. Hello, ẹ kàárọ̀. Ọ̀dà, ẹ̀tẹ́ bá ti pè é dákọ̀ ẹ mọ kó ndí rédíò yín, ká lè mọ gbọ́ra wa dáadáa, àfẹ́ mọ sọ lásọ̀túnsọ. Hello, ẹ kú ojúmọ́ o.
4: Ẹ kú ojúmọ́ o.
1: Ẹ ṣe orúkọ yín láti bọ̀.
4: Kí bọ̀bọ̀ ìlú sọ̀rọ̀ láti ìlú rẹ̀.
1: All right.
4: Kí alàgbà Adébùnmí ṣe ṣàyànnà náà gbogbo àwọn ọ̀rọ̀ yẹn. Lóòótọ́ ni àwọn èèyàn nowadays ẹlòmíì fẹ́ lọ toilet àgbẹ̀ ayàtọ̀rọ̀ ẹ̀rọ alùpàá tí ò lè yẹ kó jẹ́ bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ìjọba má lè fòbí de ọ̀rọ̀ ayélukára yìí á ti dáàjù ṣùgbọ́n rí ìlú tó ti sọ pé ọmọ tó pa pé tó 18 years kò gbọdọ̀ lọ sórí ayélukára a lè ṣe nàìjíríà náà èrò ti ń pọ̀ jù obìnrin di lemọ́lemọ́ àwọn èèyàn kí n gbọ̀ngbọ̀ ìgbàtọ̀ rẹ̀.
1: Ó dáa, ẹ ṣeun, ẹ ṣeun. 0816-251-9991. Hello, ẹ kàárọ̀ o. Hello, ẹ kojúmọ́ o.
5: Ẹ kàárọ̀ o.
1: Ẹ ṣe orúkọ yín láti bo.
5: Orúkọ mi ni Olúladé láti ìlú Benin.
1: Ó yà, ẹ ń sọ́lẹ̀.
5: A lè ṣe. Kò sí tí orí tá a lè ṣe ní Nàìjíríà, àwa náà lè ṣe. Nǹkan tí mo kàn fẹ́ ṣe ni wípé, tí mo fẹ́ sọ ni wípé, bí ẹ má bínú pé mo fẹ́ dárúkọ iléeṣẹ́ yìí, iléeṣẹ́ OPE, tẹ bá fẹ́ open OPE, wọ́n máa fi face máa open. Táwọn ẹlẹ́yìn tó wà nídìí ẹ̀rọ ìjìnlẹ̀ náà lè fi face, wọ́n lè fi open. Ó kàn jẹ́ pé nǹkan ìṣó tó máa bu àmì bẹ́ẹ̀ ni pé àwọn tó ní baby face, ó lè affect wọn. But tó bá jẹ́ wípé àwọn tí wọ́n wà nídìí iléeṣẹ́ náà, tó bá lè fi face, tó bá lè fi máa open gbogbo àwọn íńtánẹ́ẹ̀tì yẹn, ó lè ṣeéṣe lórílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ́run àlọ́wọ́ ẹ ṣeun.
1: Ó dáa, ó dáa, ẹ ṣeun, ẹ ṣeun. 0816-251-9991. Hello, ẹ kojúmọ́ o. Hello? Hello, ẹ káàárọ̀ ẹ ti wà ń bẹ̀. Ó dáa. 0816-251-9991. Hello, ẹ káàárọ̀.
6: Hello.
1: Ẹ ṣe orúkọ yín láti bọ̀.
6: Gabriel Látòkèpa.
1: Ó yẹ ìsúnlẹ̀.
6: Èmi ò lọ́wọ́ sí o, wọ́n ṣe nǹkan bẹ́ẹ̀ o. Ó dáa o.
1: Kán ṣe kí ni? 0816-251-9991. Hello, ẹ kojúmọ́.
7: Hello, olóòtú ẹ káàárọ̀ o.
1: Ẹ ṣe o.
7: Ẹ mọ̀ pé tó.
1: À ń gbọ́ yín.
7: Ọ̀rọ̀ tẹ́ gbé wá ọ̀rọ̀ tó lágbára ni. Ìkọ́ tá a bá sọ pé káwo ibi wà nínú ire náà dẹ̀ wà nínú ibi. Ìkọ́ lábẹ́ àkóso bó ti lè wù kó rí ojú òpó káyélujára yìí, ó wúlò lọ́pọ̀lọpọ̀ ìkọ́ tá a bá ní káwo. Ibẹ̀ yẹn náà lọ̀pọ̀lọpọ̀ àwọn tó jọmọ Nàìjíríà tó jẹ́ pé wọ́n ní ẹ̀tọ́ kankan wọn mọ̀ kò síbi tán lè lọ àbí anybody tán lè bá. Ibẹ̀ yẹn náà lè gbà láti lè experience fílẹ̀ wọn pé nǹkan báyìí làwọn là kọjá àbí nǹkan báyìí làwọn ń. But bó ṣe lè wò kó rí sẹ́mọ̀ láàrin àwọn ọmọ ẹ̀yìn Jésù náà a rí Judas. So kò sígbà tí ò ní rí bẹ́ẹ̀. So Ọlọ́run kó ràn wá lọ́wọ́.
1: Àlejò wa, ẹni tó pè wọlé tán yìí, wọ́n bẹnu já ọ̀rọ̀ kan pé ojú òpó yìí ń làwọn èèyàn kan ń lò láti lè fi ohun tó ń ṣe wọ́n léde síta. Ojú wo lẹ̀yìn fi wò?
0: Òótọ́ ọ̀rọ̀ ni.
1: Bóyá kan tó ń ṣẹlẹ̀ nínú fámìlì ẹnìkan, ọkọ mi nà mí, ó gba mi lójú, ìyá mi ò tọ́jú mi dáadáa. Ojú wo lẹ̀yìn fi wò?
0: Òótọ́ ni, ó dàbí àwọn ọmọ bébìnrin kan tí wọ́n jẹ́ àfin tí ó di pé bàbá wọn kọ̀ wọ́n sílẹ̀. Ìgbà tí mo rí fọ́nrán yẹn, àánú ṣe mí lọ́pọ̀lọpọ̀ nítorí wípé bàbá yẹn ò ní ìmọ̀ ni. Ṣé rí ohun tó fà á tí ó di pé àwọn èèyàn fi ń pariwo síta lórí ẹ̀rọ ayélujára báyìí tó di pé òun náà wá ń lò ni pé ìjọba ti kùnà pàápàá jùlọ àwọn agbófinró wa ó wá di pé ó dìgbà tí àwọn èèyàn bá pa olórí ẹ̀ka ayélujára kí ìjọba tó ṣe ohun tó tọ́ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìwà ipá míì tó ṣẹlẹ̀ láwùjọ wa òun mo sọ pé a lè mú ẹ̀ka ayélujára kúrò nítorí wípé ibẹ̀ ni àwọn èèyàn ti ń gbìyànjú ọkàn wọn hàn tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn ti rí pé ìdí ẹ̀ka ayélujára ni wọ́n padà ti rí ìdájọ́ òdodo tí ò bá sí ẹ̀ka ayélujára ni o ìyà ìbá ti jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nítorí náà ohun tí ẹ̀mí sọ òótọ́ ọ̀rọ̀.
1: Àwọn ìṣẹ̀lẹ̀ adójúti ni kọ̀ọ̀kan kọ́.
0: Àwọn náà ni bí o mo sọ lẹ́ẹ̀kan pé tí ẹyẹ bá ń fòwò ìlú apá méjì ló máa fi fò kì í ṣapá kan tíbi tí lẹ́nu ọ̀rọ̀ social media ẹni tí ó jókòó yẹn jẹ́ ìyá ara ẹ̀ tí bóyá bó ṣe jókòó tó fọwọ́ lẹ́rán ẹnìkan sì lọ gbé sórí ẹ̀rọ ayélujára pé kán wo ayé ti sún arákùnrin mo mọ̀ pé irú kan bẹ́ẹ̀ bí ẹ̀ṣẹ̀ ni lábẹ́ bẹ́ẹ̀ ni lábẹ́ òfin èèyàn ń wọn ẹ̀wẹ̀ ẹ̀jẹ̀jẹ̀ ìyá ara ẹ̀ ní etí omi o lọ síbẹ̀ o lọ yàwòrán ẹ̀ o gbé sórí láìjẹ́ pé o gbàṣẹ lọ́wọ́ ẹnìyẹn o gbé sórí ẹ̀rọ ayélujára pé ẹ wá wo omi tó ti ń wẹ̀ ẹnìyẹn ti lu òfin ṣùgbọ́n ká tó lu ẹ̀rọ ayélujára ẹ jẹ́ ká wo àwọn òfin tí ó dé wá lórí tó ti àwọn ìwà kankan lórí ẹ̀rọ ayélujára ìyẹn túmọ̀ sí pé o lè post yàn láìjẹ́ pé ẹnìyẹn fún ẹ láṣẹ wípé ó da post mi o ìyẹn àṣẹ wà ṣùgbọ́n kì í wá ṣe bí wípé ẹni tó orí tó ń gún èèyàn lọ́bẹ tàbí tó ń lu ìyàwó ẹ o nílò àṣẹ lọ́wọ́ ẹnìyẹn kó tó di pé òfin fúnra ẹnìyẹn sórí ẹ̀rọ ayélujára o àwọn ìyàtọ̀ tó wà níbẹ̀ nìyẹn sódà ó lè yá àwọn èèyàn dáadáa pé àwọn òfin kan wà
1: lókè wa. Hello, ẹ káàárọ̀ o.
8: Hello, ẹ káàárọ̀ ẹ kú ètò.
1: Ẹ ṣe o.
8: Orúkọ mi ni Adélanì Lámìdí láti òkè Ọgbà Àkúrẹ́.
1: Ẹ ń sunlẹ̀.
8: Fẹ́ rí ẹ̀rọ ayélujára. Ó dáa lóòótọ́ àmọ́ tó ní àkùdé tiẹ̀. Ó ti gba ọ̀pọ̀lọpọ̀ lẹ̀. Ó dẹ̀ ti rán ọ̀pọ̀lọpọ̀ níbi tí ò yẹ kó lọ. Pàápàá jùlọ ìṣẹ̀lẹ̀ míì á ṣẹlẹ̀. Tó jẹ́ pé fúnra àwọn tó ń ṣe nǹkan yẹn ni wọ́n á ya ara wọn tí wọ́n á gbé sí orí afẹ́fẹ́. Instead tí wọ́n fi máa mú irú mọ́ irù wọ́n á lọ síbi tí wọ́n ń lọ wọ́n á lọ mú àwọn tí wọ́n ṣe ẹsẹ̀ ìyẹn bẹ́ẹ̀. Fún àpẹẹrẹ ohun tó ṣẹlẹ̀ ní ẹnu ọjọ́ mẹ́ta nígbà tí àwọn wa parí wàhálà kí wọn. Ẹ wo àwọn tó ṣẹlẹ̀ tí ò bá jẹ́ ẹ̀rọ ayélujára a ò lè rí a ò ní mọ̀. Ṣùgbọ́n nítorí pé fúnra wọn ni wọ́n gbéra wọn síbẹ̀ wọ́n mọ̀ pé àwọn ẹni ni wọ́n rí wà báyìí. Tí ò bá rí bẹ́ẹ̀ ó láìpẹ́ kò jẹ́ pé gbogbo iléèwé yẹn pátá gbogbo àwọn tó ṣe wàhálà kí nígbà ni wọ́n á ní rí problem. Ṣùgbọ́n pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára wọ́n mọ àwọn tí wọ́n ṣe ẹsẹ̀ àwọn ni wọ́n mú. Àwọn ọmọ kéékèèké kò yẹ ká gbà wọ́n láàyè ká so ètí ń jí òótọ́ rọ̀ nítorí ìfún àgbàlagbà míì gan bó lọ ń wẹ̀ ó ń gbé dání bó lọ tọ̀ á gbé dání tí ò yẹ kó rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà wà ràn wà lọ́wọ́ ẹgbẹ́ ètò àbá.
1: Ẹ ṣeun àlejò wa kó tó di pàmò lọ láàárọ̀ yìí ọ̀rọ̀ ìyànjú yín ní bílẹ̀ ń já.
9: Ohun tí mo kò fẹ́ sọ ni wípé pàápàá jùlọ fún àwọn tí ó ń lo ẹ̀rọ ayélujára.
0: Ó tiẹ̀ láwọn ibi àwọn kan báyìí sì ti wọ́n ṣe tó jẹ́ pé wọ́n sọ pé àwọn ṣe prank. Wọ́n á kàn ṣàìdé da àwọn èèyàn kan láàmú. Mo wo fọ́nrán kan tí ó jẹ́ wípé ìyá yẹn ò lẹ́sẹ̀ ẹ̀ ṣàìdé lọ di gba mágbọ̀gbọ̀ pé ilẹ̀ yín ìbọn pé ẹ dé pé kíní ìyá yẹn ibi tó ti ń gbìyànjú àti sádìdí láìmọ̀.
1: Yóò rè gbalẹ̀.
0: Ó ti pé ìyá yẹn ló gba gbé gbalẹ̀. Irú àwọn ìwà ìwọ̀n yìí kì í ṣe ìwà tó dára. Ṣé mọ̀ pé ẹ̀rọ pé à ń ṣe prank ó ti rán gbajúgbajà ẹni tí ó ṣe fọ́nrán kan lọ sí ẹ̀wọ̀n gbà kan tí ó jẹ́ wípé lórí ọ̀rọ̀ tí ò mọ̀ wípé òun ti lu òfin. Àmì ò sọ pé kéèyàn má ṣe fọ́nrán tàbí kí agbogbo wọn náà fọ́nrán pé káwọn èèyàn lè tẹ̀lé wa káwọn èèyàn lè rí pé èmi ni wọ́n ń wò là ń ṣe káàkiri ṣùgbọ́n níbi tí a ti ń ṣe fọ́nrán kí wọ́n wò wá ẹ jẹ́ ká ṣọ́ra torí pé ká má bàa lùgbàdì òfin. Ohun tí mo fẹ́ sọ.
1: Lámì ètò àwùjọ ọ̀gbẹ́ni Adébòmí Ìdòwú ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín fún ti àárọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ̀tí bá wa dá sí ẹ ṣeun ju gbogbo ẹ lọ ẹ jẹ́ ká mọ̀ tẹ̀lé ohun tá a rí fà yọ jù nínú ọ̀rọ̀ àlejò wa ni pé àwọn òfin tó de ojú òpó ayélujára ẹ jẹ́ a mọ̀ tẹ̀lé ká sì mọ̀ lọ fún àwọn nǹkan tó jẹ́ pé yóò ṣàyè wa láǹfààní. Ibi náà ni ó ti mọ oró tó mú lórí ètò yìí láàárọ̀ yìí yókù tún di ọjọ́ ìṣẹ́gun tó ń bọ̀ lágbára Ọlọ́run títí dìgbà náà Adébóyè Galani lorúkọ tèmi ń jẹ àní jẹun tí ò tẹ́ wa lọ́rùn ẹ káàárọ̀ o.
10: Ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. ile ise to nse gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti fun ra wa ka si mo towo tin do wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpon yanrin nsele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpon yanrin o nsele laarin won ase inu yawo yi ko do si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile depo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to nkoju won yi ko se be depo ko gbe igbese pelu oko re nse lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si nru to si bere si ngbe ibi ti won ti ngbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to ba dore ekoko ase eni to ba dore ekoko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo nwa kiri o wa di pe obirin ohun o ge ka ba mo je nigbeyin esi ma wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa n gbara wa niyanju wi pe iwo yawo to oba mo wi pe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo un ni ki se wi pe awa n beta ana seta o na lo le jo na abayo iwo na gbiyanju ko ra egbogi 24/7 aba mixture ko ra foko re ko bere si ni ta kebe a n je n to dun a n mu n to dun elomi wa ko le bere mu nkan le mo bẹ́ẹ̀ lẹ́lòmí wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbòogi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbòogi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá mọ wò ó egbòogi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà á lónìí torí pé ìjáwá ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà náà mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
11: Baba, egba mi, era mi kale, oro ko mi yi, ma ti su mi, ise lo npariwo, eyin didun, ara riro, e wo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, koda, se kan sun lo ni.
12: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 aba make sure, koro jo gogo bile ta won okunrin bire fun gba gogo, akanse gogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 aba make sure, ko lo ti nu rara, o ka gu eyin didun, ara riro, afo gedegede do ti ara danu, logo lomo oko ya ba duro to ti o si ba sise akori lodo lolufe re iwe atego la fi pelu re ajo NAFDAC fonte gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide me
10: bẹẹni ìjáwá ìjà òsì always guide náà ni ṣe wá rí gbogbo ẹyin tí ẹ bá fẹ jẹ alágbàtà fún lè iṣẹ tó ń ṣe gbogi 24/7 aba mixture yìí nọmbà yìí òun náà ni kẹ ẹ mọ pé 091-60-62-62-53 ẹ jẹ ń pè lẹẹkan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ pàdé

0: 3-in-1 ó mímí kọlọ́kù kò fi kun.
1: Kíbo
2: Gary Mix.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

ẹ kú ojúmọ́ láàárọ̀ tó ìròyìn eré ìdárayá o àdàbà náà ń pè bí ata.9 Fọlájì Oyè Táyọ̀ orúkọ mi ló ń jẹ́ Befa Cow Sports pàápàá ẹjẹ́ tún kó sẹ́yẹ láti lẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ni ẹ kú jẹ́rìí ẹ̀ńtẹ́ ni mr oranda ni àágbẹ̀yìn débẹ̀ tòkè tilẹ̀ gbogbo bí nǹkan ṣe lọ nípa ìròyìn eré ìdárayá ọlọ́ọ̀bá mi ló ní orí bí àwa náà kọ̀ ọ̀rọ̀ ibo la bá ti kó sẹ́yẹ.

ẹ mọ́ gbàgbé. Àwọn eléré ìdárayá wa, eléyìí tí ó lọ sojú wa nínú ìdíje ti Commonwealth Games. Àmọ́ gangan ni ìgbáradì wọn parí o. Alélé pẹ̀pẹ̀pẹ̀. Wọ́n lọ bára wọn ní Glasgow. Sẹ́mọ̀ pé tó bá ti di ọjọ́ kẹtàlélógún. Òun gangan ni ìdíje wọn láǹfààní àti gbéra sọ. Gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀, òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Láti bẹ̀ lọ, Anthony Olúwafẹ́mi Ọláṣẹ́ni Joshua. Ẹjẹ̀ nìyẹn, tó bá ti di ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n oṣù tá a wà nínú ẹ̀. Àgádágídé ó gbàgbá àgbọ̀nbìrì ó gbàjàkadì. Láàrin àwọn méjèèjì tí wọ́n ti fẹ́ jà yẹn Prenga lọ́wọ́ tá a wà yìí. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ for Calsport, ó tún gbé wa débẹ̀. Ìyẹn tún lọ bí àwọn gédéńgbé nìyẹn. Kì í ṣèròyìn mọ́. Pé orílẹ̀-èdè wo ni ẹ̀? Orílẹ̀-èdè England gọra wọn lálẹ́ àná o. Wọ́n súngbẹ̀ngbẹ̀sùn, wọ́n wọ bàtà sùn. Ẹgbọ́n kí ni tó lè fà á? Ní gangan ni òye wa. Bóòlà bá ṣe ṣe, ẹjẹ́ ń gbé ògbóǹtarìgì. Ọ̀kan lára àwọn tó mọ ti fún tẹ̀dé eré ìdárayá. Káàkiri ìpínlẹ̀ Ondo, orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbà ńlá ayé. Kí n gbé wọlé láàárọ̀ tòní. Àjọ yànnà náà. Gbogbo bí nǹkan ti ń lọ pàápàá jùlọ nípa ìdíje ìfẹ̀yẹ àgbà ńlá ayé tó ń lọ lọ́wọ́ yìí.

0: ìlànà yìí
1: ogambu.
0: Ogambu. Ẹ̀jẹ̀ mọ́ pé bìtìkò wọn ò ní fi lọ́rùn lẹ ẹjọ́ délé náà.
1: Àwọn èèyàn ní àjọ FIFA níwòye àwọn èèyàn ni o, wọ́n ní wọ́n mẹ́sì náà fẹ́ kó gbà. Ẹ gbọ́ ẹ bá tànànà ẹ bá yànnànà eléyìí. Ṣé FIFA náà ló tún ní kí Argentina padà wá látẹ̀yìn lánàá wá na England?
0: Same player, ó mẹ́kì attempt yẹn lẹ́ẹ̀mẹta kí cross yẹn wọlé tí ọ̀gbẹ́ni Tamila yìí kó tó score. So ṣé FIFA ló kọ́? Bí kóòtù yìí mọ̀ pé ló yẹ kó mọ̀ pé ọ̀gbẹ́ni yìí tó ń tèkì bí same to make crosses láti bì kan ẹ dúró tí ẹ má jẹ́ take crosses mọ́ ẹ má jẹ́ only chance láti bì ṣe mọ́ ẹ dúró bó jẹ́yàn méjì ní kẹ fún ẹ wo nǹkan tí sí kèmí ṣe fún olùsẹ̀ èèyàn méjì ló má kì olùsẹ̀ wọ́n play out the game. The same thing ló yẹ kán ṣe fún ẹ jẹ̀ mọ́ pé bàbá yìí bàbá tó ń play 100 something minutes ẹ jẹ̀ lọ́mọ 39 years ni so 30 minutes of the end of the game lánà agbára yìí wà. Meanwhile, coach Kolari kí ló ṣe ó lọ yọ lẹ́kì pátápátá láǹfọ̀ lókun àdẹ́tẹ̀ yìí ó yọ lẹ́kì defender ó lọ gbé striker wọlé.
1: Ngbà tó ó nílò máàchì ànántì ẹ̀.
0: Ní Tamilan kò tó ṣe lánàá ó gbé ó yọ lẹ́kì gbé defender gáde ó gbé striker wọlé ó yọ striker lórí field so wọ́n rí result. Bẹ́ẹ̀ni.
1: Ẹ jẹ́ ká wá wò báyìí bí nǹkan ti ṣe ń lọ àṣekágbá wáyé láàrin orílẹ̀-èdè Spain àti Argentina. Àwọn èèyàn ní Ọlọ́run ṣeun pé Spain náà ara àwọn ọmọ FIFA ni Argentina ara àwọn ọmọ FIFA ni ẹ gbọ́ ta ní ògbé fi ẹ̀jẹ̀ lọ.
0: Ẹ pàdé jẹ́ ẹ̀rọ máa mọ FIFA lóòótọ́ a máa máa kọ́pì FIFA àbí ẹ má máa dáwọn èèyàn lóhùn máàchì tó máa play njọ Sunday. Is what it purely technical. Yeah, economically, it's if I'm at the make war. Because there are countries where they get to play. Those are the two top countries to generate war. FIFA. So FIFA so need luck, the four countries, country Mary to play semi-final. Yeah, to see rating FIFA standing. But apart from that, economically, our countries they want by Brazil, do we people are in Portugal or UEFA. Those are the countries who make a for FIFA. So Sunday, FIFA no game. End of day. Anybody win, FIFA no game. Any of them. So when you call Mura, or call Pau, FIFA will not make, or they might make it because of my team in play, Spain there. Wọ́n mẹ́kọ̀ owó fún FIFA. So ẹ má dá anybody lóhùn. FIFA kò kún FIFA rárá. FIFA kọ́ ló máa blow o.
1: Wizu.
0: FIFA kọ́ ló wà láàrin o. Kọ́ ló máa blow Wizu o. Oníkàwọ́ lọ ìgbaradì dáadáa. Ṣùgbọ́n FIFA ló ń lè ló benefit.
1: Kí n tó yọ̀ǹda yín láàárọ̀ yìí, ọ̀pọ̀ ń sọ wípé Messi àti Ronaldo bíi pé ẹnìkan lọ private school ẹnìkan lọ public school ni. Ẹ gbọ́? Orogún láàrin àwọn méjèèjì yóò ní ó parí. Ronaldo kò gba World Cup, Messi ó múra àti gbẹ́lẹ̀ kejì. Ẹ gbọ́ wọn ní FIFA boy ní Messi ṣé lóòótọ́ ni.
0: Ronaldo gan poster boy FIFA ni. Ó jù ní pé Ronaldo ò gba World Cup. Ronaldo ní kò kọ́lé láti gba World Cup. Èmi gbọ́ ìwà yìí Messi fan ni mí. But èèyàn ní pé kí n máa appreciate Ronaldo mo ti ń fọ́lù rẹ̀ láti ìgbà tó ti wà Manchester United because mo ń jẹ ìgbà tó wà ní Sporting Lisbon really mo mọ̀ jù pa ẹ̀sìn ìgbà tó Manchester United mo ti ń fọ́lù rẹ̀ tí pílẹ̀ bá dá ó dà ìyẹn ní kọ́kọ́ lídà ni ó dẹ̀ fara ṣe ó ń fẹ́ra ṣiṣẹ́. So respect ẹ gbọ́ o ẹ máa ń sọ pé ọmọ FIFA gbogbo àwọn méjèèjì lọmọ FIFA o ọmọ tó bá ti ń gbá ọmọ tó bá ti ń pawó fún FIFA lọmọ FIFA.
1: N táwọn èèyàn sọ ń gbòòrò nìyẹn. Ẹ gbọ́ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú à ń sọ kò síbi tí lára ò sí kò síbi tọ́sí ọ̀tẹ̀ ò sí nídìí iṣẹ́ tó bá ti ń wá jíjẹ fún ni. Àwọn kan gbàgbọ́ pé Bruno Fernandes ló ń sọtẹ̀ Ronaldo ló ń gbẹ lẹ́sẹ̀. Wọ́n ní tó fà á tó fi kúrò Man U nìyẹn pó tún bá dé orílẹ̀-èdè Portugal láàrin ìṣẹ́jú kan sẹ́yìn náà nígbàgbọ́ nú ẹ̀.
0: ẹ̀ẹ́

0: ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì
1: tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣù.
0: Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀
1: àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain.
0: Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà.
1: Olúwa ń tíṣẹ̀
0: jínsán ṣínú
1: pantan yoga
0: great watches
1: awoka
0: senator dressing
1: resource control
0: ní yíṣù.
1: Ọ̀tà gbàǹtagbà tó ta gbẹrẹgàdà síbi gbẹrẹgàdà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbẹ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí.
0: Oh my God,
1: bí odi ń jẹ́ ọjà ìlú kan lókè òkun ni.
0: Military and paramilitary accessory
1: àwọn officers boot
0: ní ti civil defence soldiers police peace corps àtàmọ̀tẹ́kùn
1: àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀.
0: Gbogbo schools ni kò tètè wá máa ọ̀dà fún uniform container and sandals.
1: All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí.
0: Ìpẹ́ ìṣẹlẹ̀ yọléyọ tàbí dọ́sídọ́sì.
1: Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà.
0: Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé.
1: Ó yá ní nọmba 85 Ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́.
0: Telephone 080
1: 3452 0455.
0: Ní Yéṣù,
1: àbíbàtà kókó ká.
2: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù
4: lọ́gán lọmọ ọkùnrin abádúró tán
3: tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀
4: ìwé àtegbò la fi pèlò rẹ̀
3: àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà
4: ó da alágbò ara
3: 24/7 Abba Mixure
4: láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà
3: ẹ máa pe 0916062653 0916062253
4: orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mixure
3: gbogbo ìgbà.

0: 107.5 M-Copa. On now. Pay small small.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ẹ tún ọgbẹ́ ìyàwó láyọ̀.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe àlewà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
3: Ní tòótọ́.
5: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí?
3: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
6: Èmo ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
8: CDK, sọ́yẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

àǹfààní níyà àbújá ń gbàdúrà torí ikọ̀ ìlú ọmọ ti wà lẹ́dínwó. Aṣọ bébì, bàtà bébì, fìlà bébì, ọ̀jà bébì, kẹ̀kẹ́ bébì, fìdí bọ́tù bébì, oyà pátá bébì, bọ̀sẹ̀ bébì, sọ̀ bébì, ìbùsùn bébì, fara bébì àti bébì bà. Ẹ̀yin tẹ́ fẹ́ kó ọjà lára tó dà níbikíbi nípínlẹ̀ yìí àti

0: ti wale ni bi baba yo. Number 30, Odokoyi Street, Lẹ́yìn Democracy Park, nílùú Àkúrẹ́ ni ya Abuja kalẹ̀ sí. Ọ̀nà tó lọ sí Salvation Army Primary School tarata. Ẹ ti rí signboard ya Abuja gadagba níwájú Mechanic Workshop. Telephone 070-390-70-261.
1: Ya Abuja ló ní kẹyà kẹwà ra nǹkan mọ́.
0: Oríire lẹ ṣe sẹ́, bẹ́ẹ̀ ṣe ń bá ìyá Abuja dùwò pọ̀.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yín kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: ẹ mọ̀ kó ojúmọ́ yìí o.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú wa lọ látànà tó tún mú wa padà lónìí.
0: Ṣé o kábíyèsí.
1: Ọba tí ò gbẹbọ lọ́wọ́ èṣù nítorí wa. Ọba tí ò gbẹbọ lọ́wọ́ ọ̀tá nítorí wa.
0: A dúpẹ́ o.
1: Tí ò lọ gba rìbá tó sẹ́gbẹ́ sáwọn bọ́ọ̀sì yẹ ẹ bá ti mú iye báyìí wa màá yọ̀ǹda owó
0: fún yẹn
1: ọlọ́run wọlá mọ̀ gbéga
0: o
1: amọ̀rírì rẹ ni ó tẹ̀ yẹ pé àìmọye ìgbà gan tá àráyè mọ́ pẹ́ wá síbẹ̀síbẹ̀ o mọ̀ ń wò wá o
0: bẹ́ẹ̀
1: dúpẹ́ ọlọ́run mọ́jọ́ ṣẹlẹ̀ sí wa ìta fi mọ́ dúpẹ́ tipátipá olúwa mọ́ fi kàn wá
0: òun
1: bá ti ń lọ láyọ̀já máa padà níṣẹ́gun
0: o
1: lórí gbogbo àwọn tó ń gbọ́ wa náà àtún dúpẹ́ òun torí pé ìwà láyé yín lẹ fi ń gbọ́ wa torí òkú tó ti kú kò lè gbé bá dì sókè. Adúgbò ẹ̀gbọ́n ogun.
0: Torí pé àwa àwa yìí ọ́ o bàbá.
1: Àwọn èèyàn ti kọ́tán lékẹ́ àtún tiẹ̀ láti máa wẹ okó abídídé gbì.
0: Ṣé gbogbo abídídé gbì ṣé gbogbo èèyàn ló mọ́ ni.
1: Àwọn tí òun máa bèrè lọ́wọ́ àwọn èlùmí àmà ráhùn. A máa wẹnu àwọn èèyàn.
0: Ìyá kan wá ṣọ́ọ̀ṣì wa kò sórin tí ò mọ̀. Bó kọrin òyìnbó àmọ́ tó bá ti bó bá ṣe gbé lọ bá ẹ ẹ ò lọ rà lọ rà rà rà rà rà rà rà
1: rà rà rà
0: rà rà rà rà rà rà rà rà rà rà rà rà rà rà
1: rà rà rà
0: rà rà rà rà rà rà rà rà
1: rà rà
0: rà
1: rà rà rà rà
0: níbo ló pé yẹn níbo ló pé lára oríṣiríṣi èèyàn pọ̀ bẹ́ẹ̀
1: gidi
0: ìlú tó kó yọ̀mọ́ra ni bẹ́ẹ̀ ni ìlú tó kó yọ̀mọ́ra dáadáa ni ara
1: abisuru
0: ìlú ọlá
1: bẹ́ẹ̀ ni
0: ìlú ọgbọ́n
1: ìlú
0: ọlá
1: ṣùgbọ́n ọlánùkànnì ìlú dáre
0: dáre kọ́
1: ulu ojo olu niyi a ti dé láàárọ̀ tòní o pẹ̀lú àwọn ìwé
0: ìròyìn ojoojúmọ́
1: ká sì máa ń kó wá tá a sì máa ń tú yẹ́bẹ́yẹ́bẹ́ kó wá tó di pé a bẹ̀rẹ̀ sí ní tú àwọn kókó inú ìwé ìròyìn ọ̀hún bí ọdún sáré dá tọ́mì lórí kejìlá ọ̀hún ná.
0: Àdá tọ́mì.
1: tọ́ ẹ káàbọ̀ láti òdì kejìlá ọ̀hún.
0: ẹ ṣeun o akínyin pé ẹ káàbọ̀ padà o.
1: jọdún.
0: káyọ̀dé.
1: iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ ló ti dóòlà ọmọ ọdún márùn léńjeléńje léyìí tí àwọn ajínigbé tí wọ́n kì mọ́lẹ̀ tán porúkọ rẹ̀ ní fi káyọ̀ gbémiga tó sì fi kélé òfin gbé àwọn méjì lórí ẹ̀sùn wípé wọ́n bèrè mílíọ̀nù mẹ́wàá náírà láti ọwọ́ mọ̀lẹ́bí ọmọbìnrin ọmọ ọdún márùn ọ̀hún. ọmọbìnrin náà ni wọ́n jí gbé ní ọjọ́ Àbámẹ́ta nínú ilé rẹ̀ ní agbègbè Ìyànàọ̀fà níjọba ìbílẹ̀ Lágelú ní ìpínlẹ̀ Ọ̀yọ́. àwọn afurasí ọ̀hún ni wọ́n rá mú òlé tí wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì dárúkọ wọn wípé Ṣèyí Adégboyè àti Adéfẹ́mi Adégboyè ló kọ wọn. gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CSP Ọláyinka Àyìnládé tó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ náà àtẹ̀jáde tó taari síta nílùú Ìbàdàn tó jẹ́ olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Òwa tẹ̀síwájú wípé àwọn afurasí ọ̀hún ni àwọn ikọ̀ tó ń gbógun ti ọ̀rọ̀ ìjínigbé tí wọ́n rá mú o léyìí tí wọ́n kó lọ sí agbègbè ọ̀hún tí wọ́n sì lo ẹ̀rọ ayélujára àti ìwádìí tó lóòrìn pẹ̀lú akọ́ṣẹ́mọṣẹ́ iṣẹ́ tí wọ́n ṣe léyìí tí wọ́n fi dá àwọn kọ̀lọ̀rùn sí tí ń lage sàré ẹ̀dá náà mọ́. gẹ́gẹ́ bọ́n ṣe sọ wọn ní iṣẹ́ àkànṣe tí wọ́n ṣe ọ̀hún ni wọ́n fi kélé òfin gbé àwọn tó wà nídìí agbátẹrù ìjínigbé náà ní ọjọ́ Àbámẹ́ta ní ọjọ́ kọkànlá oṣù keje ọdún tí a wà nínú rẹ̀ yìí ní nǹkan aago mẹ́wàá àbọ̀ lálẹ́ níbi tí wọ́n forí mù sí ní agbègbè Mojoyinmo Ládé ní ìwòrò nílùú Ìbàdàn. gẹ́gẹ́ bọ́n ṣe sọ ìwádìí tí wọ́n ṣe ṣáájú ló fi hàn gbangba pé àwọn afurasí ọ̀hún lọ́nà tí ò bófin mu ni wọ́n fi rápálá wọ ilé ẹni tó mú ẹ̀sùn wá léyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí ọmọbìnrin ọmọ ọdún márùn gbé nínú ilé ọ̀hún tó sì ń bèrè mílíọ̀nù mẹ́wàá náírà wípé òun ni wọ́n gbà kí wọ́n tó lè yọ̀ǹda rẹ̀. nígbà tí wọ́n gbé ìgbésẹ̀ lórí ìròyìn tó gíríkì látàrí bí ọ̀rọ̀ bí owó ṣe dé ọwọ́ ọlọ́pàá tán sì bẹ̀rẹ̀ ìwádìí ẹni àjọ ọ̀hún náà ṣe bẹ́ẹ̀ lọ sí oríkò tí ẹ̀rọ tọ́ka wípé wọ́n forímù sí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ọmọbìnrin ọ̀hún níbẹ̀ níbi tí wọ́n ti dóòlà rẹ̀ láì farapa rárá ní nǹkan aago mọ́kànlá alẹ́ ku ìṣẹ́jú márùndínlọ́gbọ̀n àyínládé wá ṣàlàyé pé iṣẹ́ tí wọ́n ṣe ọ̀hún ń ló ṣokùnfà bí wọ́n ṣe fi kélé òfin gbé àwọn afurasí náà kó tó di wípé wọ́n mọ ibi tí ọmọbìnrin náà wà látàrí pé àwọn afurasí ọ̀hún ni wọ́n fẹ́ forímù láti má lè jẹ́ kí ìdájọ́ kíkóńdó rẹ̀ dún lórí wọn. Ó wá fikún pé ìwádìí tí wọ́n ṣe wọn ni ó fi hàn wípé àwọn afurasí náà ṣáájú iná ti gba mílíọ̀nù kan náírà ní gbọ̀ngàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́rùú tí ó kọjá gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé o. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá wa tẹ̀síwájú ní àwọn afurasí tí wọ́n wà lákàtà àwọn ọlọ́pàá náà náà ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olùwádìí léyìí tó sì jẹ́ pé gbogbo ọ̀nà ni wọ́n ṣe báyìí láti rí i dájú pé gbogbo owó tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn èèyàn àti àwọn tó kù tí wọ́n jọ lẹ̀ dé àpòpọ̀ mọ́ iṣẹ́ láàbì náà tí wọ́n ti na pápá bora iná òfin kele òfin gbé. Ẹ lọ kà yúkù nú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Káyọ̀dé
1: bíọ́dún
2: ọ̀pọ̀lọpọ̀ lára àwọn mọ̀lẹ́bí àwọn ọmọléèwé èyí tí wọ́n rí gbà padà wálé láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n mọ̀ ti ń sọ ohun tí ojú àwọn ọmọ wọn rí ní Korojo gbogbo àwọn ajínigbé kó tó di pé wọ́n rí wọn gbà padà wálé o. Torí nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá ìkan lára àwọn tí wọ́n jẹ́ òbí àwọn ọmọ tí wọ́n rí gbà náà padà ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Táíwò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó ní ojú àwọn ọmọ yẹn rí gan gidi òní torí ìgbà tí wọ́n délé oríṣiríṣi nǹkan tí ojú wọn rí bẹ́ẹ̀ ni wọ́n sọ fún wọn. Wọ́n ní gbogbo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ló jẹ́ pé kò sí fẹnu sọ o nítorí ìgbàkúgbà tí wọ́n bá ti rántí àwọn mọ̀lẹ́bí wọn bóyá ìyá àwọn bàbá wọn tí wọ́n sọ pé àárò wọn sọ wọ́n ni wọ́n mọ lù wọ́n bí bẹ̀ẹ̀bẹ́ ọlọ́kùnrin o. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé gàrí lásánlàsàn tí ò ní ṣúgà ni wọ́n máa ń fún wọn mu. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé ohun tí àwọn ọmọ náà tí wọ́n fi ojú rí bẹ̀ kì í ṣe nǹkan tí ó yẹ kí ọmọlúàbí ó máa rí òní torí pé nínú òjò nínú oòrùn ibẹ̀ ni wọn yóò wà tí wọn yóò sì ṣe bẹ́ẹ̀ tí wọn yóò kó wọn sí ibìkan láì ṣe pé bóyá wọn náà ni wọn. Ó sọ̀rọ̀ ó ní inú igbó kìjikìji ibẹ̀ ni ibi tí wọ́n wà ni bákan náà ló tún jẹ́ kó di mímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ojú àwọn ọmọ ń rí bí ẹni pé ìgbàkugbà tí wọ́n bá ti pariwo báyìí nínú máa ń bí wọn pé irú ariwo káriwo wo lẹ̀ ń pa yìí tí wọn yóò sì tún bẹ̀rẹ̀ sí ní kópa ti ẹbò wọn nítorí ariwo tí wọ́n pa náà àwọn ìwé pé ó ṣeé ṣe kó jẹ́ pé òun ni yóò jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa tatí ge pé ibo gan ni ariwo yìí ló ti ń wá. Ẹlòmíì tiẹ̀ tún sọ̀rọ̀ nínú àwọn òbí náà ó ní ọmọ òun sọ fóun pé títí di àsìkò yìí báyìí níṣe ni ẹ̀rú sì ń ba ọmọ òun o. Ó nítorí ìgbàkugbà tí ọmọ òun tó bá ti rí ojú àjèjì ilẹ̀ ẹ̀rù yóò bá tí ó sì wádìí mọ́ wọn gbàgàrà tí ó sì sọ pé pẹ̀lú gbogbo bí nǹkan ṣe rí ní inú igbó ibi tí wọ́n wà tó bá ti rí ojú àjèjì náà tó sì ṣe bẹ́ẹ̀ dìmọ́ wọn níṣe ládàbí ẹni pé kó máa sá lọ sí inú igbó o nítorí àtìgbà náà ni ẹ̀rú ti ń ba ọmọ òun. Ó ní kò sí ìgbàkúgbà tó jẹ́ pé ẹnikẹ́ni lè wá tí ò bá ti mọ̀ ọ́n rí níṣe ló máa sá wọlé tó máa lọ máa wábi láti pé kó farapamọ́ sí tí ó sì máa gbọ̀n jìnìjìnì. Ó ní àtìgbà náà ni ẹ̀rú ti ń ba ọmọ yìí o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí náà ni wọ́n sọ oríṣiríṣi nǹkan tí ojú àwọn ọmọ wọn rí ṣùgbọ́n nítorí àsìkò wa ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: Agbẹran nípínlẹ̀ Ondo ẹgbọ́n o. Lábẹ́ ètò ó dìrọ̀rùn ti gómìnà Lucky Orimisun Ayédàtiwa, ètò Helpress pẹ̀lú ìrànlọ́wọ́ ilé ìfowópamọ́ àgbáyé World Bank àti ìjọba àpapọ̀ ń bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àjẹsára ọ̀fẹ́ fún ẹran ọ̀sìn, màlúù, ewúrẹ́, àgùntàn àti adìyẹ yín yóò gba àjẹsára lòdì sí àrùn tó léwu bíi CBPP, àìsàn Newcastle ti ẹsẹ̀ àti ti ẹnu. Àfojúsùn wa ni láti dín àrùn kù, dáàbò bo ẹran ọ̀sìn, mú kí wọ́n pọ̀ sí, kí o sì rí èrè tó pọ̀ nínú iṣẹ́ àgbẹ̀ yìí. Ìfilọ́lẹ̀ ètò yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé ọjọ́ kẹtàlá oṣù keje ọdún 2026 ní aago mẹ́wàá òwúrọ̀. Ibi tí ó ti wáyé ni pápá ilé ẹ̀ka ìtọ́jú ẹran ọ̀sìn, ọ̀gbìn àti igbó ọba. Lẹ́yìn èyí, àjẹsára yóò wá lọ káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ondo fún ọjọ́ mẹ́wàá. Ẹ má sì jẹ́ kí àǹfààní yìí fò yín ru o. Ọ̀fẹ́ ni Helpress, mímú iṣẹ́ ẹran ọ̀sìn dàgbà, fífi agbára sí i àti mímú èrè rẹ pọ̀ sí i. Olùkéde ni Mr. Olúfẹ́mi Adéogun, alákòóso ètò Helpress ìpínlẹ̀ Ondo.
1: Sojú àgbà fún orílẹ̀-èdè Nàìjíríà sí orílẹ̀-èdè parapọ̀ yẹn Ambassador Jimoh Ibrahim ló mọ̀ ti sọ lánà òde yìí pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti fi dáhùn lójú pé òun máa lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà níbi tí wọ́n ti máa ṣe ìpàdé èyí tó jẹ́ ti orílẹ̀-èdè parapọ̀ léyìí tó jẹ́ pé inú oṣù kẹsàn-án ọdún tí a wà yìí ni wọ́n fi ìpàdé ọ̀hún sí. Ó ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gba wípé òun yóò lọ síbi ìpàdé náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Ó sì ṣeéṣe kó jẹ́ pé èyí gan yóò fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láǹfààní láti bá Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn Donald Trump ṣe ìpàdé papọ̀, nítorí pé ibi tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò jókòó sí ọwọ́ ìlà ọwọ́ iwájú báyìí ìní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò wà, tó sì jẹ́ pé ibi tí yóò jókòó sí ọ̀hún kò ní jìnà sí ibi tí Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tó bá jókòó sí, bí ìjókòó bíi 2-3 sí ibi tí Ààrẹ Donald Trump yóò jókòó sí ìní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò wà o. Nítorí ìdí èyí ó ṣeéṣe kó jẹ́ pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ní àǹfààní láti lè bá Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ń sọ̀rọ̀, torí nígbà tí Ibrahim tó wá kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nílùú Abuja tí wọ́n sì jọ ṣe ìpàdé papọ̀ ń ló sọ, kódà wọ́n ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tí a wà yìí ìní wọ́n kọ́kọ́ jọ sọ ọ̀rọ̀ náà kó tó di pé ó padà wá ní ọjọ́ kejì tí ṣe àná òde yìí láti pé kí wọ́n wá parí gbogbo ọ̀rọ̀ lórí rẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ o. Ó ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó máa sọ̀rọ̀ níbi tí wọ́n ti fẹ́ ṣe ìpàdé náà, tó jẹ́ pé nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ níbi ìpàdé ọ̀hún ní ti àkókò ti New York nǹkan bí 11:15 àárọ̀ ni yóò bọ́ sí lọ́hùn-ún, tó jẹ́ pé ní orílẹ̀-èdè wa yóò bọ́ sí nǹkan bí 4:15 ọ̀sán. Ó ní èyí gan yóò fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láǹfààní láti lè máa wo Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ketekete tó bá ti ń sọ̀rọ̀ náà. Ó ní nítorí pé yóò bọ́ sí àsìkò tó jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì wà lẹ́nu iṣẹ́ tí kìí ṣe àsìkò tó jẹ́ pé oorun yóò ti gbé wọn lọ. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Pulse kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
2: Bíọ́dún
1: Táyọ̀dé
2: ìbẹ̀rùbojo ló ti mú àwọn olùgbé Mosin, Onípàánù, Fádèyí, Jíbówú àti Ojú Ẹlẹ́gba nípínlẹ̀ Èkó ní ọwọ́ délé ọjọ́ ìṣẹ́gun níbi gbogbo okòwò ní agbègbè ọ̀hún bí wọ́n ṣe ń gbélẹ̀kùn so ṣe kálukú wọn tí wọ́n sì bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ gbalé lọ nígbà tí gbogbo àdúgbò tó dá wámúwámú tí ò sí ẹnikẹ́ni lórí ẹ̀sùn wípé àwọn agbanipa náà ṣekú pa ìkan lára àwọn aṣèjọba ẹgbẹ́ awakọ̀ NURTW nípínlẹ̀ Èkó lẹ́ni tí ó jẹ́ akọ̀wé ìṣètò gbogbo ènìtọ́ba Ajíbóyè tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ìjayà. Gẹ́gẹ́ bí ìròyìn tó ó tẹnu ìròyìn lọ́wọ́ lẹ́yìn tí wọ́n sì fi síta ni pé Ìjayà ọ̀hún ni ó ṣe bẹ́ẹ̀ gbẹ́mìí mì nínú ní ilé ìwòsàn kan tí wọn ò dárúkọ nígbà tí àwọn dókítà tí wọn du ẹ̀mí rẹ̀ títí látàrí àkọlù àwọn agbébọn tí wọn ṣe sí ní alẹ́ ọjọ́ Àìkú nígbà tó ń bọ̀ láti ibi tó ti lọ bá àwọn ọ̀rẹ́ kékeré rẹ̀ ṣeré ní Fádèyí. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe sọ, àwọn aṣekúpani náà ni wọ́n pàdé ọkọ̀ rẹ̀ tí wọ́n sì gbégi dínà fún ọkọ̀ ọ̀hún ní agbègbè ojú ọ̀nà Ìkòròdú Nábáṣínà Ìbọnbo ọkọ̀ náà o, léyìí tó mú kí wọ́n fi ọta ìbọn lu ọkọ̀ náà fòròfòrò bí ajere. Bó tilẹ̀ jẹ́ wípé ìròyìn ikú rẹ̀ ni ó ti dá inú fu àyàfo pẹ̀lú ìbẹ̀rùbojo sílẹ̀ látàrí kí wọ́n kán mọ́ bà wá ṣe àkọlù ìgbẹ̀san láti ọwọ́ àwọn tí ó jẹ́ alátìlẹ́yìn rẹ̀ ní gbogbo agbègbè ọ̀hún. in lo mu ki ile ise olopa ipinle Eko ti won ko bitibiti awon olopa ipararo lo si agbegbe na toko toko le ti won si duro si awon oriko kankan nibi ti oju so ti eru si n ba awon eyan gege bi iroyin le ti o tenu ilowo oni o kere tan oko ipararo olopa mefa ina gbe si agbegbe oju elegba jibowu ati fade yi ni asiko kan na gbogbo awon ton se oko ni adugbo kayode le ti wa ni ba budoko onipanu ni mushi eni won titi lekun shop won nikan ago mejo koja ogun iseju lale leyi ti won so wipe ti awon agbegbe ile epo petrol to je ti cornoil leyi ti o wa ni ibi ti o jina si budoko na eni won gbe ti o be ni ile epo on gan gbe agaragodo si enu iloro re nigbati awon to nlo to nbo ti o si je wipe oko ni won wa eni won tan si agbegbe oju elegba ti budoko re o nitori iwon ba oko perete ti o koja ni agbegbe ohun ise ni kaluku won bese won soro be ni oniruru awon oko bus ati awon awako won ni won so pe won yago fun ona mushin ati agbegbe re o nitori kun ba di wipe nigbati gbo ba ibele yo lo ka won mo o e lo kayuku ninu we royin punch atope we royin mi to jade loni
3: Awako and RTW Ajapada Branch Central Unit Long for the safety Tony Leta Lejo Wepe Lasiko Yi Mogbo Awarin Ajo Kaye Wako Lese City Ati ni garage ti o gbonte ijoba nitori pe o lewu pupo a o ni bo so wa jini gbe o e wa gbo eyin ti e ririn ajo lati Akure lo si Abeokuta abi Ibadan by car garage kan soso ti ijoba fi owo si ni Ilesha garage ni ilu Akure ibe ni ke ti wa wo moto omo lu abi ni gbogbo awon driver wa gbogbo eyin te si fe ti message ranse e ma mu bo wa si Ilesha garage o ton sibe o ti e ba ni lo moto ti e fe shata e ma bo wa si Ilesha garage comrade ojo ajayi asere esu ajapada branch 1 comrade oluwatayo samuel omoga ajapada branch 2 central unit chairman ni comrade ezike ayo olatunji olonwa comrade oni fomilayo alawule comrade olusegun ogutoyibo osoro comrade shedu lamidi fun alaye tabi ibere 0803-416-3492 tabi 0803-462-6592
4: Irede ire wo lu aku orire ni ipinle Ondo eyin eyan wa ni orile ede Nigeria Kudi Berries International Loan Pagoda gbe ire wo ipinle Ondo student loan fun masters program ni UK ati Canada bakan na ni ani student loan fun undergraduates ni Canada e wa gbo guaranteed admission processing study visa processing assistance o ton sibe Kudi Berries Moringa man ran ni lowo lati da oko ogbin organic moringa sile ti a o tun ra lowo yin ni gbogbo iba ikore to e mejo ninu odun ti o si ma ri egbelegbe owo lori eta kan laarin odun kan kilo wa duro de Kudi Berries International Study Loan Pagoda pelu Kudi Berry Moringa man won wa ni Akure Tech Hall Futa Southgate ni ilu Akure telephone 08020814434 le kan si 08020814434 ore wa pera
5: to yi la fin ki gbogbo awon eyan tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
6: eto igbeyawo laye
7: Ejowo, eduro na jare.
8: Ah, ilo sele.
7: Ki won to so wapo. Njo ran ti po sele ri television fun mi. Fridge nko, ero fosho. Ki nse le wa ma fowo fosho nle 2026.
5: Ni tuto.
7: Ka ja so pe o ti re won abi?
5: Ta lo ti e so pe mo bodo ra gbogbo awon kan ile kan so nibi ti CDK e wa.
8: Ewo lo tun je CDK bayi.
5: Be ni o CDK e. E le ra fridge yin, ero ifosho ati be be lo.
7: Ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ye abi?
5: Ah, lati osu to koja ni mo ti ra won.
7: Oluse agutan, e so wapo.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtàn sọ́run. Àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Ilé iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
1: Kayode
2: biodun
1: ara bala metinubu lo mo ti so lana pe oro aje orile ede Nigeria nse lo ngberu si daada oni looto ati lododo oni pelu gbogbo bi won se nse atuto oro aje yi oni o mo pe atuto ti won se na o je ki nkan o nira kokoko oni sugbon sa nigbeyin gbeyin o mo pe didun loso yo so no nitori pe pelu bi oro aje bo se nlo ni orilede lowo lowo bayi ojo waju rere nbe fun orilede Nigeria olo mo pe titariro la kola sugbon sa to ba ti jina tan oge lo ma nda ninu atejade yi to jade lati enu eni ti se olubanidamoran pataki re iyan ebayo onanuga le to fi lede lana ode yi n lo so pe teyan ba wo bi oro aje orilede Nigeria bo se ndagba soke bayi labe isejoba Are Bola Ahmed Tinubu yi a ri pe looto ati lododo Are Bola Ahmed Tinubu o n se gudugudu mege ati yaya mefa ninu awon atuto yi to je pe o mu de ba orilede Nigeria oni looto ati lododo nkan le nira kokoko ni asiko yi o sugbon gba to ba ya awon eyan yo mo pe looto ati lododo nkan senu re fun orilede Nigeria oni tori teyan ba lo ogun to koro fun aisan yi to je pe o lagbara oni asiko to ma lo ogun to koro ni igba yen nikan lo ma mo pe ogun koro oni sugbon gba ti ara re ba ya tan inu re yo mo a ma dun ni oni tori na on le fi gbogbo owo soya pe isejoba Are Bola Ahmed Tinubu o la kaka daada lati le je ki oro aje orilede Nigeria ko ni dagbasoke daada oni tori ta ba wo eka ipa wo wole ta ba wo gbogbo nkan ti won se ni eka yi to wa fun oro aje orilede yi a mo pe looto ati lododo ngba to ba ya gbogbo agbaye ni yo ma wo orilede Nigeria pe ehn ase orilede kan tun le dabi eleyi ati pe yo le je ki orilede Nigeria ko le takan gbo pelu awon orilede mi eyi ti nbe ni agbaye oro po nbe tan sogan e ko ja lo sinu iwe iroyin pons ke lo ka lekurere
2: gbadun
1: ayade
2: ile ise olopa ipinle delta lo ti fi kele ofin gbe gbaju gbaja agboju opo ero kailu jara se awon ere oniseju pereti pereti tan poruko re ni fiyi ogbona le ti opo yin mo si odogu ofasaba le ti won lo lowo lese ninu esun ifipa ba omo ogun odun kan ti o je obin ilu ni gbengben ti omo to jalaisi lasiko gba to ngba itoju lowo ni ile iwosan eyi n lo je yonu ati jade ton fisita lati owo agbenso ile ise olopa ti ipinle won sp bright dafe loju opo ero kailu jara x lana ojoru afrasina eni ogoji odun lo ngbe ni asaba le ti won fi kele ofin gbe leyin igba ti won fi esun kan pe o fi iwe pe omo birin na wa si ipinle delta le to si go sabe eke wi pe nse lohun fe ko lati bere si ni se awon ere oniseju perete ti ojo opo ero kailu jara ti won pe ni content na gege bi iroyin lati odo olopa afrasina ni won ni o fogun alumokoro yi to omo birin na wo inu ya rare ni ile itura ni asaba nibi ti o ti fi yajomo birin ohun to si fi ipa se regede fi lara re awon oluwadi lo so pe omo birin na ni gbengbeyin n lo se akasile fanra mo ma oran wa to salaye gbogbo to ju re ri pata lowo omo kunrin na nipa isele ohun ko to di pe omo birin na gbe majele je gege bo se so won ni omo birin ohun na gbe lo si ile iwosan fun itoju o sugbon ni gbengbeyin o pada wa fun dipo gege bi olopa lati igba na ti gbe afunrasi ohun tan si so si akolo ti wa disi n lo lori oro na to sokunfa ohun ti arakunrin ohun to se ati pe ohun to ri lobe ti iwaro owo ko salaye fun won ati jade ohun wa so pe ile ise olopa ti ipinle delta n lo ti fi kele ofin gbe gbajugbaja elere iseju perete toju opo ero kailu jara ifeayi ogbona leni to je ni ogoji odun ti bo opo eyan mo si odogun ti asaba nipo lowo lese ninu ifipaba omo ogun odun omo birin lo leyi ti afrasi ohun to fi iwe pepe ko wa si asaba to so pe ohun fe ko bi won se nse ere oju opo ero kailu jara na láì mọ̀ wípé níṣe ló fẹ́ fi ọgbọ́n tán kó sì ṣe bẹ́ẹ̀ kópa ẹ̀pà rẹ̀ jẹ ló sì tán wọnú ìyẹ̀wù rẹ̀ nílé ìtura níbi tí ó ti fìyà jẹ ọmọbìnrin ọ̀hún kó tó di wípé ó ṣe bẹ́ẹ̀ fi gẹ̀tilẹ̀ lára rẹ̀ ṣeré sunkún sí olóògbé ọ̀hún náà ni pẹ̀lú ìjayà àti bí ohun tọmọkùnrin náà tó fojú rẹ̀ rí ń lágbára ọmọbìnrin ọ̀hún ò gbé o ó sì jẹ́ ìkàyà fún ló bá ṣe fúnra móhùnmáwòrán wá pẹ̀lú gbogbo ohun tí ojú rẹ̀ lọ́wọ́ ọmọkùnrin náà kó tó di pé ó gbé oògùn apakòkòrò tó sì gbé jẹ ibi tó ti ń gba ìtọ́jú nílé ìwòsàn ibẹ̀ lẹ́lẹ́mì ti gbà á lọ́wọ́ rẹ̀ ẹ lọ kàyókù o nínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀ Olúwàdé.
2: Bíọ́dún.
1: Àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè yìí ni wọ́n mà ti fi dá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé ṣé ẹ rí ọlọ́pàá ìpínlẹ̀ yìí tí wọ́n sọ pé wọ́n fẹ́ gbé sílẹ̀ yìí, wọn yóò ṣe gbogbo nǹkan tó tọ́ àti èyí tó yẹ lórí rẹ̀ o, tó fi jẹ́ pé kò ní sí pé bóyá ẹnikẹ́ni ó ń lò wọ́n gẹ́gẹ́ bí ọmọ ogun tàbí àwọn gómìnà kan lò wọ́n gẹ́gẹ́ bí irinṣẹ́ rárá àti rárá ni o. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìjókòó àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin kejì ọ̀hún, ẹni tí ṣe abẹnugan ilé ìyẹn Tajudeen Abbas, ó sọ oníṣẹ́ rí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yìí tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe. Ó ní àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin yóò wò ó yẹ́bẹ́yẹ́bẹ́ dáadáa gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe dá a padà wá sí ọ̀dọ̀ wọn, tí wọn yóò sì rí pé nǹkan tí wọ́n sọ pé wọ́n fẹ́ dá a sílẹ̀ lé lórí òun gan-an ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lé lórí òní, torí pé wọ́n à ní yẹsẹ̀ nínú ìlànà yìí tí wọ́n bá ti gbé kalẹ̀ pé wọn yóò fi ṣe iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ló jẹ́ kó di mímọ̀ o. Ó níṣẹ́ mọ̀ pé ìgbà àkọ́kọ́ rèé léè tí ààrẹ ti ń bẹ lórí àlééfà tí ó bọ́wọ́ lu irú nǹkan tí wọ́n sọ pé wọ́n ń ṣe yìí, tí ó sì faramọ́ dáadáa. Ó ní pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe wá fi ránṣẹ́ sí wọn yìí kó tó di pé wọn yóò dá padà sọ́dọ̀ rẹ̀ kó tó di pé yóò bọ́wọ́ lù ú, àwọn yóò rí pé wọ́n ṣe gbogbo nǹkan tó bá yẹ kí wọ́n ṣe lórí rẹ̀ dáadáa o. Ó ní torí náà káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lọ fi ọkàn balẹ̀, irinṣẹ́ kan ni ọlọ́pàá ìpínlẹ̀ yóò jẹ́ fún ẹnikẹ́ni tàbí àwọn gómìnà láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: Dọ́dún
1: Láyọ̀dé.
0: Àwọn awakọ̀ ìkà tí ó gbààyàn tí wọ́n sì tú dànù iná ti ran akẹ́kọ̀ọ́ kan ọmọ ọdún mọ́kàndínlógún lọ́rùn ọ̀sán gangan ní ìpínlẹ̀ Bauchi. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe ṣàlàyé, akẹ́kọ̀ọ́ kan tó wà ní abala ọlọ́dún karùn-ún ní ilé ẹ̀kọ́ fáfitì ti ìjọba àpapọ̀ tó ń kọ́ni nípa ìmọ̀ sáyẹ́ǹsì ní Azare Rebecca Kambai ni ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti gbẹ́mìí mi ò nígbà tí ìjàm̀bá kan ṣẹlẹ̀ ní pópónà Bauchi sí Jos ní ìlú Bauchi ọ̀hún. Ọmọ ọdún mọ́kàndínlógún náà ló gbẹ́mìí mi ní ọwọ́ délé lọ́jọ́ ìṣẹ́gun lẹ́yìn ìgbà tí ọkọ̀ bọ́ọ̀sì Sharon kan tí wọ́n sọ pé ó kọlu alùpùpù tó gbé ọmọbìnrin náà láti dé police officers mess kó tó di wípé ọlọ́kọ̀ọ́ tó tu dànù. Ìròyìn láti ọ̀dọ̀ mọ̀lẹ́bí tó bá ròyìn ìfọ̀rọ̀jẹ̀wọ̀ ló sọ pé akẹ́kọ̀ọ́ tó kù péréte kí ó ṣe bẹ́ẹ̀ kó kẹ́kọ̀ọ́ gboyè parí ọ̀hún ni ó wá sílé o láti ilé ẹ̀kọ́ láti wá lé o àyò ìsinmi nílé, ṣùgbọ́n tó wá rántí wípé òun fi àwọn ẹrù òun kan sílẹ̀ sí ilé ẹ̀kọ́. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, wọ́n ní Rebecca òun ló bá pe àwọn ọ̀rẹ́ rẹ̀ pé kán fi àwọn ẹrù náà kí wọ́n fi rán àwọn awakọ̀ ọkọ̀ èrò ránṣẹ́ sí òun o léè tán bá rin ìrìn àjò lọ sí Bauchi. Nígbà tí awakọ̀ òun tó dé sí ibùdókọ̀ léè tí kò jìnnà sí ilé ìtura àwálà ni ó kàn sí Rebecca wípé kó wá gba àwọn ẹrù tí wọ́n fi ránṣẹ́ sí. Wọ́n ní ẹ̀gbọ́n ọmọbìnrin ọ̀hún ni wọ́n ló gbé e lórí alùpùpù léyìí tí wọ́n sì lọ sí ibùdókọ̀ ọ̀hún lẹ́yìn ìgbà tí wọ́n gba àwọn ẹrù ọ̀hún tán ni wọ́n padà lọ sí ilé wọn kó tó di pé ìjàm̀bá náà wáyé. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe ṣe àlàyé, wọ́n ní bó ṣe kù díẹ̀ kí wọ́n dé officers mess ọ̀hún láti yà sí ọ̀nà GRA tuntun ni ọkọ̀ bọ́ọ̀sì tó jẹ́ Sharon ọ̀hún ló ń bá eré burúkú bọ̀ tó sì kọlu alùpùpù wọn látẹ̀yìn ló ṣe bẹ́ẹ̀ ló bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀. Rebecca ni wọ́n ní ipa bó ṣe kọlu ọ̀hún ń ló gbé tó sì làámọ́lẹ̀ gbaragada sí ojú pópónà léyìí tí wọ́n ní ibẹ̀ ló ti forí pa. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní ó tún ní àwọn ìfarapa mìíràn ṣùgbọ́n orí rẹ̀ ò fọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé, wọ́n ní lójú ẹsẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ẹlẹ́mìí ti gbà lọ́wọ́ rẹ̀ o nígbà tí ẹni tó sì jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tí ó farapa yánnayànna. Gẹ́gẹ́ bí ìròyìn àkọ́kọ́ léyìí tí ó tẹ oníròyìn lọ́wọ́ láti ọ̀dọ̀ àjọ tí ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ní ojú pópó àjọ ẹ̀ṣọ́ ojú pópó ti Bauchi ọ̀hún ni wọ́n sọ wípé ìjàm̀bá náà ló wáyé ní nǹkan aago mẹ́ta ọ̀sán kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ọjọ́ kẹrìnlá oṣù kejì ọdún tí a wà yìí léyìí tó sì jẹ́ wípé lẹ́yìn ìṣẹ́jú márùn-ún tí ó ṣẹlẹ̀ ni àjọ ọ̀hún náà débẹ̀. Wọ́n wá ní àwọn àjọ

0: àkásílẹ̀ rẹ̀ wípé lẹ́yìn ìṣẹ́jú mẹ́wàá tí wọ́n ṣe àkásílẹ̀ ọ̀hún ni wọ́n yọjú sí i wọ́n bẹ́ẹ̀ ni wọ́n dárúkọ alùpùpù tí ó lò gẹ́gẹ́ bí jisheng tí nọ́mbà rẹ̀ sì jẹ́ tfb38qb tó jẹ́ wípé kì í ṣe alùpùpù tí wọ́n fi ń ṣe iṣẹ́ ìgboro ni bí kò ṣe aládánilógún ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí
1: Roko, kogba agbe ile.
0: Oya fe gbe mi. Abe ope anuya leri jiyan ikiti.

0: ẹgbà mi ẹrà mi kalẹ ọrọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni ò ṣe ṣúkẹṣúkẹ dàtọ ọwọ rẹ lẹ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba ajo oko ti igbo ni nipa 24/7 Abba Make Sure kọrọjọ gbogbo ibile tawọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ibile ta gbé kalẹ lọnà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ ti nu rárá o kagbo ẹyìn dídùn ara ríro afọ gẹdẹgẹdẹ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

0: Michael Hospital, number 40, Danjuma Street, off on the road here in Akure. And the number to call to join the conversation is 0816-251-9991. 0816-251-9991. Do you have myths that you have practiced, which worked for you? Or do you want to get clarification on certain beliefs that you have but are not sure about? This is the time to call in to lay those bare. The doctor is here to help shed light on your submissions. Àwọn èèyàn máa sọ pé bí èèyàn bá ní ìpèníjà ojú dókítà pé pàápàá jùlọ àwa obìnrin mi ti ẹ̀ ní purọ́ àwa obìnrin la máa ń sábà ṣe wọ́n pé bí èèyàn bá fi omi ọmú sójú ó máa ń jẹ́ kójú clear dáadáa ṣé bẹ́ẹ̀ náà ni ojú èèyàn clear tí ó mọ ríran kedere.
1: Bẹ́ẹ̀ bí ó ṣe sọ náà dédi gẹ̀ẹ́sì ó ní àwọn kankan àìsàn kan tẹ́ pé fún ara wọn within a period of time. Èyí ó máa actually result. So àwọn
0: ìlò fúnra rẹ̀
1: bẹ́ẹ̀
0: àwa rò pé ìyẹn ló ṣiṣẹ́.
1: Ìyẹn ló ṣiṣẹ́ fún gbogbo ẹ̀. So ẹlòmíì tẹ́ pé condition lè ju nǹkan tó ń fojú di lọ kó lọ apply the same approach. Kó tún wá lọ complicate issue. Lo mo ti rí àwọn ó ní àwọn conditions ọ̀kan tẹ́ pé eléyìí tí mo mọ̀ tẹ́ pé scientifically proved ni pé tí obìnrin bá bímọ àwọn tissue tó ń yọ lára àgbà tí wọ́n bá ń yọ tí ọmọ bá ti ń jáde nígbà delivery wọn àwọn tissue yẹn máa ń wà effective in terms of wound restoration.
0: Okay.
1: Yìí so but kì í ṣe pé báyìí nǹkan téèyàn máa decide fún ara àti ṣe ni pé okay o mo fi pé nǹkan báyìí báyìí ṣe mí kí n sáré lọ lo omi ọmú torí pé ẹnìkan ti lò rí so nǹkan tó ṣiṣẹ́ fún ẹnìkan ó lè máa ṣiṣẹ́ fún ẹnì kejì àbí mo dẹ̀ ṣe sọ náà nǹkan tí ó ṣe a ó lè yàtọ̀ sí b
0: ọ̀tọ̀ọ̀tọ̀ ni pé níjà ojú
1: so
0: àwọn nílò àyẹ̀wò kí wọ́n lè mọ nǹkan tó ń ṣe wọ́n gangan ó dàí jẹ́ àgbà ìpè kan ká tó tẹ̀ iwájú.
2: Hello.
0: Ẹ káàárọ̀ sá o.
2: Ẹ káàárọ̀.
0: Ṣeun kí lorúkọ yín.
2: Lorúkọ mi ni Bákàrè látàrẹ.
0: Kí lẹ porúkọ yín lẹ́ẹ̀kan sí?
2: Bákàrè.
0: Bákàrè. Ẹjọ́ ẹ sókò ọ̀dì rédíò yín kan lè gbọ́ yín dáadáa.
2: Mo ti kúrò mbẹ.
0: Àbí kẹ́ yí sísàlẹ̀.
2: Mo ti kúrò mbẹ.
0: Dada kí lẹ fẹ́ bá wa sọ?
2: Ẹjọ́ sàlẹ̀ rí nọ́mbà dókítà.
0: Wọ́n á fún yín nọ́mbà wọn bẹ́ẹ̀ ni wọ́n á fi síta láìpẹ́ ẹ̀yẹn ṣáà máa gbé tó bọ̀.
2: Dada.
0: Ẹ ṣeun. 0816-251-9991 ni nọ́mbà tí ẹ lè pè sí. Àwọn kan tún máa ń sọ ọ́ ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ pé béèyàn bá ti nípèníjà ojú àwọn village people wọ́n ti gẹ́ ẹ̀tì ẹ̀ nìyẹn a ní ogun ayé ni ogun ilé ni ṣé bẹ́ẹ̀ náà lórí.
1: Ìpèníjà ojú àbí àìsàn ojú ń gbà míì náà ó máa ń wà interwoven ó ní àwọn míì tẹ́ pé generally ó lè jẹ́ kọ́ bí diabetes àbí àìsàn míì ló fà
0: yẹn.
1: So most cases tó bá ti wà ní end stage or tó bá ti wà chronic the way tí àwọn kiní ẹ̀ ṣe máa fún ẹ̀yìn ní severe discomfort lóòótọ́ máa fẹ́ dàbí attack.
0: Bí attack.
1: Yẹ̀yìn but nǹkan téèyàn neglect for a long period of time tó bá máa fi strike ó máa give a very severe effect on the person. So in most cases it's actually not an attack the way we actually see it seems to look like I said earlier.
0: Ọ̀dà àwọn míì tún máa ń sọ wípé bójú ò bá tí ì máa dùnyàn ó ṣeéṣe kó má jẹ́ nǹkan tó lágbára nígbà tí èèyàn bá ń fìlì physical pain nínú ojú kó tó mọ̀ pé nǹkan ń ṣe òun ṣé bẹ́ẹ̀ ni.
1: Gbà mí náà kò ní rí bẹ́ẹ̀ yẹyìn bí a ti sọ lórí ètò ìtẹ́lẹ̀ ó bẹ́ta kéèyàn ṣe àyẹ̀wò tó tọ́ tó bá possible gan tó bá ṣe níbìkan tí ò bá tún tẹ lọ́rùn o pé o tún fẹ́ wà sure of nǹkan tí wọ́n sọ tí àyè àbí àǹfààní bá gba ẹni o tún lè lọ ṣe níbòmíì kó ba lè wà certain pé kò sí nǹkan tó ṣe ẹni náà. So a ti rí many conditions pé ọlọ́run jẹ́ ká rí bi tẹ́ pé àwọn míì á sùn tí wọ́n á ní kò sí nǹkan tó ṣe tí wọ́n á dẹ̀ jì ní ọjọ́ kejì wọ́n dẹ̀ nílé wọ́n á di aláìsí ní ọjọ́ kejì so irú àwọn nǹkan bẹ́ẹ̀ náà ó apply medically.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Wọ́n tún bẹ̀rẹ̀.
2: Mo lè ṣaláì máa fani lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
2: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ààrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
5: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
6: This is Adaba FM. Stay riveted.

0: bẹ́ẹ̀ ni òkúrọ̀ olórin yìí ó ti dánwò ó ti dádámọ̀ ló jẹ́ kó máa fi kọrin wá jẹ́ kí n ròyìn ẹ̀ fáwọn tí kò tí ì dámọ̀ vigo kababa capsule tá a fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àtẹ́bò ilẹ̀ wa papọ̀ dódíndín tó ti dìlú mọ́ ká oògùn tó ń ṣiṣẹ́ fáwọn ọkùnrin tó ń rẹ̀pẹ̀tẹ̀ lójú iṣẹ́ èwo ni ká gbé bọ́ọ̀lù dójú àwọn a máa lè gbá wọlé bí ojúlówó ọkùnrin vigo kababa capsule ọ̀nà àbáyọ ìgbín kákáká ìbìtì kákáká ìbìtì tó gbójúgbóyà nìkan ló lè dátọ́ lẹ́nu ìgbín gbogbo ọkùnrin tó lo vigo kababa capsule nìkan ló lè ròyìn bó ṣe jogún mọ́lá nìkan ló lè ròyìn ogún ìjà yìí gbogbo ọkùnrin tí ò fẹ́ gbóúnjẹ alẹ́ ẹ̀fẹ́ lòmíì jẹ́ ó yẹ ẹ lọ sí gbogbo ilé ìtajà oògùn tó jójúlówó chemist and pharmacy lágbègbè yín iléeṣẹ́ ayo aba health limited ló fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ fún àwọn ọkùnrin nìkan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí 003-860-6858 lẹ́ẹ̀kan sí 003-860-6858.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ọ̀tọ̀ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
2: kí ló ṣẹlẹ̀.
1: kí wọ́n tó so wọ́pọ̀ ìjọ òun rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi fìríjì ńkọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ́ nílé ẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́
1: kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà.
2: èmo ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fíríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
1: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
3: iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́ 0707 484 3351.
4: CDK sọ díẹ̀ díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: tẹ́ rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro isara náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbon yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn tiẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà tiẹ̀ ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà a máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kan gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wora wa níran. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dá gbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kẹ́bẹ́kẹ́bẹ́ ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obì mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kẹ́bẹ́kẹ́bẹ́ náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419 àlàáfíà ara wo ní bí fíafíà ojúbọ.

0: tí ẹ yẹ ní gbòrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa ro mí. Iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun ń sùn déédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbóhin ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfí lólé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wo di fi àfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmí Lane, opposite Oyè Mẹ́kun Grammar School.

se bi ba fe fe ba ti fe afe fe afe gi oko lalo lalo ni diji ba ti ja ije asi je gbe agbon geru geru Baba ti balẹ̀ sórí ètò àti lórí ètò náà nìyẹn. Níkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀ kí n la wà tá a ti ń gòun ṣátẹ́gùn. Ẹ káàsán níbi tẹ́ ẹ ti ń gbọ̀ wá. Àkínká àbọ̀ sórí ètò. Ayédori ló dẹ̀. Iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi jọ. Àwọn gangan náà náà so nígbà owó ètò yìí. Ẹ bá mọ̀ ẹ sọ fún wọn. Àwọn tí ò bá tí mọ̀ àwọn tí ò bá tí já sí. Ẹ jẹ́ kán mọ̀ pé a tún ti balẹ̀ sórí ètò. A tún ti ṣetán láti mọ bá afẹ́fẹ́ sọ̀rọ̀ ẹ́. Àwa ìbá afẹ́fẹ́ wọ̀ọ́yá àjántíà. Ọ̀pẹyẹmí jọ ọ̀dá yín rèé. Àjò kó tàgbà pírọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ ìyá tísà.

0: gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ pé abala alábala òun náà ni ètò yìí abala àkọ́kọ́ yẹn òun náà gangan náà láti máa fúnra wa ní ọ̀rọ̀ tẹ́ ẹ máa bá wa dá sí. abala lẹ́ẹ̀kejì òun gangan náà ni abala àyàn àyàn mi ti wà nílé agbára aṣíwájú àyàn nílùú ìlaramọ̀ kí mo kí ẹ dáadáa orí ẹ wà ńbẹ.
1: wọ́n wá fẹ́ máa wá dàṣà fọmọ má tọ wò
2: sọ òkú lákújẹ
1: ìyàwó rẹ.
0: wọ́n bá ń kí àkàbà dáadáa.
2: tó bá yọ lọ ṣe ẹ mà
0: ní. ókè.
2: tó bá wà ta kò gan kàṣà.
0: òye ẹjẹ́ ṣe báyìí ká sáré dókè lọ́n tá a bá dókè lọ́n tán ká wá padà dé àwa bọ́ sí abala tọkàn abala ẹ bá wa dá sí mò ń padà bọ̀ ẹ kú kalẹ̀ náà.

bí ètò náà a ṣe máa lọ́nà nìyẹn tó bá di ọjọ́ jimo tó ń bọ̀ yìí ní ìlú Arigidi àkókò fún ọdún ìjẹ́ṣu ètò gbàlùmọ́ gbalé gbàtà àtún ìlú ṣe àtún gbogbo ẹ̀ ṣe láti ọjọ́ jimo náà títí lọ di ọjọ́ sátúndé àwọn tó wà ní dalẹ̀ tó wà lẹ́kọ̀ọ́ tó wà nìbàdàn lóríṣiríṣi ibi tí ọmọ Arigidi bá wà wọ́n á máa sọ̀kalẹ̀ wọ́n á máa bọ̀ wá sí ìlú Arigidi láti wá ṣe kíni láti wá ṣe ọdún ìjẹ́ṣu tó bá wá di ọjọ́ sátidé ọjọ́ sátidé yìí ni olóyè àdúgbò kankan wọ́n á lọ máa kí kábíyèsí o kábíyèsí ẹ pẹ̀lẹ́m̀bẹ̀ yẹn o ẹ kú ọdún o gbogbo àdúgbò pátá tó fi dé ìlú Arigidi ní ìlú Arigidi gbogbo àwọn olóyè tó wà ń bẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní lọ kí kábíyèsí tí ó bá wá di ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ ọ̀sẹ̀ gangan tó já sí pé ọdún di ọ̀la òun náà ni àwọn tó wá láti ìdálẹ̀ òun ni wọ́n á máa yọjú sí kábíyèsí tí wọ́n á máa kí kábíyèsí ní ẹlẹ́m̀bẹ̀ń wo tó bá wá di ọjọ́ ìṣẹ́jú gangan oríṣiríṣi ètò ló wà wọ́n á tayò wọ́n á ta ludo wọ́n á ṣe ìjà ẹkẹ ìjàkadì nìyẹn o wọ́n á ṣe ìjàkadì wọ́n á tayò wọ́n á ta ludo gbogbo ẹ̀ ni wọ́n á ṣe lọ́jọ́ náà à ń ṣe oríṣiríṣi ta ń mọ̀ lọ́jọ́ ìjẹ́ṣu gangan àwọn eléré wọ́n á ti gún wà sí gbàgede kábíyèsí sanmi wonder àti ay wọ́n máa wọ̀lú àwọn méjèèjì wọ́n á ti gún wà ni wọ́n á máa dún lákọlákọ àṣírí ta mọ̀ ẹni tó bá gbégbá orókè wọ́n á gba ẹ̀bùn lọ́jọ́ náà ẹ bá mi gbé

nítorí náà gbogbo amárigidi nílé lóko a kì í yín ẹkú ọdún ìjẹsù o máa bá àkùkù mẹ́pata lágbára ọlọ́run ìgbóròdó àjẹ iṣẹ́ òwò àkiri ẹ̀yìn òpáláyọ̀ lágbára ọlọ́run. Màá tún bẹ̀rẹ̀ sí ní kí àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ òṣèré àyáṣẹ́ ọmọ ayé ọ̀gà ó fi dọ́dọ̀ àìṣìdọ̀ ní àdúgbò dọ́ọ̀lọ́run. Mo kí gbogbo yín o, dọ́ ò ní bàjẹ́ o. Mo kí àìṣì fedibo ìdìbò ń rẹ́rìn bí mo ṣe ń wò wọ́n báyìí, wọ́n ń gbọ́ wọ́n rẹ́rìn músẹ́ ṣe ìṣẹ́ra aṣu ìkọ́ra àgbà kò mọ̀ kẹ̀gẹ́ funfun lẹyẹ ń ṣu ìpètú alágbára ọlọ́run ọdún yìí àbá wa láàyè. Olúgọ̀tún mo kí ẹ̀yin náà, ọmọ olúgọ̀tún ọ̀ṣà gbójigijigi mo kí yín níbi tí ẹ wà ò lágbára elédùà ìlú àrígidi ò ní bàjẹ́. Ẹni bá bá mi rí aládùn, ẹ bá mi kí aládùn dáadáa ipe a kú ọdún ìjẹsù yìí o. Bákan náà mo kí gbádàgì ti àgbálùkù gbádàgì mo máa kí ẹ o, ọmọ gbádàrìgì gbádàrìbọn ọmọ ṣáàbà ṣáàbà gbádàgì ti àgbálùkù lágbára ọlọ́run ìjẹsù wa yìí gbọ̀ngbọ̀n akànsì bá mi gbé sókè jọ̀ọ́dá.

ajẹṣu nìkan ìdàgbàsókè arigidi kí ló nílò ká níní arigidi tá a ti ní ẹ̀yin tó ń tìdálẹ̀ bọ̀ ẹ̀rìn káàkiri gbogbo arigidi kẹ́ wo sí wá kẹ́ wo sọ́tún kẹ́ wo sósì ipe kí ni nǹkan tá a tún fẹ́ oríṣiríṣi nǹkan tá a fẹ́ a fẹ́ ilé ẹ̀kọ́ gíga a fẹ́ oríṣiríṣi kan bí iná mọ̀nàmọ́ná kó gba gbogbo àdúgbò ká tún ní ẹsẹ̀ ká lẹ́sẹ̀ lọ́dọ̀ ìjọba gbogbo ẹ̀ la ń fẹ́ gbé sókè jọ̀ọ́dá.

bó ṣe ń lọ báyìí gbọ́ngbọ́n kan sí i jọ ọ̀dá ló ń gbé e sílẹ̀ ló ń gbé e sókè kúkúrú bí ẹni ọba rán sí ni ó pọ́n rògbòtò bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ jọ ọ̀dá kò ní bàjẹ́ fún ẹ. Mo kí Aishifelego mo mà kí yín bẹ̀yẹn ọ̀rẹ́ mi àtàtà àwọn níforòkífò ológóńgó òdúdó àwọn níjà àwọn ẹja mi wọn eyeyeyeye elégo mo kí ẹ dáadáa bẹ yẹn ọmọ àfìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ kò ní bàjẹ́ fún ẹ bàbá mi lágbára elédùà tí n bá ti dé mò ń bọ̀ wá jẹyàn o lọ́dọ̀ elégo abẹ́rí nǹkan báyìí lágbára elédùà kò ní bàjẹ́ mo kí bàbá mi chifa bọ̀rẹ̀ ó ní abọ̀rẹ̀ gbogbo arigidi pátápátá bàbá mi sunday abọ̀rẹ̀ high chief sunday abọ̀rẹ̀ mo kí ẹ dáadáa ọwọ́ máa yá sí àyọ̀gà ọmọ ewé kan oògùn kan ọmọ ewé méjì ẹgbàá méjì high chief abọ̀rẹ̀ mo kí ẹ dáadáa kò mà níbàjẹ́ fún ẹkùnmúra jẹsùn tó ń bọ̀ yìí lágbára elédùà nígbé wa gbẹ̀bí ọ̀gẹ̀dẹ̀ ògbé sókè jọ̀ọ́dá.

ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká parapọ̀ ká tún ìjọba rigidi ṣe o èmi ni paul èmi ni ti apollo kò yẹ kó rí bẹ́ẹ̀ ìkan wá rigidi sí o mẹ́yẹn tó parapọ̀ tó kè kan egu arigidi amẹ́kari dé àkókò egu bẹ̀ dé egu arigidi abẹ́ mẹ́yẹn tó parapọ̀ tó pawọ́pọ̀ tó pa ìmọ̀pọ̀ tó pa kùkèjì pọ̀ tí egu arigidi ti kojú ti yẹmẹ̀ mo kí àìsí fa oyè lákin ọmọ pupa roboto bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ ọmọ àyọsẹ̀ ọ̀yọ̀ ọ̀gá ọmọ amúniṣẹ́ gbọ́rọ̀ ewó àìsí foyè lákin mo kí ẹ dáadáa kò ní bàjẹ́ bákan náà mo kí ṣìforí bómi sóyè láti olókun lọ́hún olókun arigidi orí gbémi sóyè orí gbémi sọ́lá orí gbémi síwà orí gbémi sọ́mọ orí gbémi sóyè àìsí kò ní bàjẹ́ fún ẹ lágbára elédùà mo kí dé ni mo kí kára ṣe bọ́ba ṣèlú ọ̀fọ̀gúọ̀ mo kí dáadáa o ọmọ ẹlẹ́hàn oyè ọmọ amúkòkò ṣàlejò òyìnbó ọmọ amúkòkò rẹ mọ àìsí bọ́ba ṣèlú mo kí ẹ dáadáa ògúọ̀ ò ní bàjẹ́ abẹ́ mi nǹkan báyìí bí mo ṣe ń kí wọn ni mò ń kí ìyá alájẹ sọdíìkì ìyá alájẹ alájà sọdíìkì mo máa kí yín dáadáa o àmọ́ kú ọdún ìmúra ìjẹsùn yìí o lágbára elédùà abáwaláyé abáwaláyé gbé e sókè jẹ́ ọ̀dá ọ̀rẹ́ mi.

àwọn palace junction àwọn boys wọn palace wọn ti gbé rédíò lẹ tí wọn ń gbọ àdàbà wọn ní àdàbà là ń gbọ lágbára elédùà iléeṣẹ àdàbà kò ní jóná gbogbo àwọn tó ṣolùgbọwọ ètò yìí pàápàá jọọdá mo mọ jọọdá lónìí bẹẹkan náà mo mọ oo ọlábísí ọlánìyí olúwa ṣẹgun mo mọ wọn lónìí lágbára elédùà ẹyin méjèèjì ẹ ní gbọmọ bìbí ọgẹdẹ báyé bá ń jáyé ẹ ní taṣọ àgbàmọlẹ gbé sókè jọọdá.

mo ní kì í pọ̀ kó dùn ṣókí báyìí lọ bẹ̀ oge mo fẹ́ máa lọ lémi ṣùgbọ́n mi ò ní lọ kí n má kí àwọn ọmọ mi àti ìyàwó mi mo kí ìyá wálé o ìyá wálé òyìnbó fashion designer tó mòye ní ògúnbẹ̀ yẹn mo kí ẹ dáadáa mo dẹ̀ kí ọmọ mi ọlá wálé moshood ọlánìpẹ̀kun mo kí ẹ dáadáa ẹ wo mo ń lọ màá tún padà wá mr beshi lèmi jẹ́ ọlánìpẹ̀kun ni bàbá tó bí mi lọ́mọ èmi lọmọ rigidi kò ló gbàǹgbà kàrà dídí gbọmọ ọpọ lọjà rigidi àwa lọmọ olókè méjì kan rọgbàrọgbà ìkan tọná kọmọ rẹ lọgọjọ òrè kan gbọmọ rẹ èmi lọjọ ogun bá lè koko nílé baba tó bí mi lọmọ ní àyà sí àyọ ọgà àwa lọmọ rominí bí òjì àwa lọmọ abẹsẹrẹsẹrẹ ogun àwa lọmọ méjì páyọnà bí ọkọ àwa lọmọ yàǹgbò yanjú àwa lọmọ òmókun ṣòkòtò bọrasùn ajagbájú ń gbúru gbogbo yín ẹpanu pọ ẹ lórí mi ò ní bàbọdẹ kó yàgbé sókè ìyáwálé mò ń bọ ogun yọ́ọ́ dèmi o

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti dàpọ̀ kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: gbóná náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn nìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlaramọ̀kí ńlá wà. Tá a ti ń gbóhùn sátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní gbàmígbàmí ọ̀yàgbà. Ẹranko ń lé ní bọ̀ lọ́nà òní òkùnkùn yọmọ ọdẹ. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní gbélé ayé kó o ṣe rere. Torí pé ló pẹ́ ìkà ò pé. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní má ṣiṣẹ́ bì. Ànikọ́ ọmọ wùwá bì. Tọ̀rẹ́ ni ọba ṣe rere yọ kẹsàn-án rì ni. Gbogbo ẹ̀dá tó bá ṣe kàlàyé yọ kẹsàn-án ká rẹ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ọlátẹ ni ó ṣe rè. Àtẹ ni ó ṣe bì. Gbogbo wọn náà ni wọ́n lẹ́sàn tí wọ́n ó ké lọ́dọ̀ Elédùmarè tọ́rán wá sílé ayé. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní bira ààrẹ léèrè. Irú ẹ̀sán wo lọ fẹ́ ké. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní ṣayé rè. Ó gbóná inú ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ́mì jẹ́ o. Àtún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. Àtún máa jálẹ̀ bí àpò yèrè. Ó gbóná inú ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yẹ́ ẹja bẹ̀rẹ̀ àwọn kókó inú ẹ̀. Kà á mọ ọmọ wa lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ilé ẹjọ́ ń ló ti ju ọkùnrin kan sẹ́wọ̀n gbére. Lórí pé wọ́n ṣekú pa ọ̀rẹ́ ẹ̀ nílùú Àbújá ni. Ó gbóná inú ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà dóòlà ẹ̀mí àwọn èèyàn mẹ́ta tí wọ́n jí gbé. Ọgbà bẹ́ẹ̀ ni wọ́n tún pewọ́ ìwà láabi táwọn onísùmọ̀mí tí wọ́n fẹ́ wù nípínlẹ̀ Zamfara. Ó gbóná inú ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá ó ti wọ́dí àwọn mẹ́ta kan ó di turutu ilé-ẹjọ́. Lórí fífipá bá ọmọ kéékèèké lájọṣepọ̀ nípínlẹ̀ Anambra. Ó gbóná inú ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ilé ẹjọ́ ló ti kọ̀ láti gba onídùúró ọkùnrin kan. Èyí tí wọ́n fẹ̀sùn kàn pé ó ń gbèrò láti ṣe ìkọlù sáwọn iléèwé kan nílùú Àbújá. Ó gbóná inú ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Gbàǹjo ẹ wá ragbó. Òun náà lọkùnrin kan ṣe lórí ìtàkùn ayélujára. Lọ́ba rẹ̀wọ̀n ọdún méje lọ́ba rí he. Ó gbóná inú ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ẹ wò ó, oníṣègùn kan òun ló ṣokùnfà bí mo ṣekú pa àǹtí mi àtọmọ mẹ́fà. Áfúrásì tó ṣekú pààyàn nípínlẹ̀ Kánò òun ló tò bùrùbùrù bẹ́ẹ̀ kì í ṣèmi o. Ó gbóná inú ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé. Bàbá àgbàlagbà ó ti rẹ́wọ̀n ọdún mẹ́wàá he. Bàbá 75. Wọ́n ti wá fún un lẹ́wọ̀n ọdún mẹ́wàá báyìí lórí bó ṣe bá ọmọ ọdún 11 lájọṣepọ̀ nípínlẹ̀ Rivers. Ó gbóná inú ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àjọ àbọ̀nilà bòlú ti fi kélé òfin gbé afurasí kan o. Èyí tí wọ́n fẹ́ lọ yọ àwọn wáyà nídìí tiranṣọ́mà nípínlẹ̀ Kogi òun lélẹ́yìí ti ṣẹlẹ̀. Ó gbóná inú ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Òkú obìnrin kan tí wọ́n ti gé orí ẹ̀ òun náà ni wọ́n rí ní Àtàn nípínlẹ̀ Plateau. Ó gbóná inú ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Èyí àtàwọn kókó ròyìn míì lẹ́gbọ̀ lọ́sàn-án tòní. Ọ̀yẹ́ wá nǹkan kẹ́ ẹ fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ẹ tún jẹ́ àjọjẹ̀ gbádùn ẹ̀. Ó gbóná inú ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: Yìí ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ròyìn lẹ̀ gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà FM. wàláì ògbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́, tàbí kẹ́ ẹ pé jọ ọ̀dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí
0: 08069 0406 7114. Ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá tó rọ àròjọ musolókun. Ìròyìn ọ̀hún lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi kí n ti bi mo ti parí kókó ẹ̀ mú. Ọ̀rọ̀ di nǹkan nípínlẹ̀ Plateau gẹ́gẹ́ bí wọ́n ṣe rí òkú obìnrin kan eléyìí tó jẹ́ pé wọ́n ti bẹ orí ẹ̀ lórí àkìtàn. Ó ní wọ́n ti rí. Ìṣe ni ọ̀rọ̀ ló di ohun tó ń ya àwọn èèyàn agbègbè kan tí wọ́n pè ní Agwandurunwa níjọba ìbílẹ̀ Bakinladi nípínlẹ̀ Plateau lẹ́nu látàrí bí wọ́n ṣe rí òkú obìnrin kan eléyìí tó jẹ́ pé wọ́n ti pín yẹ́lẹyẹ̀lẹ tí wọ́n sì kó sínú àpò kan ní inú orí àtàn eléyìí tó jẹ́ pé wọ́n gbé sínú ìlú náà. Ìṣe ni òkú obìnrin ọ̀hún ni wọ́n rí láàárọ̀ kùtùkùtù òní. Wọ́n ní àwọn tí wọ́n ń kọjá lọ ni wọ́n rí pé òórùn òun náà ni ti ń rùn káàkiri ibẹ̀ tí wọ́n sì wo ibẹ̀ dáadáa. Ìgbà tí wọ́n rí ìṣe ni wọ́n rí òkú obìnrin ọ̀hún tí wọ́n ti gé orí ẹ̀ kúrò. Bó tilẹ̀ jẹ́ wípé wọn ò tiẹ̀ tí ì lè sọ irú ẹni tí ẹni náà jẹ́, ṣùgbọ́n àwọn èèyàn ìlú ọ̀hún gbàgbọ́ wípé ó ṣeéṣe kọjá pé àwọn atiláwé agbébọn ọ̀nà jẹ́ pé wọ́n ṣe ìkọlù tí wọ́n ṣiṣẹ́ láabi náà. Ìṣe ni ẹni tó jẹ́ ọ̀dọ́ adarí àwọn ọ̀dọ́ ní Bakinladi Danjuma Ibrahim ọ sọ fáwọn oníròyìn ní nílé kété tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n lọ sọ fún àwọn ikọ̀ elétò ààbò tí wọ́n sì lọ sí ibùdó eléyìí tó jẹ́ orí àtàn ọ̀hún níbi tí wọ́n ju obìnrin náà sí pẹ̀lú òkú ẹ̀. Kọ́lọ̀hún ọba kọ́ sàánú ni ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau Alfred Alabo kò tí ì sọ̀rọ̀ báyìí. Ìwé ìròyìn The Sun òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá wọ́n fi kélé òfin gbé àwọn gbéwiri méjì kan. Ọgbà bẹ́ẹ̀ ni wọ́n rí ọkọ̀ gbà lọ́wọ́ wọn. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Adamawa ni wọ́n ti rí ọkọ̀ Toyota Hilux kan ni wọ́n ti rí gbà báyìí tí wọ́n sì fi kélé òfin gbé àwọn afurasí méjì tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú lílẹ̀ dí àpò pọ̀ jí ẹrù ẹlẹ́rù ọ̀hún tó jẹ́ ọkọ̀ ọlọ́kọ̀. Nínú àtẹ̀jáde tí ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Sulaiman Guruji tó fìta ló ti ní àwọn afurasí ọ̀ni Mustapha Sulaiman Wuro ẹni tó jẹ́ àti Rabiu Garba ẹni ìṣe ni wọ́n wá láti ìjọba ìbílẹ̀ àríwá Yola. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ni àwọn afurasí méjèèjì ń lọ́wọ́ bá látàrí pé Aliyu Usman iná wá sọ níléeṣẹ́ ọlọ́pàá wípé ẹ dákun ẹ gbà mí o, ọkọ̀ Toyota Hilux mi tó ń rà ní owó tó tó 1.7 million naira làwọn atiláwí ni wọ́n ti jí gbé lọ. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Punch òun ló gbé jáde lọ́sàn-án òní. Ọ̀yá mo tún kó ń bẹ̀. Ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Anambra náà ni o. Àwọn òṣìṣẹ́ elétò ààbò dóòlà ẹ̀mí ọkùnrin kan. Àwọn ikọ̀ elétò ààbò ni wọ́n ti dóòlà ẹ̀mí ọkùnrin kan báyìí eléyìí tó jẹ́ pé wọ́n rí tí kò lè gbéra mọ́ dáadáa èyí tí ó jẹ́ pé wọ́n ní àfi bí ẹni tí ó ti mu oògùn olóró yoni ní ọkà ní ìpínlẹ̀ náà. Ìròyìn fi ẹni pé ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá Tochukwu Ikenga nínú àtẹ̀jáde eléyìí tó fìta ló ti ní ọkùnrin ọ̀hún òun làwọn ikọ̀ elétò ààbò ná jẹ́ pé wọ́n rí nígbà tí wọ́n ń ṣiṣẹ́ wọn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní ọkùnrin náà ni wọ́n rí tí ọkàn ṣubú sílẹ̀ sí ojú ọ̀nà tí ó sì jẹ́ pé kò sí ọgbẹ́ kankan lára rẹ̀ àfi bí ẹni tó ti mu nǹkan yó. Òun náà ló jẹ́ pé wọ́n ti wá gbé lọ sí ilé ìwòsàn ní ọkà níbi tí wọ́n ti ní ó ń gba ìtọ́jú lọ́wọ́. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Punch òun ló gbé jáde lọ́sàn-án òní. Ọ̀yá mo tún kó ń bẹ̀ ní pápápá. Ó di ìlú Àbújá. Ilé ẹjọ́ ló ti dájọ́ ẹ̀wọ̀n gbére fún ọkùnrin kan. Eléyìí tí wọ́n ní ó ṣe púpọ̀ rẹ̀. Ilé ẹjọ́ gíga yìí tó wà ní olúlulẹ̀ yìí Àbújá ń lọ́jẹ́ pé ó ti dájọ́ ẹ̀wọ̀n ló ti dájọ́ ikú jàì lo ti da ati ewon gbere fun awon kan lori pe won se ku pa ore won kan o iroyin fi ni pe ile ejo giga ohun lo ni ki ekangbasi ko ma lo si ewon gbere titi latari bi won se ni won se ku pa ore o se ku pa ore re kan emeka inovu latari ede ayede eleyi to bele laarin won nigba ti won se ayeye ojo bi ni kuba lolululẹ yi abuja ninu atejade yi ti en to je agbenso ile ise olopa lolululẹ yi josephine ade to fita nati ni idajo ohun o na je pe o wa ileyin iwadi ita won ile ise olopa ti won se pelu eri mo jeminso eleyi to je pe won mu wa gẹgẹ bi iroyin bo se wa fiye ni ninu atejade oni basi ni won ti ni won wo die lo si ile ejo lori esun isekupa ni eleyi to je pe won fi kan pelu awon eri eyi ti won gbe kale iwe iroyin punch onugbe jade losan tuni o gbona no tutu leyin bembe iroyin oya mo tun ko nbe iroyin eleyi to tun wa lowo mi re oye egbo o gbona no tutu leyin bembe iroyin ajo abo are ni labolu to je po ti fi kele ofin gbe awon afrasi kan ti won ji waya ka lero nibi ero amunawa nipinle Kogi ni ajo abo are ni labolu lo ti fi kele ofin gbe afrasi kan eleyi ti won pokore ni audu belo eyi ti won ni o nji awon waya ti nji yo lara ero amunawa transformer ni joba ibile adafi nipinle na ani awon afrasi meta mi asipita abdullahi abdul ona de je pe oni awon ti salo nigba ti awon iko ileto abo ti won si ni akitiyan lo lowo lati fi kele ofin gbe won en to je agbenso ajo na abdullahi aliyu ono fi oju oro yi lo fi lede ninu atejade to fita famu niroyin iwe iroyin Nigerian Tribune ono gbe jade losan tuni o gbona no tutu leyin bembe iroyin ile ise olopa wodi awon eyan meta kan lo ile ejo lori bi won se ni won ba awon mo kekeke lajosepo nipinle Anambra awon olopa ni ipinle Anambra na ti wodi awon meta kan ni won ti wodi won lo si ile ejo ile to je ti magistrate to wa ni Oka lori oruru awon esun ifipa bani lopo ise ni nisekuse ijabale omo keke leyin ti won pari iwadi na tan lara awon afurasi eleyi ti won wadi won lo ile ejo o ni okan ti won pokore ni Ikenna Mojeku eyi ti won ni esun wipe o n ti o n ba omo keke lajosepo omo odun 14 eyi na ni omo odun 14 to je omo bibi inu e o na ni n ba lajosepo ni Anaucha nijọba ibile ohun ninu atijade eleyi ti won fita loni gẹgẹ bi agbẹnusọ ileiṣẹ ọlọpa nipinle Anambra Tochukwu Ikenga o ni afurasi ohun ni won kawo ẹpọn irojọ leyin ti won pari iwadii ti won pari ẹtan. o gbona no tutu leyin bembe iroyin punch onugbe jade losan tuni oya mo tun ko nbẹ ibo ni ki n tun lọ gbanjo ẹwà aragbó òun náà ni ọkùnrin kan òun ló ń ṣe lórí ẹ̀rọ ayélujára lọ́ọ́ bá di wípé ó rí ẹ̀wọ̀n ọdún méje orí he ò gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ilé ẹjọ́ gíga èyí tó wà nípìnlẹ̀ kánò ló ti dájọ́ fún ọmọ ọdún 28 kan ashiru idris ó ti fún ní ẹ̀wọ̀n ọdún méje báyìí láì fún ní owó ìtanràn rárá látàrí bí ó ṣe ti ń ṣe gbàǹjo ẹwà aragbó lórí ẹ̀rọ ayélujára àjọ tí ó ń gbógun ti ìlòkulò oògùn olóró yìí ni ndla nínú àtẹ̀jáde èyí tó jẹ́ pé ẹ̀ ń tó jẹ́ olùdarí ètò ìròyìn sadiq muhammed mangantari ti ofita ni wọ́n ti fi léde wípé àjọ ndla ọ̀hún ni wọ́n ni idris ó ní ilé ẹjọ́ lábẹ́ onídàájọ́ sm swaibu inú ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ fún pé kọ́mọ lọ ẹ̀wọ̀n ọdún méje o látàrí bí ó ṣe ti ń ta igbó lórí ẹ̀rọ ayélujára ìwé ìròyìn punch onugbe jade losan tuni o gbona ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ẹ̀jẹ̀ tó sáré mẹ́lẹ̀ ìwà ń pẹ́ pàápàá baba eni odun 85 o ti rewon odun mewa he lori ipo kan mo odun mokanla mole na ni nipinle Rivers ile ejo ile to ngbo esun awon idile nipinle Rivers to wa ni ilu Port Harcourt no ti ni ki baba eni odun 85 baba 75 tan po ko re ni Promise Chukwumati komo lo ewon odun mewa lai fun ni owo otan rara lori bi o se ti jabale omo odun mokanla kan to je obirin ile ejo lo to pase wi pe ki odaran ohun ko to 100 million kan naira gege bi owo otan fun idile omo na ti o tun pase wi pe ki won fi oko re sara awon ti won ti wu wa laabi ni ipinle Rivers Chukwumati ohun ni won kawo epin lojo lori esun jijabale omo keke adaji ngba tun gbe idajo na kale adajo ile ejo na onedajo rita ogugu loba ni awon olufisun won mu eri eleyi to daju wa iwe iroyin Daily Post.

0: tí o ba le gba bo lori papa dara dara pelu aya re nile a pa lo se munu e ma se dun inu e lo jesu o rara iwo ma bo lodo emi femi alagbo awon omiran ati yagbe ni problem won to je pa wo mo tutu fe yagbe ah kini yan tun jade a kino jade kino gba leru lati yagbe aba olorun ni pe ka je ka si ma yinbon idi ka je su se kini ka si yagbe iwo ma bo lodo femi alagbo won to fun o ni iberu lati ojo pipe ma bo lodo femi alagbo tabi won to je pe won se pe o kini yo se se kilo de kilo se se lodo olorun ba iwo ma bo lodo femi alagbo sa ma bo lagbara olorun olorun yo da soro gbogbo aye wa o ya iwo to je pe o ti e mo ko to se olagbara re to fun o ni foya ah ah to fun o ni fokanbale kilo de ma bo lodo femi alagbo lagbara olorun olorun yo fun o ni wo so ni odo wa awon ko ati dide ni para ni problem won o ati gbera ah wo ra ro mi awo eyin mi kilo se e leyin ah ma bo lodo mi femi alagbo ni pase ledumare iwo yo ri wo so number wa re lekan si 07065326843 office wa wa ni Isolo Road ni waju Democracy Park ibe le ti ma ri wa ni eyin Mashalashi Central Mosque
1: awon kan ni pe kon ro lagora won awon kan ni pe kan ja won je lara awon kan ni pe inu won gbona lati nu wa ma se beru nipa ise ledumare ma fun ni ogun to ma ba o lara mu
2: e ku dede iwoye o emi aya femi alagbo lo nkin ti office wa wa ni Isolo Junction ni egbe Democracy Park ni Akure
3: ha ma bale si ilu Ikare ni on the 21st titi di on the 26th ni osu July osu keje ni 77 hotel
2: tabori wo obirin to ti wa nile oko lojo to ti pe to reyan pe ronise ma bo nile ise femi alagbo tabi wo obirin ti nkan osu re ndin ni tabi o nle ni ma bo nile ise femi alagbo tabi wo ti o le gba bo dada lori papa bi o sime ati igalo ma bo ni odo femi alagbo asiri ti mo fi wa lodo femi alagbo di sin ma bo ka fi fun e help ba mi help bo ko mi ni ile ise a reti
0: bi yawo mi se so ni be lo se ri o bẹ́ẹ̀ ló ṣe rí ẹ ọ̀pọ̀ ẹ̀yin obìnrin ló mọ̀ kan tó ń ṣe obìnrin o àwọn ọkùnrin náà ló mọ̀ kan tó ń ṣe ọkùnrin so ẹ máa bọ̀ lọ́dọ̀ wa nílé iṣẹ́ wa ẹ ò rí mi ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
4: ní on the 21st di on the 26th July oṣù keje ní 77 hotel nílùú Ikare.
0: a ní ọ́fíìsì ilẹ̀ Haúsá níbo nílẹ̀ Haúsá mo ní sí Jẹ̀mẹ́ta ní Yola ibẹ̀ ní ọ́fíìsì mi wà mo ti ní sí Ogbolafo ní Enugu State nílẹ̀ Ibo àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́nu wa jàǹfààní Fẹ́mi Alágbó a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń dúpọ̀ lọ́kọ̀ tẹ̀ ní pé Fẹ́mi Alágbó aṣẹ́ oògùn tẹ fún wa ó ń bá wa lára mu ọlọ́run ló ṣe o Fẹ́mi Alágbó kan ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà gbogbo nǹkan tó bá ṣe yín máa ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ ẹlẹ́dùnmarè gbogbo ohun tó ń jẹ̀ṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ èmi Fẹ́mi Alágbó àlàáfíà yín kò máa yí di fíáfíá o àmì o.
5: Guy, we don't talk since. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
6: Oh boy, you don't talk. How about? You know the tire.
5: Now the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
6: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
7: Kò sí bó ṣe lè wò ká pẹ́ láyé tó a ó pẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ. Bàbá àti màmá akẹ́jù ní odò kan àfọ́ọ̀kì àgbà kókó. Tíjọ kó wọ́n rìnrìn àjò ìfẹ́ lọ sí máa yérayé lọ dẹ́rapọ̀ mọ́ àwọn akọni ìgbàgbọ́ tó ti fi dà lélẹ̀. Ní àpapọ̀ gbogbo ẹbí akẹ́jù ní odò kan àfọ́ọ̀kì àgbẹ̀ńkéde ayẹyẹ ètè ìsìnkú àwọn òbí wa méjèèjì. Ogun oṣù tí a wà yìí, láò ṣe sì ránpẹ́ fún wọn. Ní ilé wọn nọmba 2, General Bayọ̀wá Lane, alágbàká Àkúrẹ́. Bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án sí aago mọ́kànlá òwúrọ̀. Ìrọ̀lẹ́ ọjọ́ yìí ni orin àṣàyàn onígbàgbọ́ Christian Worship ní ilé wọn. M/19 Odò Okun Àfáòkè Àgbà Àkókò. Bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́. Friday 17 of July, lọ́gbẹ́ra bàbá àti màmá gẹ̀gẹ̀ lọ sílé ìjọsìn mímọ́ St. George's Anglican Church òkè àgbà àkókò fún ìsìnkẹ́hìn. Bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán. Títí a bá parí ni ara bàbá àti màmá lọ sinmi ayérayé. Ayẹyẹ ju ẹnu mọ́ sí. Ẹ wá kalẹ̀ sí pápá ìṣeré St. George's Primary School òkè àgbà. Kẹ́rì o bàbá, ọmọ kiri máa kún, ọmọ kiri máa ṣojo. Ẹ̀yin náà tún lọ ọmọlúkojú àfa, ọmọlúkojú gbá tabatìbì aláhẹ́rẹ́. Ani gẹ̀dẹ̀. Màmá ni ọmọ wọ́n mẹ́kun, ọmọ gbogbo mọ̀ jà, ọmọ nyúkọ̀ lébọ̀ lọ́jọ́. Àpapọ̀ àwọn ọmọ olùkẹ́de.
8: Ẹni ńlá pàtàkì kan màá ló fẹ́ joyè nílẹ̀ yìí o. Ìyẹn ni màmá wa. Ajá kúbúrà tó rí pẹ́ láyé. Kékeré bí ìyálájẹ́ ọ̀fẹ́ pèmí àkókò. Congratulations ma.

0: Akíkẹ́ Chubby Ojú.
1: Ó káwọ́ ọmọ sálẹ̀ ránran léjì.
0: Agádàgbà ìgbà.
1: Ayàwó.
0: Ọmọ Bàmọ́ Lásẹ̀dé.
1: Ọmọ yẹn Ọlọ́kúnrẹ́ Olóyè Mẹ́kù.
0: Ọmọ yẹn Olújù.
1: Ọmọ wa ọmọ Ẹkú.
0: Ó ránran léjì.
1: Ó
0: bákọ mi yọkọ mi.
1: Bàbá ọmọ mi.
0: Wẹ̀mẹ̀mú Chẹ̀yàn o.
1: Ayáṣe Fọládé Pọ̀ Jọsẹ̀.
0: Eure o. Ọya Majọ Owurọ̀ Kutu Chorori.
1: Kíyẹ Fọláyẹmí.
0: Kíyẹ Fọlárin.
1: Kíyẹ Fọláṣẹyẹ.
0: Kíyẹ Fọlágbadé.
1: Ó máa re kí bọ́jà o. Ìkàyà Malu lórẹ̀ gan.
0: Bẹ́ẹ̀ni ẹ̀yà eré tí a sun eré yìí.
1: July 16, 5 PM.
0: Òwe Christian Wake Up Yọmọ.
1: Káàdúgbò Chukporú lé
0: àwọn. Kíyẹ Iṣẹ́ Pascu. Ìdojúkọ Pólọ̀.
1: July 17, 11 AM.
0: Òun Achùsùgbọ̀n Yíyọmọ.
1: Methodist Church Fájú Yìyọ̀.
0: Ọkọ rẹ àtọmọ Màráwé Sunre o.
2: Communications tún gbọ́nà ara yọ. Odún ni wọn kì í ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀m̀pútà láptọ̀p nílẹ̀ yìí. Má làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ntí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀m̀pútà láptọ̀p. Má bọ̀ ní Frank Communications. Kó o wá rojúlówó láptọ̀p tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o. Gbogbo kọ̀m̀pútà láptọ̀p tó bára lọ́dọ̀ wọn báyìí. Ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀m̀pútà láptọ̀p bag, digital mouse, kọ̀m̀pútà láptọ̀p stand àti charger. Frank Communications ti kó kọ̀m̀pútà láptọ̀p wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn. Okòwò ńbẹ lórí kọ̀m̀pútà láptọ̀p wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀m̀pútà láptọ̀p. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀m̀pútà láptọ̀p lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Ó yà wọ́n náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906-123-3331 tàbí 0803-353-4200. Frank Communications, kọ̀m̀pútà láptọ̀p tó dáa tó fi ní lọ́kàn balẹ̀. Ọ̀dọ́ wọn ló ti ríra.
3: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó

0: been 50 years that we passed out of our great school. Please join us in the celebration of our Golden Jubilee. Program highlight: Friday, 17th July, 2026. Commissioning of project. Venue: our school premises. Time: 10 a.m. Saturday, 18th July, 2026. Anniversary get together. Venue: Aeronaut Suits and Service Apartment, Alagbaka, Akure. Time: 2 p.m. Sunday, 19th July, 2026. Thanksgiving Service. Venue: St. Thomas Anglican Church, Isika, Akure. Time: 10 a.m. Announcer: Planning Committee.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ẹ tún ọgbẹ́ ìyàwó láyọ̀.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlé rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe ìlú wa máa fọwọ́ fọṣọ nílé ní 2026.
1: Ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK ẹ̀ wà.
4: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pé 0707 484 3351.
6: CDK, sọ́yẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: Five multivitamin drops and syrup. Adidi ṣe fun awọn ikoko ati awọn ọmọ wẹwẹ bi wọn ṣe n dagba. O ni awọn vitamin to ṣe pataki ninu fun idagbasoke, aabo ara ati ọpọlọ to ji pepe. Nafdac ifontelu. Afrabite jẹ ọja Afrabchem Limited ti wọn ṣe Panda Paracetamol.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yé, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogúnlé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Limit 100 MTN.

0: 101.9 FM. Peace of a dog.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Mm,
4: live it.

0: jẹ́ o ti ń pa ohun bẹ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tí ó ní agbára ọ̀rọ̀ ọlọ́run tí ń sàn àrà èyí tí ń pa igi kédàrí ìyá pàdé prophet dr Tunde Fayeun ti ìjọ godly hezbollah beulah global ministry behind comprehensive health center ìsàkúnmí kàrí àkókò lórí àdàbà 88.9 FM lọ́jọ́jọ́ thursday laago márùn ún rọ̀lẹ́ pé 08062436989 08062436989 jésù ni olúwa.
1: Gori Maba the format Ọlọ́run mi wọ́n. Ayẹyẹ Ọlọ́run àìkú ìwọ la gbéga. Torí pé kò sẹ́ni tó dàbí rẹ̀ ọba tó ju gbogbo ayé yìí lọ. Ẹnìkan ṣoṣo tó jòkó lórí òbírí ayé níwájú ẹni gbogbo ìyẹn dàbí ẹlẹ́ngà. Bá ọpẹ wa. Fún ibi tó ti bẹ̀rẹ̀ ibi tó bá dé gbà ẹyin wa. Fún ìpele tó ń bá lọ gbà ọpẹ wa. Torí pé ó ṣe ènìyàn ò sì lè dá ọ dúró gbà ọpẹ wa. Ó ṣe ẹ̀dá kan ò lè dì ọ́ lọ́nà gbà ẹyin wa. Ó ṣe ojú yóò ti kà ènìyàn olú ẹ̀ gbà ọpẹ wa. Ọ̀run àánú ti ṣí ẹ̀rí ògbó ti fọ̀ gbà ọpẹ wa. Mọ́jẹ̀ mo tuntun ti fọ̀ ń jáde olú ẹ̀ gbà ẹyin wa. Wọ̀làgbẹ́ga lónìí o, Ọlọ́run àánú ó yẹ farahàn. Káyé lè mọ̀ wípé kò sọ́ bàbí rẹ̀ ó yá farahàn. Kí gbogbo èèyàn lè mọ̀ wípé ojú ayé yìí lọ farahàn. Bàbá ó yá fọ̀ jáde. Sí ọ̀run. Fọ̀ jáde. Sí ọ̀run. Fọ̀ jáde. Sí ọ̀run. Fọ̀ jáde. Àánú kò farahàn. Ẹ̀rí kò tẹ̀lé. Àánú kò farahàn. Ẹ̀rí kò tẹ̀lé. Àánú kò farahàn. Ká lè gbé ọgá. Gòlì fọ́nà lókè ọ̀run. Gbogbo ènìyàn Ọlọ́run mo kí yín káàbọ̀ sórí ìkànnì yìí. Ọ̀rọ̀ iye yí ọ̀rọ̀ iyebíye yìí tó wáyé ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ láti ìjọ godly hezbollah global ministry. Yòlú ìjọ wa kalẹ̀ sí ẹyin comprehensive health center ní Ṣàkúnmí ní Ìkàrẹ́ Àkókò. Bàbá gbọ́ mi, màmá gbọ́ mi. Àṣálẹ̀ yìí àṣálẹ̀ ọ̀tọ̀ ni. Àṣálẹ̀ yìí àṣálẹ̀ ìyanu ni. Àṣálẹ̀ yìí àṣálẹ̀ tí gbogbo èèyàn fojú sọ́nà fún ni. Nítorí ọ̀rọ̀ tó fẹ́ gbọ́ yìí bá ní kò kíyèsí. Òun náà ni mo pè ní àpèwáwò. Ó ní bẹ́ẹ̀ ni sà àpèwáwò. Méjìlá àpèwáwò irẹ́ wà tí ibi sì wà. Ṣùgbọ́n màmá tó ń gbọ́ mi àpèwáwò fún rere láyé rẹ̀ yóò jẹ́. Bóyá wọ́n ti kọ̀ ọ́ lánàá, wọ́n ti ṣá ọ tì. Ẹbí lò jẹ́ èèyàn, ìran rẹ̀ lò jẹ́ èèyàn. Wọ́n ní irú rẹ̀, ó mọ̀ wípé nígbà tí àkọsílẹ̀ tálẹ̀ ìwé Fílíbì sọ wípé wá wo Jésù Kristì ti Násárẹ́tì. Ó ní gbẹnusọ ń jà èso rere kan lè ti Násárẹ́tì wá bí ni. Ó ní wá wò ó bàbá tó ń gbọ́ mi yìí ìwọ náà wọ́n ti sọ wípé Násárẹ́tì rẹ ò lè bímọ rẹ. Ayé ti wù ọ́ bí ẹni tí ò lè gbé àràdá. Ayé ti rí ọ bí ẹni tí ó ti tán fún. Gbọ́ ohun tí wọ́n kọ nípa tìrọ orin tán ti ẹ̀kọ́ káàkiri àdúgbò ni wípé ẹ wo aṣálẹ̀ lásán mọ̀ ni. Bọ̀dá wa bẹ́ bá dọ̀dọ̀ ẹ̀ kò sí àǹfààní kọ́bọ̀ tẹ́ lè rí lára rẹ̀. Ṣùgbọ́n gbọ́ mi lónìí o ti di àpèwáwò. Gbogbo ènìyàn nílé ayé yìí tí wọ́n ṣá ọtí lánàá. O ní nígbà tí Olúwa dá Èkó lọ sí òní padà. Àwa dàbí ẹni tí lálàá. Nígbà tí Ọlọ́run bá fẹ́ ṣe é, a gbé ẹni tí ènìyàn kà sí, a sì sọ́dọ̀ ẹni òkè. A sọ ẹni tí ayé ti sọ́dọ̀ ẹni ilẹ̀, a sọ́dọ̀ ẹni ọlá. Àwọn sọ ẹni tí ayé rò pé ayé ti bàjẹ́ fún, a sọ́dọ̀ ẹni ọba. Gbọ́ mi lónìí bàbá tí gbọ́ mi yìí, màmá tí gbọ́ mi gbọ́ dáadáa. Lónìí ó di àpèwáwò fún rere. Àánú yóò fọ̀hùn lórí ayé rẹ.
2: Àmì.
1: Torí pé ìpele tí a fẹ́ gbé ayé rẹ lọ, ìpele tó ò lérò ni. Ìpele tí a fẹ́ gbé ìtì àyànmọ́ rẹ lọ, ìpele tó ò lérò ni. Èmi ò mọ̀ bó ṣe ṣe bọ́lá sì ṣe fẹ́ ṣe. Ṣùgbọ́n dá mi lójú wípé a ó mú tálákà rẹ látorí ààtàn. Wá sàárín ọmọ aládé. A ó sì gbé ẹrú rẹ, a ó gbé gorí ẹṣin ọba. Ìwọ náà yóò pàtẹ ohun tuntun bàbá tí ń gbọ́ mi yìí ní àṣálẹ̀ yìí. Gbọ́ ohun tí ohun tí a fi rán mi ṣọ náà ni wípé ó di àpèwáwò fún rere. Èmi ò mọ̀, ṣùgbọ́n kí a jọ wò nínú Bíbélì nínú ìwé Kroniku kejì orí kẹsàn-án bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ rẹ̀ kẹta kí ló wí.
3: Nígbà tí
1: ayaba Sheba tó rí ọgbọ́n ó gbúrò sẹ́yìn ó gbúrò sáàmù ó gbúrò ọba Solomoni. Ó wá pinnu wípé ẹjẹ́ tó ọba yìí lọ ẹjẹ́ tiẹ̀ lọ wò bóyá tí mo gbọ́ àbí tí mo gbọ́ yìí àbí tán sọ nípa ẹ̀ bóyá òótọ́ ni àbí àfikún ẹ̀ bóyá ayé tiẹ̀ rí bẹ́ẹ̀ ẹ̀ nígbà tí ayé bá wòyàn bí olórí ibú. ta wa gboro bo ti da fun se mo pe won fe wa wo aye fe wa wa di re wo won wa gbo won ni igba ti aye aba sema gboro ogbon solomon yes
2: ati leti o ti ko
1: ati leti solomon ti ko gba to foju re kilo so
2: ati onje tabili re
1: eh o
2: ati ijoko awon omo odo re
1: ori awon ijoko ti awon omo odo re fi ijoko dadi olorun da sa olorun da solomon lolade bi pe oúnjẹ tí ń kọjá lórí tábìlì rẹ lójúmọ iye tó jẹ àwọn ọmọ ọdọ rẹ iná fi ń jòkó gan ìjòkó ọlá ni kì í ṣe ìjòkó lásán yes
2: àti ìdúró àwọn ìránṣẹ rẹ
1: ó tún wá kíyèsí ìdúró àwọn ìránṣẹ tí ń bẹ níwájú rẹ kí ló wá sọ
2: àti aṣọ wíwọ wọn
1: aṣọ tí wọn ń bẹ lọrùn ẹgbẹ o ẹyà bá kí í ṣe báyìí ó kíyèsí gbogbo nǹkan wọnyí ó wò wípé ẹgbọn alákìíṣà àná kọ́ la gbá pàdé yìí dáni ìwọ la wò bí olóòṣì àná ìró kan máa tọ̀dọ̀ rẹ jáde tí gbogbo ẹbí rẹ yóò wá wárí fún ìró ọlá ìró ọlà tí yóò mú kí gbogbo ìran rẹ tẹríba látòní lọgbọ́n ọ̀rọ̀ olúwa lẹ́nu mi yóò bẹ̀rẹ̀ nínú ayé rẹ.
2: àmì
1: yes
2: àti àwọn agbọ́tì rẹ pẹ̀lú.
1: ó kíyè sí àwọn agbọ́tì rẹ pẹ̀lú.
2: aṣọ wíwọ wọn.
1: ẹ o.
2: àti àtẹ̀gùn tí ó bá gòkè lọ sí ilé olúwa.
1: ẹ gbọ́ tó sọ irú àtẹ̀gùn tí wọ́n bá gòkè lọ sí ilé olúwa kì í tún ṣe irú àtẹ̀gùn lásán bàbá gbọ́ ẹni tí ó fà ẹ́ lọ́wọ́ sókè àtẹ̀gùn tó bá gòkè ọlá tó bá gòkè ọlà ọba àwọn ọba sọ kalẹ̀ fún ọlá.
2: àmì
1: mo ní àtẹ̀gùn tí ń gbé ní dìde tí sọ ní dolórí nílé alàyè lónìí ẹ̀mí máa sọ kalẹ̀
2: fún mi.
1: ayé ti wù ọ́ bí ẹni tí ò lè rọ́nà lọ wọ́n yọ bí ẹni tí ò lè dá fún ṣùgbọ́n gbọ́ àtẹ̀gùn tí ń sọ ní dolókìkí tí ìtàn àyàn mẹ́rin fi ń yí padà mo yọ fún ọ lónìí nítorí pé a sọ ọ kalẹ̀ fún ọ.
2: àmì
1: yes
2: kò sì kú agbára kan nínú rẹ mọ.
1: ẹ o.
2: ó sì wí fún ọba pé.
1: ẹ wá gbọ́ ohun tí aya bá ṣèbà sọ torí pé ní ìgbà náà aya bá ṣèbà olówó ni ọlọ́lá ni sà táwọn ọ̀rẹ́ àgbẹ̀ ẹni ń gbọ́ òun ọ̀hún àti ẹ̀hún tí ẹ̀ sí lẹ́gbẹ́ bó ń jù ẹ lọ bàbá nípele tí ó ti bá ọ láyé ìpele tí ó ti wárí fún ọ ni.
2: àmì
1: mo ní ìpele tí ó ti tẹríba fún ọ ni.
2: àmì
1: nítorí pé ẹni tí a yóò rò bọ́lọ̀ ń bá fun ní àràdá ẹ̀rú máa ń ba àwọn ènìyàn ni ó sì dá mi lójú wípé bàbá ti ń gbọ́ mi yìí màmá ti ń gbọ́ mi yìí ohun rere tó bẹ̀rẹ̀ nínú ayé rẹ ìtàn ògo ìtàn ìdùnnú ìtàn ayọ̀ tó bẹ̀rẹ̀ nínú ayé rẹ yóò jọ ìwọ gan lójú.
2: àmì
1: yes.
2: ó sì wí fún ọba pé.
1: ó wí fún ọba pé.
2: òtítọ́ ni ọ̀rọ̀ tí mo gbọ́ ní ilẹ̀ mi.
1: ó ní àṣé mo rò pé rọ́nà pàǹgbà tán sọ fún mi pé ayé rẹ ti dáa àní mo rò wípé irọ́ ni nígbà tán sọ wípé o ti dẹni òkè èmi gan ò lérò wípé òótọ́ ni tí mo ń gbọ́ àmọ́ àṣé òtítọ́ ni ọ̀rọ̀ tí mo gbọ́ ní ilẹ̀ mi wípé. kíni.
2: ní ti ìṣe rẹ.
1: ní ti ìṣe rẹ ọba.
2: àti ọgbọ́n rẹ.
1: àti ọgbọ́n tó o ní. yes.
2: ṣùgbọ́n èmi kò gba ọ̀rọ̀ wọn gbọ́.
1: ṣẹ́gbọ́n tó sọ. ẹ mọ̀ wípé nígbà tán bá sọ wípé ó ti dáa fún àwọn kan wà tó yẹ kó tán bá sọ fún wọn bẹ́ẹ̀ ló ṣe ń tètè dáa fún yàn tó ni wọ́n ti ro àyànmọ́ rẹ pin ayé ti ro kádàrá rẹ pin ayé ti ro ìràwọ̀ rẹ pin ṣùgbọ́n olúwa rán mi níṣẹ́ ayọ̀ sí ọ lónìí bàbá yìí báyé bá rò ọ́ pé ìwọ ni kó mọ̀ rora rẹ pin màmá yìí bẹ́ẹ̀yẹn bá rò ọ́ pé ìwọ ni kó mọ̀ rora rẹ pin wọ́n ti ní kò sí ọ̀nà fún ọ ṣùgbọ́n a ní kí n sọ fún ọ lónìí pé ìdìde rẹ ti bẹ̀rẹ̀ ọlá àti ọlà rẹ ti bẹ̀rẹ̀ bí olúwa sì ti bẹ tí ẹ̀mí rẹ wà gbọ́ òní bá wọn jábọ́ sínú
2: kòkòrò
1: òní kó sì kò ga àgbà.
2: àmì
1: ilẹ̀kùn ìdìde ti ṣí fún ọ.
2: àmì
1: àkàṣọ gíga ńlá la sọ kalẹ̀ fún ọ lónìí ó dẹ̀ dídẹ́ dọ́ bàbá ó dìde o.
2: àmì
1: yes.
2: títí mo fi dé.
1: ó ní mi ìgbà ọ̀rọ̀ wọn gbọ́ àfi gbà tí mo rí i pé lóòótọ́ ló rí bẹ́ẹ̀ dádì kí náà sọ nípa ayé rẹ táyé ní kò lè rí bẹ́ẹ̀ kí ni ìwọ gan gbùrù nínú ayé rẹ wípé ẹ wo kíní ò lè ṣeé ṣe bí ìwọ bá gba jésù ní olúwa àti olùgbàlà tó gbẹkẹ rẹ lé tó sì ní òtítọ́ kò sí àrà tí ò sí láàrin ìdán bàbá yìí ó ní ìpinnu fún ayé rẹ àló fẹ́ ṣe ayé rẹ ní àpèwáwò bàbá mi kan ni a máa sọ a ní ayé ènìyàn a ní ọ̀dọ̀ olódùmarè a ní fàtì ni a ní ayé tán bá ti ní wọ́n kàn dẹ́mọ̀ a ní kó da padà sọ́dọ̀ ẹ̀ ó máa sọ di raw materials a wá fi produce ilé tó da ẹ̀sà lóòótọ́ ni bó bá wo ayé rútù ní tòótọ́ ó mọ̀ ti tán fún rútù náà mìíràn jẹ́ kó yẹ wọn pé ó ti tán àmọ́ nígbà tí a ó kọ ìtàn jésù kristi a mọ̀ lórúkọ rútù mẹ́
3: Olùtùmọ̀ ló bí Jésù tó bí Dávidì. Ẹ kíyèsí dára. Ẹ sà Ọlọ́run tún tò ní ó tún ṣe ni. Ọba mi ó kọ̀ Vati ó dá padà sí fáṣírì. Àyànmọ́ ẹnìkan tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí yóò padà sí iléeṣẹ́ Olódùmarè. Ọba àwọn ọba yóò sì tún ayé rẹ rọ.
2: Àmì.
3: Ó ní èyí ní oṣù kẹfà fún ẹni tí a pè ní àgàn nígbà tó máa dá Elizabeth lóhùn. Elizabeth ó ti dògbólógbò. Àìsà kí ló lúwa kò lè ṣe nígbà tí ọ̀rọ̀ tó ti bọ́ lọ́wọ́ Sarah. Sarah fúnra rẹ̀ gan ti rora rẹ̀ pé àmọ́ Ọlọ́run lálára gbà yí dá. Ó jẹ́ kó yé Sarah wípé n tí bá ní màá ṣe ni màá ṣe. Àrà tí bá ní mo fẹ́ dá ni mo fẹ́ dá. Tá a fẹ́ dá mi dúró kò sóríwà ẹ̀. Tá a fẹ́ dá mi lọ́wọ́ kọ́ kò sóríwà ẹ̀. Tá a lè sọ fún mi pé kò ní ṣe é ṣe àní kò sí ẹ̀dá bẹ́ẹ̀. Bọ́lá ni bàbá ti gbọ́ mi yìí. Aláàánú Olódùmarè ó yẹ kó gbé ẹ dìde.
2: Àmì.
3: Níbi tán ló ti tán fún ọ. Níbi tán yé ti wọ́ sòsòsò tán ló pin. Gbọ́! Sarah ò gbàgbọ́ wípé ó sì lè bímọ. Ó ní èmi ò àdọ́ ọlọ́mọ nígbà tí mo ti di ògbólógbò. Nígbà tí Abraham bàbá ọkọ mi gan náà tó di ẹ̀rọ alágbára mọ́. Àmọ́ wọ́n bú sẹ́rin. Olúwa ní ilé tí ò tinú rẹ̀ jáde ẹ̀rín náà lápẹ́ o. Nítorí pé gbogbo ayé yóò yọ̀ fún ọ tó bá máa dìwò yí àmọ́dún. À màmá ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí. O dẹ̀ ti wò wípé àbó ti darúgbó. Inú mi ti kọjá wọ́n ti ní mo ti wọ menopause. Ẹ ṣàkíní jọ menopause lọ́dọ̀ Olódùmarè. Kí wá ni Sarah wọ̀? Bí wọ́n bá lọ wọ menopause, kí ni Sarah wọ̀ ní 99? Ní 90 years, kí ló wọ̀? Yes!
2: Títí mo fi dé!
3: Títí mo fi dé! Títí àwọn kan ó fi dé ọ̀dọ̀ ẹ̀wọ̀n nígbàgbọ́ inú ìyanu tó fẹ́ ṣẹlẹ̀ láyé rẹ̀ bàbá. Mo ní wọn ní gbàgbọ́ bọ́ bá sọ fún wọn ní gbàgbọ́ ó dìgbà tán bá fojú rí. Mọ tí Thomas sọ ni orílẹ̀-èdè wípé mo fi ọwọ́ mi kan àpá ìṣó ọwọ́ Jésù èmi ò ní gbàgbọ́ wípé ó jíǹde. Dádì ẹnìkan náà lòun ò gbàgbọ́ wípé ayé rẹ lè dá. Bẹ́ẹ̀ sì rẹ àròpin ní tènìyàn o. Ẹ̀dá ló lárópin lọ́dọ̀ alárágbà yìí dání bàbá mi. Òjíbìrì pọjọ́ ikú dá ọba tí ń gbénú ọ̀run potún yumuyumu. Ó fẹ́ dábìrà nínú ayé rẹ ni bàbá. Ó lòun ó sọ ayé rẹ di àpèwáwò fún rere. Àsìkò náà ló tó yín. Yes!
2: Títí mo fi dé tí ojú mi sì ti rí.
3: Ojú mi sì ti rí.
2: Síkíyèsí.
3: Síkíyèsí.
2: A kò rí ìdájú títí bí ọgbọ́n rẹ fún mi.
3: A kò ròyìn. A kò ròyìn ìdájí. A ò ró ń dárò fún mi ní kí tó máa bọ̀. Ìròyìn ò tá fojúbà lọ̀rọ̀ rẹ. Dádì tó ń gbọ́ mi, ọ̀rọ̀ ayé rẹ yóò di ìròyìn ò tá fojúbà. Àmì. Bọ̀dá tó ń gbọ́ mi, mo ní àyànmọ́ rẹ tó fẹ́ yí padà sí rẹ lọ́wọ́lọ́wọ́. Ìlú yóò di ìròyìn kò tá fojúbà.
2: Àmì.
3: Ó ní akòròyìn ìlàjì tító bí ọgbọ́n rẹ fún mi. Etí mo gbọ́ngbà mo débí àsójìnà síra gan. Àti ìròyìn ìlàjì rẹ fún mi. Yes!
2: Nítorí tí ìwọ kọjá òkìkí tí mo ti gbọ́.
3: Ẹ gbọ́ báyìí. O kọjá tí mo gbọ́ yẹn. Tí mo rí kọjá bẹ́ẹ̀. Inú mi mọ̀ dùn pé mo wá ọ. Gbọ́ ẹnìkan máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ nípa rẹ bàbá tí ń gbọ́ mi. Wípé tí mo rí ojú tí mo gbọ́. A ti pe èdè tuntun nípa tirẹ̀. A ti kọ àkọsílẹ̀ tuntun nípa tirẹ̀. A ti fa àyànmọ́ rẹ lọ́wọ́ sókè. Ó ti wá di dandan kí ọkùnrin kó gbọ́ kó jó. Ó ti di dandan kí obìnrin kó gbọ́ kó yọ̀. Ọ̀rọ̀ rẹ wá ti di àríyànjiyàn. Ó ti di òun ni òun kọ́. Nítorí wípé o ti ń lọ sí ìpele ọ̀tọ̀ báyìí. Ìpele ìpele tí gbogbo ayé yàgbàdo ẹnu sí wípé ẹjọ́ ta ló bá ṣe. Lónìí nítorí pé kíni ọba àwọn bá lóun fẹ́ ṣe. Ó ní akòròyìn ìlàjì tí mo fojú rí. Yes!
2: Nítorí tí ìwọ kọjá òkìkí tí mo ti gbọ́.
3: Ṣé gbọ́ dádì. Wà á ní ìró tí wọ́n gbọ́ nípa mi bọ́ bá ń dọ́dọ̀ mi. Yọ ilé tí wọ́n rí ajẹlé tí wọ́n gbùrò. Torí pé látòní lọ ti dà pé wá wò fún rere. Ó ní ìwọ kọjá òkìkí tí mo ti gbọ́ kí n tó wá. Ó kọjá tí wọ́n sọ fún mi. Àníṣe dádì tí ń gbọ́ mi yìí. Má rora rẹ pin. Arán mi sí ọ. Má rora rẹ pin. Mọ́mì tí ń gbọ́ mi má rora rẹ pin. Àbá bẹ fún igi tí a ké lórí. Rò ó lóní gbàgbọ́ wípé Ọlọ́run fẹ́ fàyè rẹ dábìrà. Ìwọ ló bẹ̀rẹ̀ sí ní wo ìgbà ọ̀tún níwájú rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Máa wo ìtànsán ògo tuntun. Máa wo ayọ̀ ìgbà ọ̀tún tó bẹ̀rẹ̀ láyé rẹ. ma wo ise re loni eyi da fi tan ise wo ayi para ere to bere lori aye re tori pe o toro pe ko le sele ni re daddy mo yo fun o mommy yi mo yo fun o oku to ngba mi lowo lowo mo yo fun o nitori pe ebi re ara re eyan re yo ba o dupe pe ora ye wa ẹbí rẹ tá ti kọ́ tí wọ́n wà orí àwọn tó kọ jọ́ọ̀bù tì wọ́n padà wá buhari àwọn tó ní ti jọ́ọ̀bù báwo wọ́n mọ̀ padà wá bà bọ́mi dáadáa sà àwọn ẹbí joseph tẹríba níwájú rẹ̀ ṣe bá láwọn ò ní ṣe ni mo yọ̀ fún ẹ lónìí bàbá yìí nítorí pé àwọn alárópin àwọn afayésúni wọ́n tẹríba níwájú rẹ̀ ìwọ náà ó dìde ó sì lo ògo tuntun ó dìde ó lo ìgbà ọ̀tun ó dìde ó rí àánú lògbà ìtọ̀rẹ́ ti bẹ̀rẹ̀ sí ní yípadà látòlé lọ yẹs kí ló sọ.
2: Ìbùkún ni fún àwọn ènìyàn rẹ.
3: Ìbùkún látara rẹ báyìí ìwọ náà ti dorí sun ìbùkún ọ̀tọ̀ ni alábùkún fún ọ̀tọ̀ ni ẹni ìbùkún. Ìbùkún ni fún àwọn ènìyàn rẹ yẹs.
2: Ìbùkún sì ni fún àwọn ìránṣẹ́ rẹ wọ̀nyí.
3: Àwọn ìránṣẹ́ rẹ wọ̀nyí ọgbọ́n tí mo rí lọ́dọ̀ wọn gan tún lágbára. Ìbùkún ni fún wọn yẹs.
2: Tí ń dúró nígbà gbogbo níwájú rẹ.
3: Ẹ o.
2: Tí ó sì ń gbọ́ ọgbọ́n rẹ.
3: Tá ń gbọ́ ọgbọ́n rẹ wọ́n kẹ́kọ̀ọ́ látara ọgbọ́n. Jáde ẹni bá bọ́ lọ́gbọ́n rìn yóò gbọ́n. Ẹni tí ayé rẹ yóò sọ pọ̀ mọ́ tó fi dìde láyé ẹ̀mí mímọ́ kó so yín mọ́ra. Ó lẹ́nìyàn téèyàn bá rìn tí ìtẹ̀yàn yí padà o. Ó sì lẹ́ni téèyàn bá rìn téèyàn sorí ibú láyé. Mo gbàdúrà bàbá bó bá jẹ́ pọ̀ wọn tó sora rẹ mọ́ ní sọ ayé rẹ sẹ́yìn látòní lọ ìpínyà ńlá kó pe yín níyà. Àwọn tó wà bá tò pọ̀ tí wọn náà wà wòra rẹ àsemura yé wá tó gbàgbé ìṣe àti ìyànà lónìí ẹ̀mí mọ́ kó so yín mọ́ra. Mo yọ̀ fún ọ bàbá yìí ọkùn mo yọ̀ fún ọ àti mo yọ̀ fún ọ torí pé ìpele náà rèé o tá a kọ wípé kó o fi dìde láyé ìpele náà rèé o tá a kọ wípé kó o fi jí èèyàn láyé ìpele náà mọ̀ rèé o èyí tá a fi tú ìtàn àyànmọ́ rẹ kọ lónìí ó yẹ kọjá síbẹ̀. Yes.
2: Olùbùkún ni olúwa ọlọ́run rẹ.
3: Olùbùkún dádì ti gbọ́ mi a ó tara rẹ bùkún fún olódùmarè ó ní olùbùkún ni olúwa ọlọ́run rẹ ọlọ́run tóun sin ayé yóò mọ̀ ọ́n mọ́mí má sọ pé ti sún mo ti lọ ṣọ́ọ̀ṣì ó ti rẹ̀ mẹ́ mo ti gbàdúrà mo ti gorí òkè ìtàn mi ò yí padà àmọ́ gbàgbé wípé bíbélì sọ ní ìwé abákùkù wípé kọ ìran náà kí ó hàn lára wàhálà nítorí pé ti ìran náà jẹ́ ti ìgbà kan tí a yàn bí ó tilẹ̀ pẹ́ ó ní dúró dé ní dídé yóò dé kì yóò tilẹ̀ pẹ́ mọ́ àkókò rẹ ti sún mẹ́tílé ẹ̀rí rẹ ti sún mẹ́tílé ògo rẹ ti sún mẹ́tílé ayọ̀ rẹ ti sún mẹ́tílé ìdùnnú rẹ ti sún mẹ́tílé ó yá kọjá sínú ògo
2: yìí. Ami.
3: Yes.
2: Tí ó fẹ́ràn rẹ láti gbà ọkà orí tí ó gbé ọkà orí ìtẹ́ rẹ.
3: Tí ó fẹ́ràn láti gbé ọkà orí ìtẹ́ rẹ.
2: Láti ṣe ọba.
3: Kó tó ẹ tó sọ ọ́ di ọba lónìí dáàdì kò sí téèyàn lè dà lẹ́yìn olódùmarè. Bàbá màmá kò sí tó lè dà lẹ́yìn ọlọ́run ẹ̀ wo ipá ènìyàn ò tó mọ̀ gbẹ́kẹ̀lé tirẹ̀ bó sáré jù bẹ́ẹ̀ lọ bólúwa ọba ní kò ní ṣe é ṣe kò ṣe é ṣe ni. Ó ní ìmúra ẹ̀yà ìmúra àyà ti ènìyàn ni ọlọ́run báyìí ló ní ìdáwà hàn nítọ́lọ́ ọba lòun máa ṣe ló máa ṣe àmọ́ wọ́n ní kí n yọ̀ fún ẹ bàbá tó ń gbọ́ mi yìí wípé ó ti dẹni ọ̀tún ìtànṣá ayé rẹ ti dìde ògo rẹ ti bẹ̀rẹ̀ sí ní fọ ó yá gbéra lẹ̀ kó lọ lo ògo tuntun.
2: Ami.
3: Yes.
2: Láti ṣe ọba fún olúwa ọlọ́run rẹ.
3: Ẹ o.
2: Nítorí tí ọlọ́run rẹ fẹ́ràn Ísíráélì.
3: Yes.
2: Láti fi ìdí wọn kalẹ̀ láíláí.
3: Ó wá ti ara ẹnìkan fìdí májẹ̀múye kalẹ̀ jẹ́ sáré lọ wo ìwé òwe orí ọgbọ̀n bàbá láti ẹsẹ̀ ìkọkànléníogún òwe orí ọgbọ̀n ẹsẹ̀ ìkọkànléníogún torí pé ohun tó ní agbára ni yẹs kí ló sọ.
2: Nítorí ohun mẹ́ta.
3: Nítorí ohun mẹ́ta.
2: Ayé adirúurú.
3: Ayé adirúdurùdu.
2: Àti lábẹ́ mẹ́rin ni kò lè dúró.
3: Ayé ò lè dúró lábẹ́ ohun mẹ́rin dádì torí ìṣẹ̀lẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀ nínú ayé rẹ yóò dẹ́rùbà àwọn ènìyàn. Lábẹ́ mẹ́rin ayé ò ní lè dúró ìyá kílò náà.
2: Ìránṣẹ́.
3: Ní ìránṣẹ́ ni ìwọ náà náà pè ní ìránṣẹ́ o ẹ mọ̀ pé tó ti pè gan buy me sweet gan buy me chewing-gum ó wá dẹni tó rí pé ẹni ò mọ̀ ṣe pé ìránṣẹ́ mọ́. Ìránṣẹ́ yes.
2: Nígbà tí ó jọba.
3: Nígbà tí ìránṣẹ́ bá jọba dádì àní ayé rẹ yóò di àpèwáwò fún irinṣẹ́ nígbà tí ìránṣẹ́ bá jọba ó ti di àpèwáwò. Ẹ tà ní ẹ lọ gbogbo ọba mi ẹ yá lọ bá mi fọ ga lọ bá mi fẹ́ táyà mọ́tò yẹn wá. Ó wá jọba ṣọ́ọ̀tún rọ́bà ṣẹ́ ni. ìránṣẹ́ nígbà tí ó bá jọba. Yes.
2: Àti aṣiwèrè.
3: Àti aṣiwèrè. Ẹ dáyé táyé pè ní aṣiwèrè. Ẹ máa ń dánwò pé lágbájá ayé ò yẹ ká máa dòdì ọ̀rọ̀ ò tiẹ̀ nítumọ̀ orí ẹ̀ rà kọ̀ọ̀rẹ́ gbàgbé nípa aṣiwèrè nígbà tí kí ni.
2: Nígbà tí ó yó fún oúnjẹ.
3: Ṣé ti wá gbáyé nígbà tí bí ń pa ọlọgbọ́n tá aṣiwèrè wá yó. Ṣé bó lọ́lọ́run ṣe pin ẹ ṣà àníṣà ìwọ́tárògbó ò lè pàgọ́ ó wàá dẹni tó kọ́lé aláruru ìwọ́tárògbó ti tán fún wọ́n wàá gbúrò rẹ̀ wípé bó ló ṣe gbégbà ọ̀nà wo ló gbégbà dádì mo yọ̀ fún ẹ lónìí nítorí pé ìgbédìde rẹ ti bẹ̀rẹ̀ ọlá rẹ ti bẹ̀rẹ̀ sí ní fọ́hùn ó ní aṣiwèrè ẹ̀dá nígbà tí ó bá yó fún oúnjẹ tá a sì wá délé ọlọgbọ́n tó di wípé àbá nǹkan kan bẹ̀ ẹ ṣà bọ́lọ̀ ti pin ẹ ṣà agbálẹ̀ ọjà a máa kọ́lé ìyá aláṣọ sí ní nílé ǹjẹ́ o mọ̀ wípé àpèwáwò ni wọ́n ní ẹ wọ́n sọ fún ẹ pé ìyá yẹn ti kọ́lé wọ́n ní ìkọlẹ̀ wọlé yẹ òṣèlú àjọ níbẹ̀ wà á rírú ilé tó kọ́ nǹkan bá máa débẹ̀ ayé àwájá pé ẹgbẹ́ yìí lẹni ilé àbí brọ́dà yín irú ìbéèrè wo ni ẹ̀kan nínú ilé mẹ́ta tí mo kọ́ rèé bàbá gbọ́ mi ṣà ẹni tó rù ẹpin tó lòun lé ẹ dànù tó lòun ṣàkẹ́ lẹ́nu iṣẹ́ yẹn tó wá retí ibi tí ìyá jẹ lára ẹ lórúkọ jésù yóò gbúrò rẹ níbi ògo
2: àmì
3: mo lẹ́yìn tó lòun fẹ́ wo ibi tí ìyá jẹ lára ẹ tó lòun fẹ́ wo ẹ̀sìn ẹ ọjọ́ tó mú fún ọjọ́ ẹ̀sìn lórúkọ jésù ọjọ́ àjọyọ̀ ọ̀la ni yóò jẹ fún ọ
2: àmì
3: yes kà á síwájú.
2: Fún obìnrin.
3: Fún obìnrin.
2: Tí a kórira.
3: Obìnrin tí a kórira.
2: Nígbà tí a sọ́ di ìyálé.
3: Àbá ìgbógbó ló yẹn. Obìnrin tí a kórira tá a fẹ́ rínú ẹbí. Ngbà tó wá di ìyálé ẹ mọ̀ báyé di rúdurùdu rè é. Wàhálà wà torí gbogbo àwọn tó ti sọ̀rọ̀ àlùfáàṣà sí lánàá àwọn tó ti bu àwọn tó ti lálé ẹ̀ ha wọ́n ti wá sọ wọ́n ti kó jẹ. Ẹ ṣà ó ti dà pé wá wò. Àwa ni à kò sí ní ẹgbẹ́ ẹ jẹ́ máa sinmi ara ọlọ́run ló ṣe tèmi fún mi gbọ́ mi dáadáa màbá ìwọ la fẹ́ sọ di àpèwáwò fún eré báyìí ìwọ ni tẹ̀yìn bá wí ìwọ lọ̀rọ̀ yìí bá wí ìwọ la rán mi sí yẹ́sì.
2: Àti fún ìránṣẹ́bìnrin.
3: Àti fún ìránṣẹ́bìnrin.
2: Nígbà tí ó di àrólé ìyá rẹ̀.
3: Ṣẹ̀gbáyé nígbà tí ìránṣẹ́bìnrin bá di àrólé ìyá rẹ̀ yóò wá di àpèwáwò fún rere ẹgbẹ́ pè yóò ẹ mọ̀ wípé ó dàpè wá wò fún rere rè lónìí bàbá ó di àpò wá wò fún rere àmọ́ ohun mẹ́rin tí márùn-ún mo fẹ́ kó kíyèsí àkọ́kọ́ ni wípé o gbọ́dọ̀ dá ọlọ́run mọ̀ ẹ o ìwọ gbọ́dọ̀ ní jésù ní olúwa àti olúgbàlà kó dámọ̀ torí pé òun lọ́ba ti ń gbé àrá jáde nínú kò sí tó mú rírí jáde nínú àrí tó bá lè sọ àrá jáde nínú ayé rẹ o gbọ́dọ̀ gba jésù ní olúwa àti olúgbàlà èkejì tó dàbí rẹ òun náà ni wípé o gbọ́dọ̀ múra àti gba àdúrà lójú àmì òun náà gbọ́dọ̀ jíjí àdúrà kó jíjí òdodo kó dá ọlọ́run tó ń sìn mọ̀ múra láti gba àdúrà dojú àmì ẹ̀kẹta ni wípé má yọ̀ lẹ́ni di iṣẹ́ tó yàn láàyò báyé bá kọ ẹ má kọra ẹ ẹ ṣà nígbà tí àwọn ọmọ bàbá jẹ́ta kọ́ tán lè dànù bíbélì sọ pé ó lọ sí ilẹ̀ tóbù ó sì ń jòkó pẹ̀lú àwọn ènìyàn lásán níbẹ̀rẹ̀ náà lòun náà ti bẹ̀rẹ̀ sí di jagunjagun tó da jagun ta ìgbà tí ogun máa dé sí àwọn tó pera wọn lórí ọkọ wọn lè jagun mọ́ o agbára wọn ò gbé wọn ránṣẹ́ sí jẹ́ta dádì kíyèsí tó kù nínú ayé rẹ roko mọ́ wọ́n bá ló bàjẹ́ fún ẹ wọn mọ́ jẹ́ kó bàjẹ́ fúnra ẹ roko mọ́ kékeré tó ṣẹ̀kù nínú ayé rẹ kó fi gbé ara dìde ìwọ náà gbàgbọ́ nínú ara pé o lè jẹ́yàn dádì ǹjẹ́ o mọ̀ wípé nígbà tí ísáàkì súre ó jẹ́ kó jẹ́ ìṣàwò wípé ìṣàwò ọmọ mi o lè jẹ́yàn mọ́ àmọ́ ìṣàwò gbàgbọ́ nínú ojú bàbá rẹ sọ ó ṣàrí bàbá mi ẹ ṣáà súre ohun kankan fún mi wọ́n sọ ohun tẹ́ sọ wọ́n sọ di ńlá ìrètí bàbá rẹ sún fún níjọ́ tí yóò padà pàdé jákọ́bù irínwó mọ̀ lọmọ ọ̀dọ̀ tó sìn àwọn bodyguard tó tẹ̀lé lásán kì í ṣe gbogbo lé o kò tán lé o àmọ́ kìkìdá bodyguard pé ẹja lọ kí brother mi káàbọ̀ bodyguard tó kó dání 400 ní péré ni o dádì ìjọ mọ̀ wípé ayé lè sọ fún ẹ pọ́tọ́ fún ẹ̀wọ́ ni kó mọ̀jẹ̀ ó tọ́ fún ẹ̀ tààrà tó kù kékeré tó kù lọ́wọ́ rẹ yẹn sọ́dí ńlá lọ bẹ̀rẹ̀ sí ní wá nǹkan kan ṣe pẹ̀lú ayé rẹ bẹ̀rẹ̀ láti ibìkan gbọ́mi sáré nìkan lèèyàn máa ń gbé látòkè o bẹ́yìn ò bá ti kẹ́gàn ohun kékeré yóò dín ńlá ìwọ náà mọ̀ kẹ́gàn ohun kékeré bẹ̀rẹ̀ láti ibìkan yẹ wá sunkún wípé ẹ wọ́n bú mi wọ́n ṣá mi wọ́n láyè mi ò dáa wọ́n ṣépè fún mi gbàgbé nǹkan sọ sí ẹ ebu to bu eyan to ba ba e lara mu iwo gba be lo wa wa be ebu na se mo yi para eh ojo kan ni ko je keni to bu e ko ko je iwo na be si ni lo o ni kiyesi iwo ro ko nkan ti o to fi aise mele se sere emi o so bi ti o ti duro fun o yo duro ni waju awon oba ki se ni waju eniyan lasan daddy to ba fe ka yere di apo wa o fun ere iwo na kiyesa lo ni ma se mele ni di sere ele to wa kan ni be na ni wi pe gbo mi da rasa mu inaku na kuro ni di sere bibeli so wi pe o jeun ati omu ti won o di talaka won ba won ni ko ni da fun won ba ile to tun pa tun fi mu ti won ba ile to tun fi pa o tun fi koko bi ka ke o fi sakale ka ke o mo wi pe pe tan segan ti wa nja o bayi ki e sa lo ni baba yago fun won to le mu ko towo re sofo ko si gba jesu ni oluwa ati olugbala ko ma sin dede ma lo le ijose sumo olorun yo si sumo o da mi oju pe ngba to ba se leyi o ri anu gba bo ba si fe fun itusile abi dade be lodo olorun o ri aye para se bo ba si fe pe fun itoni phone number mi ni 08062436989 08062436989 baba gbo le kan si o di ape wa wo fun rere aye yo yo fun o oruko mi ni prophet dr tunde fayem lati godly fc babula global ministry ni any comprehensive center ni sakumi ni karakoko god bless you

0: a dove.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣ

0: tí ẹ yẹ ní bèrè lẹnu ọjọ mẹta yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò orun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé òun tiẹ̀ wá sú mi.
2: Agbóyin ìṣelọ́sẹ̀ jẹ́ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ̀ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn.

0: kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Gaining velocity on Adaba FM.
4: From the studios of Adaba 88.9 FM, the time is 6 o'clock.
5: The world moves at a fast pace, and news breaks with the same speed.
6: Sometimes you find the news, and sometimes the news finds you.
5: All stations can keep up. At Adaba FM, we'll not only give you news at the speed of nanosecond, but we'll also break it down with up-to-date analysis, informed opinions, and distinct professionalism.
7: That's why you love us.
5: Adaba 88.9 FM, your go-to station.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Adaba FM, adding value to broadcasting.
6: Da Olorun re mo. Da Olorun re mo ni eto iwasu. To fi Olorun fun gbogbo eniyan. Lati enu iranse Oluwa, aje rere Matthew igbese le Oluwa mose bi. Oluso agutan ti ijo No Your God Chapel. Awa ni plus 7 and 8 Ayoka layout ni ile funfun Balau egbe Algon Hospital opopona to wa leyin Ibadan Grammar School Malete Ibadan. Akoko tun ti to lati gbo eto da Olorun re mo. Ọ̀rọ̀ fún gbogbo ènìyàn láti mọ Ọlọ́run láti ẹnu bàbá wa nínú Olúwa àjí ìrere Matthew ìgbẹ́kẹ̀lé Olúwa ọmọṣẹ́ bí kí Ọlọ́run kí ó bùkún yín bí ẹ ṣe ń tẹ́tí sí ọ̀rọ̀ náà.
7: Nípa ìgbàgbọ́ ìfìyàna Ọlọ́run ẹni tí a kò retí àgbàgbọ́ agbára wa márèjì ó fi hàn wá títí agbára rẹ̀ ó fi hàn wá iṣẹ́ ìyanu rẹ̀ ó fi hàn wá. Olómi ká tẹ̀síwájú wípé títóbi ni ọ́ olórí ogun mo kí ọ Jésù kú ṣẹ́rẹ̀ o bàbá. Ìgbàgbọ́ wa fóṣù mẹ́fà ọdún yìí ẹ ká wo ìṣẹ́gun tí a bá pàdé ẹ ká wo àánú tí a bá pàdé ẹ ká wà tìlẹ́yìn Ọlọ́run ẹ ká wà pẹ̀lú Ọlọ́run. Mo tún ṣe fún mi àti fẹ́ yìí. Nígbà tí a gbà gbọ́, a gbọ̀rọ̀ náà gbọ́. Gbígbàgbọ́ tí mo gbàgbọ́ tó bí ìṣẹ́gun wá. Ìyá ibi kejì rè, ìránṣẹ́bìnrin rè, ọmọ rè, mò ń ròyìn fáwọn ọmọ. Bẹ́ẹ̀ tí mo gbàgbọ́ nìyí. Ẹni tó ṣógun fún mi nìyí, ẹni tó pamọ́ nìyí. Agbára ni mo ń lo, ògùn rẹ̀ mo ń lo, iṣẹ́ ìyá mo ń lo. Nígbà tí a ti jìnà ṣẹ́ṣẹ̀ tí a ti dá wa láre táti fẹ́ jẹ ìwà mọ́ ìgbàgbọ́ la fi ṣẹ́gun ìgbàgbọ́ la fi rí ìwòsàn ìgbàgbọ́ la fi dalágbára tó pé àwa máa rí jí ní ó gbà gbọ́ ìgbà tó rò bí sọ́mọ̀rì kejì ó gbà gbọ́ ìgbà tó gbẹ́kẹ̀lé Ọlọ́run lọ́nà àwọn amáyin wá fi tó bí agbára ìhànpọ̀ ní Ọlọ́run ìṣẹ́gun wá dé agbára wá dé ọgbọ́n wá dé ìmọ̀ wá dé oyè wá dé òwá di aṣẹ́gun ṣé kò yẹ kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ìrìnàjò tá a rìn bá ti lọ bá ti bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló lò padà sílé mọ́ ìmẹ́sùn kò jí mọ́ mi jẹun ìwòjú ọ̀nà àràkàlà ọ̀fà ayé ṣùgbọ́n nítorí pé àwa gbọ́ Ọlọ́run gbọ́ láì jàwé láì jágbó ọmọdé ìgbàlẹ̀ yìí wá ká ìgbà àti àrùn bí sọmọdé kejì ìgbà àti àjẹ alẹ́ lọ́wọ́ gbà ìgbà àti àbọ̀mọdé kejì jàì yìí ká wo iṣẹ́ tí ìgbàgbọ́ wa ṣe ọmọ ìṣẹ́gun wa ọmọ ìwòsàn wa ọmọ àlàáfíà wa àyíká yìí dá wa ó túbọ̀ ó ti ṣe nínú èyí tí a rí ògo rẹ̀ ní ayé ọkọ ní ayé aya ìrọ̀díra ọba bẹ̀sí jìnrere rẹ̀ pé olúwa tó láti sí olúwa tó láti gbéga kí láti gbàgbọ́ ṣe nítorí pé ọ̀rọ̀ bóyá sí dáràn àtayé àwa kò nídi rẹ̀ àwa kò mọ̀ ṣùgbọ́n pé ẹni tí ẹ bá gbà mí gbọ́ a ṣókè nídi ìgbà àti àti jìnnà sẹ́ṣẹ̀ tó ní ká nífọ̀ ọmọdé kejì onífọkọ rẹ onífàyà rẹ ogún ti ṣẹ́ nímọ̀ ṣọ̀kọ ẹ ṣókè nídi agbára sàtara ṣékéni àdàsán ìgbàgbọ́ iṣẹ́ ìgbàgbọ́ rẹ fóṣù mẹ́fà ó yẹ kó lè fi yan lọ lógo ó dẹni ọ̀tọ̀ ó yẹ kó lè yan lógo ó dẹni rẹ padà ó yẹ kó lè yan lógo ó dẹni tí ó sì mí ó yẹ kó lè fi yan lógo pé olúwa ni mo gbẹ́kẹ̀lé ó ní mo sì lọ sàti lọ́run mi ìjáwé mi ìjágbò mi mú nǹkan mọ́ lọ́run ìgbàgbọ́ rẹ fóṣù mẹ́fà ó yẹ kó lè fa yìnyín lógo lẹ́nìí pé olúwa bí mo ṣe kébé pè ọ́ bẹ́ẹ̀ ló ṣe dá mi lóhùn o ò fi mí sílẹ̀ o kọ̀ mí sílẹ̀ o ṣe mi lógo nítorí pé oore ọ̀fẹ́ rẹ tí mo rí gbà àánú rẹ tí mo rí gbà ọlọ́run tí mo rí gbà ogun rẹ tí mo rí gbà adé rẹ tí mo rí gbà o wò mí sàn o sì gbà mí là ìgbàgbọ́ rẹ fóṣù mẹ́fà ogun tó ṣe ní ayé rẹ o fẹ́ fi dúpẹ́ ìgbà àti àríkí ìgbàgbọ́ mo wo jésù ni aláṣepọ̀ gbogbo gbàdá ìgbàgbọ́ mo gbẹ́kẹ̀lé bàbá ni ìgbà tí mo jìnà sẹ́ṣẹ̀ ìṣirí èmi dé ìmọ̀ dé òye dé wọ́n àti ọdún kọjá mo rò mọ́ gbàgbọ́ ni wọ́n àti ọdún kọjá mo ní àlàáfíà ọkọ̀ mi balẹ̀ jésù wá ó fi gbàgbọ́ hàn wá ó ṣe òkè nídìí ó wà láìsọ̀sán ọmọ ẹja dé àjàkàrà díẹ̀ ọgbọ́n ogun lọ́gà àwọn èèyàn ó rìn lójú òkú ó jí òkú dídí ìgbàgbọ́ ni wọ́n ní bẹ́ẹ̀ bá gbàgbọ́ ẹ ṣe òkè nídìí ìgbà tí mo rìn àjò náà tí mo gba àbàtà àdúrà tí mo ṣẹ́ra mọ́ pé òtítọ́ ni mo láti tẹra mọ́ ìgbàgbọ́ ni kí n máa wo jésù lọ sàti lóru mo láti kọ́ra mi láti jìnà sí ẹ̀ṣẹ̀ mo láti kọ́ra mi láti tẹríwá fáwọn aṣíwájú mo láti kọ́ra mi láti ní fọmọ ọmọdé kejì mo láti ní kọ́ra mi láti ní ìdáríjì fọmọ ọmọdé kejì torí pé kò só ta mọ́ wá kò só ta máa mú lọ mo rọ mọ́ ìgbàgbọ́ ni máa wo títọ́ bí àwa máa rí iṣẹ́ ọlọ́run tó ti lè jáde wá omi ìfọ̀kànbalẹ̀ dé bá mi mo láyọ̀ kó ló wá bẹ láàyè olólùṣọ́ gbogbo nínú gbogbo mo ní pé ẹ̀rí rẹ̀ mo ń jẹ́wọ́ rẹ̀ kó dùn ọlọ́run ọba fi ní mọ̀nà ó fi mọ̀nà nígbà tí mo gbàgbọ́ ọgbọ́n ti dé ìmọ̀ tún dé aya rira ọmọ rira ọ̀rẹ́ rí bí ògbólógbó wa ni àti kọ́ sílẹ̀ ẹ̀mí ọ̀tún ti dé ìgbàgbọ́ ni títí ó bí àwọn amẹ́rìndì ìgbàgbọ́ tó fi dá ṣẹ́gun ó yẹ ká lè dúpẹ́ wípé kì í ṣòroró ó fi para pé ló bomi wẹ̀ kò wọ ẹkọ rẹ mọ́ ìta ló wẹ̀ mọ́ omi ó tó lára rẹ kò mí nì ṣùgbọ́n èrò ọkọ̀ rẹ kọ́ ṣókúrò bẹ̀ èròkúrò ṣókúrò bẹ̀ àní ayé ṣókúrò bẹ̀ ojú kòkó kúrò bẹ̀ ìlànà kòkó ṣókúrò bẹ̀ ìwà ẹ̀rọ gbẹgbẹ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ ní ìdáyì sọmọnì kejì ní ìfàyà nífọkọ rẹ gbèlè rẹ kúrò rẹ kúrò rẹ ọmọ iṣẹ́ tí ìgbàgbọ́ ṣe nígbà mọ́ ni pé kẹfì sùúrù sí ẹ̀mí ìgbọ́ra ẹ ti dé pé ṣe bí ìgbàgbọ́ ni gbàtẹ́ gba sùúrù láyẹ̀ ṣógo òṣẹ́ gbàtẹ́ gba ìgbọ́ra ẹ láyẹ̀ ṣógo òṣẹ́ ogúnṣẹ́ ara abajade re pe odo olorun o je wa gba pe en ti agbagbo ekan to ko wa ni yi psalm 145 from chapter verse 3 to 13 aya
8: titobi ni oluwa o si ni kupo pupo awon ni sini titobi re
7: titobi ni oluwa o si ni yin pupo
8: npo awa mari di se ni titobi re
7: bo ba gbagbo o ni mo titobi oluwa bo ba gbagbo eyin ti pupo to ni o le mo igba to gbagbo lo wa mo titobi oluwa igba to jina sese to gboran si ase to joluse awon titobi oluwa o ni yin pupo awa mari di se ni titobi re awa mariji isitobi re o se to lo ri di to gbara olorun igbagbo lo le si di igbagbo gbagbo aso da segun gbagbo pari yanu gbagbo pari woso gbagbo pari dalari gbagbo pari alafia titobi ni oluwa o se ni eyin pupo igba ti bo gbagbo eyin re po mo so pe aji gbese ni mi bi de so gbese bi tan pe ki ma dupe ki ma yan lo o ni eyin pupo ni pe oru ofe ti mo ri gba anu ti mo ri gba o so lo sa ti loru ni agbon po se mo po se o ni eyin pupo awa mari ni sele bi mo se gba gbo si be ni ayo bi po si mo se simi loluwa si mo si jewo re pe o ni oluwa lai wese lese sare dijolu se kani ife kade me daniji oko me bale mo lo sinajo iroba mi nitori pe mi lejo sare keni mi bato bo ni keji ye na pe oni eyin pupo igba to ba di fo mo ni keji iyin re po si igba ta fi igbala homo ni keji iyin re po si oni eyin pupo olorun yo ma toju re olorun yo ma ba ni re pade yo ma se kere oni eyin pupo awon ma ji sobi re oni eyin pupo be aba jolu sa de mo je ba jolu gbo je ba jolu se fi fe han somo ni keji ona igbala re toni to fi ri iya ni pepo fi o somo ni keji bo ti fi o somo ni keji lo ma ri iyan olorun lo ma rogo olorun si na ye re wa de na pole imi sa tukwa o ma wa ogba tukwa o ma wa imi tukwa o ma wa na pe oni eyi pupo awon mariji si ti tobi re o le riji re chati gbagbo ni igba to ba gbagbo oja asego igba to ba gbagbo ona lafia igbagbo re o mi pupo wa ka mo ti tobi agbara olorun igbagbo re ise pe o po ofimo e to po ofimo o le tasi.

0: kafijola ko jale sugbon e to gbagbo o sise gbagbo ni lo firi to bi olorun nigba to gboro to jolu se o sise gbagbo o po ko po o si bi oluwa o gbe kele oluwa pe o kan lo le se o se to le so fun o ona olorun we ona leda re oni baba re ya re igbagbo re wa mo pe o ni yin pupo igba to gbe kele oluwa to si mi oluwa ele o si le ni especially be deku e to da olorun mo e ti be ni ese to le be dariji to ni se ko lowo to fa ye fun jesu ko ba expect ya na olorun agbe to lo soko ko wa so pe o ba de be lai roko susu lai roko si o to gbe ko ni bo wa le o ya ti ba ti poko e be mi o wo o ba ri lona to mo lona to ye wa mo pe awon ma ri to bi olorun se mo gbagbo kini fe komi lago wa komi so dani omo fogo fun mi mo se kini mo fun nisin igba so ba fogo fun lo wa ile ewe ta lo si bole o ta lo ni primary school o la secondary school ko to fa certificate ka to gba yeke e ko oro olorun o nla ti tele pa fun o la se ni daye kan ko ra mi daniloju pe igbagbo re o ni daniloju igbala o ni daniloju igbagbo o lo ti gba ola fun ara re o ba fogboya nitori pe e ti gbenu re yo ma fi han yo ma foye yi o ye pe o fe re jewo dai ju ni soro na ese ke ni pe
1: ran kan yo ma yin ise re de ekeji yo si ma soro si agbara re
0: ìran kan yóò máa yin iṣẹ́ rẹ̀ dé kejì ìran tí mo wà àwọn ọmọ mi yan ọlọ́run lógo kí ni ìdí rẹ̀ ìgbé ayé tí mo gbé ìgbé ayé nígbàgbọ́ mo gbé mo fi hàn wọ́n pé ọmọ kò sọ́nà mìíràn mọ́ o jésù mo sì gbàgbé níbù rẹ̀ ó ní bí ó bá wo jésù láwòye tó wọ̀ sí tó wọ̀ sí ọmọ ń wo ẹni ràn ó wò ṣe rẹ̀ ó wọ̀ rẹ̀ inú rẹ̀ ìrìnà ọkàn dé kejì ó ti rí ilé ẹ̀jẹ̀ nítorí pé ìgbàgbọ́ rẹ̀ tó fi sí ṣe ó ti ṣe èso ó gbà kristi láàyè ẹ̀jọ̀ ń gbàdúrà o ṣe òkè nídi o gbàdúrà fọmọ ara tó ọmọ onáàlà bá yọ pé àwa báyìí di ọmọ ọlọ́run ló fi ní ṣẹ́gun o ti ràn lọ́wọ́ a ti ràn ọmọ ẹ̀ lọ́wọ́ a ti ràn ọmọ ẹ̀ lọ́wọ́ a ti ràn ọmọ ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n ibi tí bàbá rẹ̀ ti gbàdúrà àti ìyàwó rẹ̀ gbàdúrà a lè mọ títí bí ọlọ́run a fi gbàgbọ́ hàn nílé iye pé ìgbà tí a wá síjọ ilé ìjọ ọlọ́run àwọn akẹ́kọ̀ọ́ ìgbà tí a kúrò lágbà ó ti tán ilé lásìkò kẹsàn-án lóde ohun tí a lọ kọ́ ẹja ẹja ṣàgbéyẹ̀wò rẹ̀ báwo ṣe yé wa sí ṣó hàn nínú ìwà wa ṣó hàn nínú ìṣe wa ṣí ọkọ ṣó ní ìfẹ́ sí aya ṣí aya ṣó tẹríba fọkọ ìbẹ̀rẹ̀ kò sí jáde wá ìbẹ̀rẹ̀ ọmọ ti kẹ́kọ̀ọ́ lọ sí ní ìjìnlẹ̀ ipe o ti bí ẹni wí o tí ọ̀rọ̀ ọlọ́run sọ àwọn má dìde ni òye àwa yí àwọn ọmọ ẹ wo ìfẹ́ tí bàbá bẹ sí ìyá mi àríwọ̀n gùn kò sí kọsẹ̀ that is practical religion ẹ̀fẹ̀ sí ṣe ṣèṣe lẹ́rẹ̀ tán ò ń sọ̀rọ̀ tàbí ọkọ ìyàwó sọ̀rọ̀ oyún sọ́kọ rẹ̀ àgàbàgé mi ni ẹ̀ àdúrà nípa ṣùgbọ́n gbà tó wojú ọkọ̀ tó tẹríba èrè lálẹ́ jẹ́ fọ́mọ.

0: ti Oluwa ni ke se to pe Oluwa o fun mi loro ofe mo ra ni Olorun gba o se bi ni ye o fo na han mi ero ba mi lati se ni to pe mi ijeba aye mi ijebo aye o ya soto fu aye mo ya soto fu ife ku fe bo jina si wa igberaga awon asiwaju mo teriba fun won pe igbagbo ti mo gba imisi re o je jade wa o seso jade wa pe ile lati ke sorode ti ma bi ni saya o ma copy re bi ya o ba gberaga si ni o ma copy re ṣùgbọ́n tí a bá fi ìrìn rẹ̀ sùúrù wà tún bára ṣe wàá kọ́pì rẹ̀ yẹ pé àti tóbi síwájú pé ohun tó ṣẹlẹ̀ lóde yìí sì àìbẹ̀rù ọlọ́run ni àìpáyà ọlọ́run àìnímọ̀ ọlọ́run ni àìnífẹ̀ẹ́rẹ́dẹ́rú ni àìnísùrù ni kọ́fà ìgbọ́ ọlọ́run kágbà ọlọ́run gbọ́ ogun olóní bàtà àkókò àárọ̀ kò ṣiṣẹ́ kó sáré ìje tí wọ́n bá dọ̀sán ara tuba ara tuse o sare laaro boso o fe do loro ana ko kilo fe bise o pe ayo ma ayo o ma ba nko je kini ni re kile bu re bo ti ko gbon be o si ni mo ona asagi lo pe asagi lo ba so fe niro o la ti ni ni so ba ko leko o lati ni mo to ba fo loye o wa de bala gbaja o to o rajo to ni o da gba pasa mo se bi aya je ka ni rajo na je ka jo ni o ti bo foju fo ti mi ki ti mi nani so ba le foju fo toluwa ni mo gbe dani ti won safere lo sati loru toluwa ni mo gbe dani oluwa be laye ko yi pada agbarun be laye ko yi pada oluwa be laye ko yi pada nitori pe ko so ti amuwa pe ko so ta amulo ko so ta amuwa ko so ta amulo elu be omo ese kanu wi pe
1: èmi ò sọ̀rọ̀ ìyẹn ọláńlá rẹ tí ó tí ó lógo àti ti ṣẹ̀yánu rẹ.
0: nígbà tí o gbàgbọ́ torí farahàn rẹ̀ èmi ò sọ̀rọ̀ ìyẹn ọláńlá rẹ tí ó lógo àti ṣẹ̀yánu rẹ̀ ṣọ̀rọ̀ tí ó lógo tí ó lógo tí ó lógo ìgbàgbọ́ ni nígbà tó gbọ́ ọlọ́run gbọ́ ó gbọ́ ọlọ́run gbọ́ ó sì mí ló olúwa ó gbọ́ ọlọ́run gbọ́ aláàṣì máa fi ara hàn aláàṣì máa tẹ ẹ sọ́nà aláàṣì máa ṣọ́bọ̀nà rẹ aláàṣì máa tẹ ọ lẹ́yìn ó gbọ́ ọlọ́run gbọ́ wàá sì máa sọ̀rọ̀ iṣẹ́ rẹ̀ ó sì máa sọ̀rọ̀ yín ọláńlá rẹ̀ tó lógo àti ṣe ìyanu rẹ̀ bí n bá gbàgbọ́ mo fẹ́ ròyìn fún yín mo gbàgbọ́ ni iṣẹ́ ìyanu rẹ̀ pọ̀ lọ́sàá sí lóru ni ìfẹ́ rẹ̀ kò lẹ́gbẹ́ àánú rẹ̀ kò lẹ́gbẹ́ ojoojúmọ́ ló ń ṣètọ́jú wa ojoojúmọ́ ló báyìí ni wa pàdé nítorí pé ọlọ́run kan lánàá kan lẹ́ni kò ti tá ayé ẹni gbogbo là ń sìn ọba rí lóde òyìnbó kan lọ́lọ́run wa ọba ríndín lóde òdìmọ̀ ọkàn lọ́lọ́run wa bó bá ṣe gbàgbọ́ sí ló ṣe níṣẹ́gun sí bó bá ṣe gbàgbọ́ sí ló ṣe lọ́la sí bó bá ṣe gbàgbọ́ sí ló ṣe dalágbára sí.
2: dá ọlọ́run rẹ mọ̀ ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ noyogo chapel ni a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán a wà ní +7 & 8 àyọ̀ká layout ilé funfun báláú ẹgbẹ́ argon hospital òpópónà tó wà lẹ́yìn ìbàdàn grammar school mọ̀lẹ́tẹ̀ ìbàdàn ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook @matthew ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí

máa gbọ́ tí ó sì máa wò wá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ Nuyọ̀gọ́ Chapel. A wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo mẹ́fà àbọ̀ sí méje ìrọ̀lẹ́ àti Lágelú 96.7 FM Ìbàdàn ìtú 7:45 and 8 p.m. àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán fún ìjọsìn tó níbùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà, ẹ pé bàbá wa nínú Olúwa Ajíhìnrere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa Ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266. Dá Ọlọ́run rẹ mọ̀, ìpàdé tún di ọjọ́ mẹ́jọ.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: On your track, set,
2: wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Eka le oyin ni akojopo iroyin asale oni bi o se ma de seti bo yin lati le se radio Adaba 88.9 FM akure. Laramo kena ti royin lati ma de yemi lawal saju koko no royin na. Tinubu lo ti so awon ayere to ti jo lara oro aje latara eto atuntu. Olori ilegbimo asofin agba lo ti daba pipese owo tara lata po joba apapo fawon olopa apinle. Awon le ise na ti fun losu meta gege bi ajo ti foruko le ise sile se bere si be si gogun ti awon eleyi ti o ba se alaye ise won.
2: Ìròyìn kalẹ̀ Adaba 88.9 FM lẹ ń gbọ́.
1: Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Nínú gbogbo ọ̀rọ̀ ìjọba tiwantiwa àwọn ẹgbẹ́ alátakò ni máa ń retí pé kí wọ́n tako ìjọba lọ́nà àti mú kí àwọn ìlànà rẹ̀ àti àwọn ètò rẹ̀ ó ba lè yáyè, ṣùgbọ́n ìbéèrè ni pé ǹjẹ́ àwọn ẹgbẹ́ alátakò yìí ǹjẹ́ wọ́n máa mọ àwọn tí ǹjẹ́ wọ́n máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àṣeyọrí ìjọba nígbà tí ó bá tọ́. Nígbà táwọn kan tako ọ̀rọ̀ náà, àwọn kan sọ pé kíkọ̀ láti mọ àwọn ètò ìjọba yìí tí wọ́n ṣe lọ́nà tó yáyè ló jẹ́ pé ó jẹ́ òṣèlú pọ́ọ́pá ò bàbò lẹ́sẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ni ó ti sọ pé ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ló ń lọ sójúnà ìdàgbàsókè lẹ́yìn ìṣàmúlò àwọn ètò àtúntò lórí ètò ìnáwó látọwọ́ ìjọba rẹ̀. Ààrẹ ọ̀hún ló sọ̀rọ̀ yìí nílé ààrẹ nílùú Àbújá lásìkò tí ń gbàlejò ikọ̀ kan láti iléeṣẹ́ Deloitte ti Africa, èyí tí aláṣẹ rẹ̀ ìyẹn Rueda Redfern ti ó ṣáájú fún. Ó ṣàlàyé pé àtúntò náà ló ti mú ìgbéga bá ọrọ̀ ajé tó sì mú ìlọsíwájú bá owó tí ń wọlé, bẹ́ẹ̀ sì ló sì ṣe àtúntò àwọn iléeṣẹ́ ètò ìnáwó, ó sì fi ìpìlẹ̀ tó yáyì lélẹ̀ lórí ọ̀rọ̀ ìdàgbàsókè àti ìfagagbága lágbàáyé. Tinubu ló sọ pé àwọn ètò ló máa ń wá, àwọn ètò àtúntò bẹ́ẹ̀ ló máa wá pẹ̀lú àwọn ìnira díẹ̀, ṣùgbọ́n tẹnumọ́ pé àǹfààní rẹ̀ ni ó ti ń ṣúyọ báyìí. Ó dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Deloitte Africa fún àtìlẹ́yìn rẹ̀ àti ìgbẹ́kẹ̀lé sóní sí ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Tó ti ṣàlàyé pé ètò ìnáwó bó ṣe ń wọlé àti àtúntò èyí tó bá ọ̀rọ̀ owó orí ni ó tẹ̀síwájú láti mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè yìí. Ààrẹ náà tún wá rọ àwọn iléeṣẹ́ ọ̀hún láti rí i pé ó pakún ipa rẹ̀ lórí ọ̀rọ̀ ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà nípa dídókòwò sórí ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọ̀dọ́, ìdàgbàsókè ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ àti àǹfààní àtiríṣẹ́ ṣe. Igbákejì Ààrẹ Kashim Shettima ló sọ pé Nàìjíríà ni ó ní àwọn àlùmọ́nì àti ìlànà ọrọ̀ ajé tó yáyì láti di ọ̀kan lára àwọn orílẹ̀-èdè ọlọ́rọ̀ lágbàáyé tí wọ́n bá lo àwọn nǹkan náà dáadáa. Nígbà tí ń sọ̀rọ̀ níbi ìpàdé kan lórí ọ̀rọ̀ iṣẹ́ ọ̀gbìn ìdàgbàsókè àti ìdókòwò Làbújá, Shettima ṣàlàyé pé orílẹ̀-èdè yìí ni kò nídìí láti jẹ́ aláìní tí a bá wo ọ̀pọ̀lọpọ̀ àǹfààní iṣẹ́ ọ̀gbìn àti àwọn àlùmọ́nì tí Ọlọ́run fi dá a lọ́la. Igbákejì Ààrẹ náà tọ́ka sí orílẹ̀-èdè Indonesia gẹ́gẹ́ bí eléyìí tí ó ń lo epo pupa gẹ́gẹ́ bí nǹkan ọrọ̀ ajé rẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tó sì ṣàlàyé pé ìdókòwò lórí iṣẹ́ ọ̀gbìn ló lè pèsè ọrọ̀ ètò yáyì. Ó sọ pé Indonesia ló mú owó tó tóbi bílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n dọ́là wọlé lórí epo pupa nìkan ní ọdún 2025, èyí tó tayọ owó tí orílẹ̀-èdè Nàìjíríà mú wọlé lórí epo rọ̀bì. Shettima ti ṣàlàyé pé àǹfààní ọrọ̀ ajé ní agbègbè Niger Delta ni ó pọ̀, tó ṣàlàyé agbègbè náà gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn agbègbè èyí tí omi ti pọ̀ sí jù lágbàáyé, èyí tó sì ní àǹfààní fún ọ̀rọ̀ àwọn nǹkan bíi iṣẹ́ ọ̀gbìn, ọ̀sìn ẹja àti ìpèsè àwọn nǹkan èlò míì èyí tí ń jáde látara omi. Igbákejì Ààrẹ ti ṣàlàyé pé ìjọba orílẹ̀-èdè yìí ni ọ̀rọ̀ owó ó jẹ lógún láti pèsè àǹfààní ètò yáyè fáwọn òwò òkèrè àti ti abẹ́lé. Shettima sọ̀rọ̀ náà níbi ìfilọ́lẹ̀ ètò kan nílùú Àbújá. Ó ṣàlàyé pé iṣẹ́ ọ̀hún ló jẹ́ àfihàn ìfẹ́ ìjọba Tinubu lórí ọ̀rọ̀ ìdàgbàsókè àwọn nǹkan èlò amúlùdùn àti ìdókòwò lórí ẹ̀ka àwọn aládàáni. Shettima ṣàlàyé pé ètò Àbújá City Walk náà ni yóò mú kí agbegbe orilede orile agbegbe olu ilu orilede yi ki o di ojoko owo ibi abewo ati idagbasoke ilu nla to si je pe yo pese opolopo ise ti o si mu gbega ba oro aje orilede yi se ti ma loye ombo minister fagbegbe olu ilu orilede yi en si wike fun mimo isoji ba imo gbogbo nse nilu Abuja o aro awon tin se ise na lati ya sise lori re olori ilegbimo asofin agba senator Opeyemi Bamidele ti salaye pe ninawo lori oro awon olopa ipinle ti won daba ti dasile ni yo ye ko waye tara lati apo ijoba apapo gege bi nkan ti yo mu ki ajo na ki o ba le lominira ninu oro re Bamidele salaye pe eto na yo dina nilo awon olopa ipinle nilo kulo latowo awon oloselu ati awon gomina ipinle ti o se mu ki oro eyi ti o fi le sise re daada ki o ba le wa lowo re o wa fi kun pe eto atunto iwe ofin orilede yi ti n lo lowo ni o gbe oro ise olopa kuro ninu eyi to je pe ijoba apapo nikan ni o ma dari re si awon ilana eyi to je pe awon ijoba ipinle yo le gbe awon olopa ti won kale Bamidele wa salaye ipe oro tin ko awon eyan lominu nipa oro sisi awon olopa ipinle lo o salaye yi gege bi nkan ti o lese nle to si je pe nkan to sele lasiko ijoba alagbada akoko lede Nigeria lo fa kawon eyan ma ro be o wa fi dawon lede Nigeria pe loju pe atuto si oro iwe ofin ohun yo mu ki oro dida abobo igbega ati ominira ajo olopa awon ipinle na ki o ba le yayi ni bayi alaga ilegbimo asofin apapo lede ya Abbas Tajudeen ti salaye pe aba eyi ti ijoba apapo ti o gbe kale lori awon olopa ipinle ninu iwe ofin ni o daabobo oro ati se awon olopa na ni ona ti ko to latoro awon gomina ati awon oloselu ki won ma ba le da ji ojo olopa ati awon ipinle na si nkan amulo laarin ara won o wa salaye pe labe ilana na alakoso olopa ajo ipinle ni won yo ma yan ninu itele o salaye pe labe ilana na awon alakoso olopa lawon ipinle ni won yo ma yan pelu aba ajo yi ti mojuto olopa lolede yi to si je pe awon ilegbimo asofin awon ipinle yo fowo si ti won si je pe won yo ton ba fe yo kuro nipo yo nilo ida meji ninu meta ibo awon ilegbimo asofin na to si je pe iru ilana ti won fi yo be gbudo lese nle alaga ohun ni o wa salaye pe ofin ohun ni yo fun awon olopa ijoba apapo lanfani lati da si awon oro ohun ti o ba je pe awon olopa ipinle to je pe won o le se pelu idasi na ti o si da lori ilana ofin ati abojuto awon asofin pelu eka adajo Abbas wa tenuma pe ilana olopa ta n lo lorilede yi bayi ni ko to lati mojuto oro isoro abo tin dojuko lorilede yi to si pe fun ibasepo to yaye lati ba ri pe ilana atuto na ni okogoja ile ise idiko oko ofurufu orilede Nigeria yen fan ni o ti kede eto ati gbe ilana ante kakale lati ba le ma ele ti won ma ku si fi pass lati le mu ki awon tin rin ajo labele ki won le ma rin ajo won lona to ya tabo wa to si koju won eto na yo faye gba awon iro oko lati le se alaye nipa ara won pelu sise afihan oju won ninu ima gbogbo nse ti won fe gba kale na lero ati ba le diku se adiku oro an farahan lori ati farahan atakwa bi iwe ni awon idiko oludari ajo idiko ofurufu oludari ajo ti mo to oro awon onibara nidiko ofurufu orilede Nigeria nri agbebire salaye pe ajo na lo do po pelu awon ile ise ima gbogbo nse kan lati lo ilana ohun o fi kun pe ijiroro lori olo isamulo ilana abo ati lati mu gbega ba iriri awon iru oko ni won sagbeyewo lasiko ipade kan ti o wa yi laarin awon iko mejeji ajo tin se afu ajo tin se iforukosile awon ile ise lolede Nigeria ye Corporate Affairs Commission ilo ti bere igbese lati yo oruko awon ile ise toto egberun lona 100 kuro ninu iwe oruko re lori oro kikuna awon lati salaye ise won lododun ati awon ilana mi ti o ye ki won se ajo na lo kede eto na ninu eto to salaye pe abala kefa ninu eto ile ise ohun ile igbodo wa ni bamu pelu ile ise itin safuko ti se aforuko sile awon ile ise ohun salaye pe igbese na nbe lojuna ati baale se amulo ofin eti o gbe ile ise na kale todun 2020 o wa gba awon ile ise lokan ojo kan ni aju lati wo ojopo ero amayelujara ajo na lati wo oruko awon ile ise ti won yo kuro na to si ro won lati se eto itoto laarin osu beta ki won ma ba yo oruko ile ise won kuro ajo na so pe awon ile ise won gbodo gbe awon ise won lododun iroyin nipa re kale eyi ti iroyin nipa awon eyan ti oni ile ise na ti nbe ni inu re ati na si gbe eri kale lori oro pe won samulo ilana won lori ero amayelujara email won wa kilo fa awon ile ise to ba kuna lati tele ilana yi pe won o yo oruko won kuro tasiko na ba ti dopin ajo eto idibo orilede INEC ti salaye pe won tin seto lati ri pe won se amulo ilana iforukosile ti nbe ninu iwe idanimo orilede yi lati be a le se afomo awon oruko awon idibo nipa yiyo awon ti wo forukosile laito abi awon ti o so iforukosile won le meji abi ju be lo pelu oruko awon eyan to ti kukuro ninu iwe idibo won ajo alaga ajo eto idibo ojogbon Joash Amugbitan lo salaye yi lasiko pade kan pelu awon alase ajo yi ti mojuto oro kaadi danima lorilede yi e ti oludari agba re engineer Abisoye Kuka Odusote saaju o salaye pe ifwe iforukosile ti nbe bayi lo ni opolopo awon oruko eyi ti ti awon orilede Nigeria to ti ku lati bi odun 2011 nbe ninu re Amukita wa salaye pe ise ibasepo laarin ajo eto idibo ati ajo ti mojuto awon kaadi danima lorilede yi ni eyi ti o ni bi aforukosile awon orilede Nigeria to le ni milionu 44 ni o satileyin itesiwaju agbeyewo iwe ondibo na iwe oruko awon ondibo na ti o si seranwo lati yo awon oruko awon eyan ti ipira won ni nkan ti o je awon omo ti o ti to dibo ati awon kan mi saju eto idibo odun 2027 o wa fi kun pe ofin ajo ti mojuto oro kaadi danima ti odun 2026 lo pese ilana eto yaye fun eto idibo eyi ti o munadoko lori oro idanimo ati awon akole ilaramo kila ti royin lati le ise radio adaba 88.9 fm akure ni royin le ti gbo iroyin lati le okere ti agbo amoludun ati tare idaraya

0: arábìnrin òkè mọ bí data àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yeah, mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: 98.9 FM. A tutti fufere.
1: Adabayo.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ààrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

ìwà tó jẹ́ mẹ́ni gbàgbé àwọn àkókò bẹ́ẹ̀ nílò ìdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yóò dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe, kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmú para. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.

wọ́n yọ mọ̀mọ̀ fọ́ ni kogun bá yà lágàn lẹ́mìyàn tẹ̀rírò ogun bẹ lọ́wọ́ ha kọ́ bá ohun kẹ́ ẹ́ ṣẹlẹ̀ láyíká rẹ wà mọ̀ fọ́ yẹ kó ọdúnpẹ́ àgàgà lákàgbègbè káà ẹ káàdẹ̀ dúpẹ́ lọ́jọ́bà ìpínlẹ̀ ondo fọ́n ṣeun gan fún mímú ètò ààbò lọ́kúnkúndùn ọní bá lọjọ́ méjì kàbí kó sùn mọ́jú lọ́ọ̀dà jínigbé òun lé yóò ròyìn olómìnira aròyìn ń kọsẹ́lẹ̀ lórí mọ́jú amúntọ́dún mẹ́ta ròyìn rẹ̀ kẹ́ni ẹrù rẹ̀ gan ara yóò ròyìn tán abami patrick adébáyọ̀ mo kì dáadáa òkú àsìkò yìí àpá patrick adébáyọ̀ rẹ̀ fada patrick adébáyọ̀ àlùfáà orújọ st peter clavers làámọ̀ kílẹ̀ ni àbá ọjọ́ òní dàlú lásìkò tẹ̀rẹ́ ọkàn rẹ̀ abalẹ̀ akínyẹmí olúwa ṣeun adédàmọ́lá ọlọ́rùkọ mi lè lulú ọ̀rẹ́ mo kí ọ dáadáa fòkú àsìkò yìí lẹ́nu ọjọ́ mẹ́ta ní n kojú ènìyàn rí ẹ̀rú kan sísọ ṣùgbọ́n lágbára ọlọ́run kan lọ́n já a dúpẹ́ bó ti wù kó rí ká a dúpẹ́.

0: alákẹ́sà fọ̀tún iṣẹ́ tó líòrì ó líòrì ó fọ̀tún iṣẹ́ tó kú ọ̀run kò kéré làṣìṣe ẹgbọn mi dáadáa mo rí ọ lẹ́bẹ̀ wẹ àlẹ wẹ dẹ ní yọjọ oníjẹmi tó ṣe baálẹ adébámidélé àmùtẹrẹ abamẹ àbábalẹ adébámidélé àmùtẹrẹ mo kí dáadáa fọ ekin bá wọn kí ọ̀nà ibu festus akíngbàsọ kàmọ sí fẹsí west fọ ó kú àìdòrin ọkọ ṣe lẹnu ọjọ mẹta yóò kó sólà kàwọn ẹrọ kẹ tọná pẹlú òrùn yóò kó ránṣẹ sí adébámidélé àmùtẹrẹ lẹnu ọjọ mẹta fọ kọyọ márìnà tọsán tòrú lébẹ mo kíjú ṣàbàwọn dáadáa àbábalẹ adébámidélé àmùtẹrẹ ekin bá wọn kí ọ̀nà ibu festus akíngbàsọ fọlágbàlan ajú ṣíṣe yóò àti ẹmẹ ìwà rẹ kan rán àti kété ènìyàn pátápátá ìkẹbọn kíyàn fàlàyé ọlákúnlé mo rí ọ dáadáa lẹbẹ ìtàn tán lùdà kèrè ìrora tán lọrẹ wà kèrè òkòbò alé k basmit emma ogunmọlá mo rí ọ lẹbẹ kòkòrè làṣìṣì mo kí ni dáadáa ìyá kẹtẹkọ darapọ mọ mi bá mi àtẹṣíà kí n láìkì rẹ kí n tẹṣíà kí n yọrin dáadáa lẹẹkan sí mo kí níbi kẹtẹkẹ tó gbọ mi jọjá dọdọ rákọkàn àti fujent hotel àti àbí aat àti kogi blocks.
1: ìdọ̀tí dé.
2: ó dé. kakakakaka ibi ti pa gbogbo àrùn wọlẹ̀. àjò ti ń jó gbogbo àìlera wọlẹ̀ tí gbòǹgbò tí gbòǹgbò. oògùn tá a fẹ́ wí àtẹ́gbò pòpọ̀. a jẹ́ bíi dé márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi túni sílẹ̀ gbani lọ́wọ́ oúnta ni ó roni. àrùn ti ń dani gúnlẹ̀ bí àfiṣe.
3: kaikaikai.
2: ọ̀tọ̀ ni pfizer nabal capsule. a jẹ́ bíi dé gbogbo nìṣe dánwò kó mẹ́nu ẹ̀. èkejì ni gastrocap o tó nǹkan. iléeṣẹ́ aat trado medical service ló pa àwọn oògùn yìí pọ̀. ó lílo ọmọnìyàn kára ó dátaká nínú àrùn tó sọ ni di kọ́sítọ́mà abẹ́ẹ̀dì. àjọ nafdac yí rí ẹ̀wù. wọ́n kan sára sí jàn ló ń tẹ̀ gbà. mi wuli. mo mọ̀nà nípa ìlera tó ń dààmú àgọ́ ara yín. ẹ kàn sí iléeṣẹ́ aat trado medical services limited ní nọmba 73 ọ̀ṣinlẹ̀ quarters lẹ́gbẹ̀ẹ́ ibo church àkúrẹ́ nípínlẹ̀ ondo. tàbí kẹ́ pé 0803-444-7184 dánwò làwọn bó ṣe rí àṣeyọrí ni bàbá ẹ.
4: èmi ṣogun lè tẹ̀wọ́lẹ́ block kan fẹ́ dáṣẹ́ ilé mi dúró yìí.
5: bàbá alára kí ni mo gbọ́ tí ò ń sọ yìí ṣé o ti gbọ́ nípa kogi block industry ni.
4: ìlà àwọn elédè jẹ́ kogi block industry.
5: kogi block industry general supply ni wọ́n. wọ́n ń bá ni já blocks rings cement yẹ̀pẹ̀ àti òkúta. bákan náà ni wọ́n tún ń bá ni kọ́lé. block wọn le koko. èròjà tó gbójú lówó ni wọ́n fi ṣe.
4: ibo ladrẹ́sì ni wọ́n.
5: kogi block industry wà ní àwùlẹ̀ road kátódé la primary school àwùlẹ̀ àkúrẹ́ ondo state. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08060939747 àti 07061177415.
4: ọ̀dọ̀ kogi block industry yálà àwùlẹ̀ road àkúrẹ́ iṣẹ́ ilé mi ti di rọrùn.
0: nọmba kode kogi block industry làwùlẹ̀ làkúrẹ́ 08060939747 lẹ́ẹ̀kan sí 08060939747 wọ́n yóò mọ̀mọ̀ fún ẹ̀ ṣe block nìkan lè kogi block sí ìta ẹ̀ ṣe block nìkan ọba ní já yanrìn ọba ní já yẹ̀pọ̀n ọba ní já kúta ọba ní já gíráfù síbikíbi kò bá tẹ fẹ́ nínú ìgboro àkúrẹ́ àbí londo state lápapọ̀ mo kí ọ̀gá àti olùdarí olùṣẹ́ iléeṣẹ́ kogi blocks mo kí dáadáa fọ òkú ànáwọ́ sí mi àná sí jẹta lágbára ọlọ́run iléeṣẹ́ ò ní dàrú iléeṣẹ́ ò ní jóná o lè ní yàgbẹ́ alágbèdára gbé ọ mo kí ọ̀gá iléeṣẹ́ kogi blocks lẹ́ẹ̀kan sí 08060939747 lẹ́dọ̀dọ̀ ni ọ fún wọn pàtí fẹ́ bá wọn dòwò pọ̀ bá a náà lé etí tadu medical abami samuel adébáyọ mo kí dáadáa ọtíjọ mẹta rẹ o 08030447184 ọlátọ̀bọ̀ sún festus ọ̀pálẹ̀mọ́ fàlàyé ọlákúnlé mo kí ọ dáadáa gabriel samson ẹnyà mo kí ọ emma ogunmọlá mo kí ọ dáadáa eyí ọmọọmọ fọ ètò yìí wúriri búriri ilé bá jáde kẹta jáde sórí afẹ́fẹ́ lórí rédíò kété gbọ́ ẹ ṣe ọ̀fẹ́ wọn bá ráke polo lórí rẹ̀ lájọjọ mú ṣe léde rí a léde kíkún àfọ̀sán kìtìmọ́kìtì lámúsán kìtìmọ́kìtì kètò ìtẹ́ àáyé òwò náà yóò kópa lori eto yi lati ran lo e ba je muri merun na e ba je 10 naira e ba je 20 naira ko yo muran eto yi lo esi ko kereju esi ko poju ke yo da oloju wo yo lo si marketing office adaba for eto abao la kan se ni wo fe mu muri merun ran lo ko ba ala kan ile na ara re ni re wo yo mo fo un keju bole to pin eniyan mejo yo je sisun kan gege mo se salaye lon iye merin le sisun ni ose me fare lo se re so for the caribbean on to the point ni lagbara olorun okorin abale ile so mi ma ti wa de fe mi mo kiyin daada fo iku asiko ipo kan laaro wo mu ti omo ti jo meta re mo fo wo lo ile odun ni mo ki o daada fo wo ku asiko yi mo de ki o lere kan si fo woku toju eyi atabare bukola arowo muti lagbara olorun eyi atabare ara moju sokun re kan abale wa kero ko bale le kan si mo ki bukola arowo muti ore mi daada le a de ku kara odun juju ke ha ke bo lona lagbara olorun aba alayo ate alafia mo ki prophet esorison bare eyi le kan si mo ki o oku mura eran ti odun kan dogun ke ye ti jade laye ka aye la re pe ori eto ina yan agbon mo ki eyi ndara prophet esorison bare yawoli mo ki ba nan mo ki Mrs. Folake Faboni Mokida da yawo kaskale fo kumura ayeye ojo bi birthday re ka aye ka be la ta mo pe re donje yan agbon na lori eto yi kete ko se lo lebe yan agbon ke a mo fo ye Folake yo le ka la prelin fo ogbinyoju dada wo yo mo mo fo keye re komi he lo dahun re ko a ti fo keye re komi ko so papa te wa wa fo ko ti wa te ye mi o ta lo e wa ni mo ki o le ko so fo e ka le
1: Oluwa o loluzo abu kome Emi ki yo zala ni ni o Ye ye mo ye ve hidoko la ri ye o Amo me mamu miko Alon loke loba Alon loke loba o eminyo

0: seven.
1: Agbo marugbo takebe, ohun ni agbo temi gbe kakiri ti olomokunrin to ma le dangaja to ma le se dada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun dada bo se sun te tele gbo ru ko bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba ton a tu pada si bo se nse ni iru ko bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba lara mu ti rin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo nse o ka to mo ogun ta ma fun o awa ki nse yi a ki nse ohun itoju olomokunrin nikan ni ti e ba ri olomobirin ni odo mi boye o wa nitori oko re
2: kan si mi ni ile ise wa to wa ni Ifelotu Street off Continental Street Akure
0: Baba Ngana Baba Kerewa phone number mi 08164122777 08164122777
3: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmú para. Eagle Original Aromatic Schnapps ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
4: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
5: Abba aṣọ òkú ti ìgbọ́ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
6: Ọ̀nàrẹ́bù ní ife ẹ̀yẹ àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ra ìgò ọtí trọ́fì premium lager kan yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ yóò sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy premium lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA má ṣe mu àmupara kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
7: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
8: It's about to go down.
9: What? Aww.
10: My love, waiting up.
9: Before I marry you, the TV where you promise, the fridge in car, where it is. Washing machine car, will I be using my hands to wash clothes in 2026?
10: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
9: So all those things don't already dey house?
10: Abba, since last month.
9: Pastor, continue the wedding.
11: Yay! Walk on that, talk together.
10: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDCare. Pay small, small. Zero interest, normal market price. Download CDCare today.
12: Visit us at Danko Plaza, at Jilosun, beside Olu Motors, opposite Maria Asumpta Catholic Hospital, Ikero Road, at Doikiti. Please call 0707-484-3351.
13: CDCare! Pay small, small. Live BB!
14: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ pàní lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ da ohun ti gbogbo won ni fe si ni mo nse
15: o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
16: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
15: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
16: Maggi star yo so gbogbo onje ta se do won ara oto yo si tu so akoko na da koko ma ni gbagbe
17: So good together. Guy, why you smile like this? Waiting happen.
18: Cause I don't win trip to go abroad.
19: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.

0: 88.9 FM. Awolu solu dero pese.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.

0: Mungbadu adaba.
1: Bubu wana mungbadu adaba.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Ọ̀nàrẹ́bù ní ife ẹ̀yẹ àgbáyé, trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ra ìgò ọtí Trophy Premium Lager kan yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
5: Life is good on Adaba FM.
6: Ilé-iṣẹ́ tó ṣe, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá ṣẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.
7: Guy, why you dey smile like this? Wetin happen?
8: Cause I don't win trip to go abroad.
9: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.

Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdì Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.

0: Àdàbà 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ọ̀nàrẹ́bù ní ife ẹ̀yẹ àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ra ìgbó ọtí Trophy Premium Laga kan yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ yóò sì kàn sí trophylagang.com láti fi orúkọ sílẹ̀ fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí ó ti yàn o tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀ Trophy Premium Laga onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA má ṣe mu àmupara kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.

0: of a dove.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ìlera lọ́rọ̀ àlàáfíà táyọ̀ kọ́lọ́ olódùmarè kọ́ mọ̀ jẹ́ ká wà nínú ìnira ìnira ò mọ̀ dá ìnira ò dá o ẹni tó kàn ló mọ̀ ẹni tó mọ̀ náà ló lè sọ o mo gbà á ládùúà gbogbo ìwọ tó wà nínú ìnira ò ń kojú àìlera lọ́wọ́lọ́wọ́ báyìí olódùmarè yóò jẹ́ kí gbogbo ìnira yìí gbogbo àìlera yìí kó di àfíà ìtegun àlàre fìṣọ̀ ìnira ò dá ẹni tó kàn ló mọ ọ̀rọ̀ kan ṣoṣo tó yẹ kéèyàn kọ́kọ́ lé láyé òun náà ni ìlera ara ẹni tí ó jí pépé dáadáa nígbà tí ìlera bá wà ìgbà náà ló lè sáré síwá sáré sẹ́yìn tó ṣe gbìyànjú bí wọn náà ó ti dọ̀lọ́la tó dọ̀lọ́la láyé ìgbà tí ìlera bá pé dáadáa ìgbà náà ló tó lórí ọ̀fẹ́ láti lè gbìyànjú ajé kó tó di pé ọlọ́run gbàdúrà tiẹ̀ náà ṣùgbọ́n ẹni tó bá wà lórí ìdùbúlẹ̀ àìsàn àdúrà kan ṣoṣo náà ni wọ́n máa gbà àdúrà kíni pé ọlọ́run dákun wò mí san jẹ́ ń kúrò nínú àìlera tí mo wà yìí àdúrà aláìsàn ìlera pé o bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí náà ló tún rán mi wá fún ti àkókò yìí lára àwọn tá a ṣàlẹ́sà tọ́lọ́ ń tiyàn pé kí wọ́n máa bá ní gbọ́ bùkátà àwọn àìlera alágbó ara lóríṣiríṣi òun náà ni bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí wà ó ti kọjá àpapọ̀ bí eégún gbóònà òkìkí ti kàn bàbá ewé ń jẹ́ lọ́tún bàbá ẹlẹ́dàá màṣírí ló sì bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí mo kì í o ẹ kú iṣẹ́ ọmọ kì í ṣe olódùmarè tí ń bá yín ṣe kò ní pè yín pa ìwọ náà ojoojúmọ́ ló ń ṣàròyé pé àìlera yìí ṣó nǹkan ni ó gbẹ̀mí rẹ kò lè gbẹ̀mí rẹ àìlera tó ń kojú yìí nǹkan ni ó gbẹ̀mí rẹ kò lè gbẹ̀mí rẹ ẹsẹ̀ méjèèjì rẹ lọ́la ọlọ́ọ̀ba mi olódùmarè ó sì fi lélẹ̀ láti fi rìn padà torí pé ọlọ́run ti ṣe tàwọn kan lánàá tí ẹ wá ní sòrò ó ṣe lọ́dọ̀ ọba mi olódùmarè tí ẹ rí pé kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n wọ́n ní ẹni mojú ògùn ní dabìnì rẹ̀ ẹni bá mọ̀nà náà là á tẹ̀lé lára àwọn tí ó mojú léjà tó mọ tinú tò de ewé àti egbò nílẹ̀ yìí kódà tó fi mọ òkè òkun iná ni bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí wà tí wọ́n ti ń dá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lóhùn gbogbo ẹ̀yìn tẹ́ ti lẹ́nu ọpẹ́ lọ́dọ̀ bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí mo kì í kú oríire ogun tó ti ṣẹ́ ọlọ́ọ̀ba mi olódùmarè kò ní jẹ́ kó gbérí mọ́ ìwọ ni kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n jẹ́ǹfọ̀ ní nọ́mbà bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí kó o pe bàbá bàbá báyìí kàṣá báyìí kàwòdì ẹ dákun ìlera yìí iná ni mò ń kojú ṣàlàyé fún wọn o sì lọ yọjú sí wọn jẹ́ǹjúwe àdírẹ́sì wọn fún bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí wà ní òpópónà bìíní ọ̀rẹ́ lójú ọ̀nà bìíní ọ̀rẹ́ un ọmọ tó sọ nípínlẹ̀ ondo ibẹ̀ ni bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí náà ni wọ́n fi ṣe ibùjókòó bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni níbẹ̀ kó sọ́pọ̀ lọ sí ọ̀dọ̀ bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí kò sẹ́ni tí ò mọ̀ wọ́n ó yá gbọ́ nọ́mbà tó pè wọ́n sí ayé ń bẹ́ o èèyàn sì wà ayé máa ń fi àìsàn kàyàn ayé ọmọ ayé ẹ̀ mo gbẹ̀dí fún yín ayé bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ̀ mọ́ tàmí o bẹ́ẹ̀ bá dodò ẹ̀ mọ́ gbé ń lọ ayé le ayé ń bẹ èèyàn wà èèmọ̀gán ń bẹ pẹ̀lú ọyá gbọ́nà ń bà bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí kó tó di pé ìmọ̀ tó pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn àṣírí kan fún ọ fún tàkókò yìí ọyá máa ń pẹ́ nọ́mbà bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí.
1: fún ìjẹ̀bi àdúrà ẹ pé bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065745041 08065745041 tàbí 09055135564 09055135564 six

yẹru ìṣẹ́pẹ́ tẹ̀wùtẹ̀ láhàn náà la dànù. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí. Lọ̀gẹ́gun ọ̀nà tálákẹ́ sọ. Bàbá sọ̀rọ̀ nípa kálọ̀ ewé àtẹ̀gbò fi ṣètọ́jú èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń bá ní farafinra. Bí ọfà ara lónírúurú ọ̀nà ewé àtẹ̀gbò òun ìlànà ta fi ṣètọ́jú ẹni tí irúfẹ́ bẹ́ẹ̀ bá ń yọ lẹ́nu ńbẹ lọ́wọ́. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí tí ó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń ta àlàáfíà pípé. Orí ẹni ọmọ gbáyé kí èmi ẹni ọmọ jálẹ̀ wá kú ògú òru wá gbọ̀n ọ̀rẹ̀lẹ̀ bárí tó fi dórí àìsàn di orí ni wọ́n ń tọ́jú lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tún máa ìsan gbára dálẹ̀ tí ò sì ní serú onítọ̀hún mọ́. Bákan náà wọ́n tún bá ní bẹ́lọ́n lórí asínà jẹ́ lórí iṣẹ́ yòówù dáadáa báyàn láyò tí ń ṣe tẹ́yìn ó sì máa ta wàràwàrà. Iṣẹ́ ti ẹni ọ̀lọ́dẹ́dẹ́ àbí wọ́n ti da òkúta sọ́jà rẹ̀. Gbéra ńlẹ̀ yọjú sí bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí. Bàbá ń bẹ ní ìlú Ìjẹ̀bú òde ẹ̀sọ̀ kalẹ̀ ní Látọ̀kùn Junction Ejere Road. Ilé ọ̀fíṣẹ́ àkọ́kọ́ tẹ́kọ̀ọ́kọ́ kan tó ní transformer níwájú ibẹ̀ ni bàbá wà. Telephone 08065745041 tàbí 09055670.

0: ṣo.
1: Àlàáfíà Táyọ̀, ìlera lògùn ọ̀rọ̀. Má fi ọwọ́ yọ̀bẹ́ kẹ́ mú ọ̀rọ̀ ayé ara rẹ. Gbégbésẹ̀ lójú ọgá. Gbégbésẹ̀ ìwọ náà wò. O sáré sí wá, o sáré sẹ́yìn, ọ̀rọ̀ náà báyọ. Ṣó wà á pa àìlera tí ń ṣe, ó sì pa á mọ́ra ni, o tún ní gbégbésẹ̀. Ọdún mi ìlà tún wọ̀ yìí. Ọdún yìí tún lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ìgbésẹ̀ ni kò gbé. Ọwọ́ tó bá dun ni àìtí bá bí aṣọ, bẹ́ẹ̀ sí bá dá ni àtúntún kù ni. Ọgbìyànjú lóòótọ́, ṣùgbọ́n ò tí ìrọ́nà àbáyọ. Ṣùgbọ́n wọ́n ní orí tí ó bá gbé ni báyìí, iná ni máa gbé aláwo rékun. Nígbà tó ti lórí ọ̀fẹ́ láti gbọ́ ètò yìí ní àkókò yìí, ó mọ̀ kó o ti ṣoríire ni. Ó kíra rẹ kú oríire. Torí pé ọbọ̀ ní sábàbí, o náà lọ bọ lọ́ọ̀bà mi Olódùmarè. Pàkíńtì mọ́lẹ̀ kí wọn náà gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Kí wọn náà darapọ̀ mọ́ àwọn tó ti lẹ́nu ọpẹ́. Tí wọ́n mọ ojúlé jà ewé àti egbò. Ewé ń jẹ́ o, egbò sì ń jẹ́. Àwọn kan wà tó wá jẹ́ pé Ọlọ́run ti fi àṣírí ẹ̀. Ọgbọ́n bá ti dà á pọ̀. Bí ṣe ń jẹ́, Ọlọ́run ti fi sí wọn lọ́dọ̀. Ó ti kọjá àpapọ̀ lórí ọ̀rọ̀ bàbá ewéǹjẹ ẹlẹ́dàámàṣírí. Gbogbo ìpínlẹ̀ Ondo àti gbogbo àwọn ìlú ìpínlẹ̀ tó yíká wọ́n ti mọ bàbá ewéǹjẹ ẹlẹ́dàámàṣírí ó tójó mẹ́ta tí wọ́n ti ń dá àwọn èèyàn lóhùn tí ò sì sí pé ẹ mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ o, ẹ mọ́ wí bẹ́ẹ̀ mọ́ o. Àdúrà tèmi ni wípé Ọlọ́run ti ń bá yín ṣe bàbá ewéǹjẹ ẹlẹ́dàámàṣírí tẹ́ ẹ fi tẹ̀tì lórí rédíò láti tún máa lọ́gun. Ọlọ́run yìí kò ní fi yín lẹ̀, yóò máa ṣàtìlẹ́yìn ni. Tí ẹ ní kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Tó wá gbọ́ mi o, tó bá wá jẹ́ pé ìwọ náà ìṣòro tó ń kojú. Iṣẹ́ ayé ni ó ti kọjú ojú lásán. Ìgbésẹ̀ náà ló gbé fún ẹ̀bi àdúà. Wọ́n bọ̀ gbé ìgbésẹ̀ àìlera tẹ̀mí tó jẹ́ pé àwọn ayé àwọn aṣebiṣeka ní kọ̀rọ̀kọ́ndún náà ní bẹ nídìí ọ̀rọ̀ rẹ. Wọ́n bọ̀ gbé ìgbésẹ̀ ìgbésẹ̀ àdúà tí wọn ò fi lẹ́nu ọ̀pẹ́. Tí ẹni pé kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n àdúà náà nígbà agbára kọ́ o. Ayé ń bẹ. Ìrìn àjò arákùnrin kan tẹ́ gbọ́ fún tòní yìí, ó fi mọ̀ pé ilé ayé tá a wà ilé ayé tó le koko bí ojú ẹja ni. Ayé ń bẹ èèyàn wà. Àìsàn tó ń kojú yìí, ó lè má jẹ ojú lásán kó jẹ́ pé ọwọ́ àwọn ẹni bí ọwọ́ àwọn àgbà náà la bá ń bẹ̀. Kí wá làwọn àgbà ń fẹ́? Bó làwọn àgbà tí wọ́n fi ọ́ sí orí ìdùbúlẹ̀ ẹ̀sán, bó ni wọ́n sì jáwọ́ lọ́rọ̀ rẹ? Àní o pe bàbá ewéǹjẹ ẹlẹ́dàámàṣírí. Àṣírí ti ń bẹ lọ́dọ̀ ẹlẹ́dàá láti fi mú ọ̀pọ̀ èèyàn kúrò nínú làlúrí ayé. Wọ́n lu ara àwọn àṣírí yìí fún ọ tí wọn ò sì lẹ́nu ọ̀pẹ́. Ó ṣiṣẹ́ ṣiṣẹ́ bí erin ń ti ẹni ò sì ń jẹ̀jẹ̀ lérí. Iṣẹ́ la rí ọwọ́ ń ká kò. Wọ́n ti fàgbà náà kanṣẹ́ rẹ, ìwọ náà wọ́ látọjọ́ tó ti ń ṣiṣẹ́. Kò sọ́nà àbáyọ kankan. O rí nǹkan kan gbá mú pé o ti ẹ̀ rí nǹkan rere kan báyìí ṣe. Ilẹ̀ rẹ ò rà, ilé ò kọ́. Ìgbéga tó yẹ kó gbà lẹ́nu iṣẹ́ ò rí gbà. Bó o bá ti sùn báyìí, àlákàlà náà ni ó máa lálákàlà. Èyí sì tún tú pẹrẹpẹrẹ nípa àlákàlà ìgbò báyá lórí ètò yìí. Ẹ tó bá sì ń fi ìṣẹ̀dá rẹ̀ nàkànàkàn nínú ẹ̀mí. Kàtàkàtà náà láyé rè ó mọ̀ rí lójú ayé. Ọ̀rọ̀ yún dọ̀rọ̀ ọjọ́ mi. Ṣùgbọ́n àti ṣàṣeyọrí anira. Bó bá jẹ́ pé àwọn ayé náà ní bẹ́ǹdì ọ̀rọ̀. Ọ̀rọ̀ arákùnrin tí mo ní mo fẹ́ bá yín sọ fún ti àṣálẹ̀ yìí. Ẹ̀ńtọ́ ló ń kẹ́ tó lówó lọ́wọ́. Ṣùgbọ́n àwọn àgbà òjò gbáyé gbádùn. aisan ti won fi da lola aye ma le o gbogbo wo to wa lori duwo li aisan la koko to ngbo mi yi pelu agbara fefe ti mo fi soro oludumare yo tu ole ti won o si fi ese mejeji re re pada ja sai di odo baba e wenje leda masiri na nigbati n ba pada de iwa to pere pere lori eto e ku ikale mo

0: fojú di ẹrù ìṣẹ́ pẹ́ tẹ̀wùtẹ̀wù láhàn náà la dànù. Bàbá wẹ́ńjẹ́ ẹlẹ́dà máa sí rí lọ́gẹ́gun ọ̀nà tálákẹ́ sọ. Bàbá ń sọ̀rọ̀ nípa ká lo ewé àtegbò fi ṣètọ́jú èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń bá ní farafinra. Bí ọfà ara lónírúurú ọ̀nà ewé àtegbò òun ìlànà tá a fi ṣètọ́jú ẹni tí irúfẹ́ bẹ́ẹ̀ bá ń yọ lẹ́nu ńbẹ lọ́wọ́ bàbá wẹ́ńjẹ́ ẹlẹ́dà máa sí rí tí ó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń ta àlàáfíà pípé. Orí ẹni ọmọ gbáyé kí èmi ẹni ọmọ jálẹ̀ wá kú ògú òru wá gbọ̀n ọ̀rẹ̀lẹ̀ bárí tó fi dórí àìsàn di orí ni wọ́n ń tọ́jú lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tún máa àìsàn gbára dálẹ̀ tí ò sì ní ṣerú onítọ̀hún mọ́. Bákan náà wọ́n tún bá ní bẹ́ẹ̀ lọ́run lórí asínà jẹ́ lórí iṣẹ́ ìwú ìtajà báyàn láyò tí ń ṣe tẹ́yìn ó sì máa ta wàràwàrà. Iṣẹ́ ti ẹni ọ̀lọ́dẹ́dẹ́ àbí wọ́n ti da òkúta sọ́jà rẹ̀. Gbéra ńlẹ̀ yọjú sí bàbá wẹ́ńjẹ́ ẹlẹ́dà máa sí rí. Bàbá ń bẹ ní ìlú Ìjẹ̀bú òde ẹ̀sọ̀ kalẹ̀ ní Latop Junction Ejere Road. Ilé ọ̀fíṣẹ́ àkọ́kọ́ tẹ́ àkọ́kọ́ kan tó ní transformer níwájú ibẹ̀ ní bàbá wà. Telephone 08065745041 tàbí 09055609849. Bàbá wẹ́ńjẹ́ ẹlẹ́dà máa sí rí àgbọ̀njẹ oníṣègùn ìbílẹ̀ tó mojú ewé àtẹ̀gbò bí ọkàn ṣe mojú ada.
1: Fún ìtọ́jú ara àti ẹ̀bi àdúrà, ẹ pé bàbá wẹ́ńjẹ́ ẹlẹ́dàá máa ṣí rí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065745041 08065745041 tàbí 09055135564 09055135564.

ẹrù ìṣẹ́pẹ́ ẹ̀wùtò láhàn náà la dànù. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàmásírí lọ́gẹ́gbọ̀n ọ̀nà tálákẹ́ sọ. Bàbá ń sọ̀rọ̀ nípa kálówé àtẹ̀gbò fi ṣètọ́jú èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń bá ní farafinra. Bí ọfà ara lónírúurú ọ̀nà ewé àtẹ̀gbò òun ìlànà ta fi ṣètọ́jú ẹni tí fẹ́ bẹ́ẹ̀ bá ń yọ lẹ́nu ńbẹ lọ́wọ́ bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàmásírí tí ó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń ta àlàáfíà pípé. Orí ẹni ọmọ gbáyé kí èmi ẹni ọmọ jálẹ̀ wá kú ògú òru wá gbọ̀n ọ̀rẹ̀lẹ̀ gbárí tó fi dórí àìsàn ọdẹ orí ni wọ́n ń tọ́jú lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tún máa ìsan gbára dálẹ̀ tí ò sì ní serú onítọ̀hún mọ́. Bákan náà àwọn tó ń bá ní bẹ́lọ̀ lórí asínà jẹ́ lórí iṣẹ́ yòówù dáadáa báyàn láyò tí ń ṣe téèyàn ó sì máa ta wàràwàrà. Iṣẹ́ ti ẹni ọ̀lọ́dẹ́dẹ́ àbí wọ́n ti da òkúta sọ́jà rẹ̀. Gbéra ńlẹ̀ yọjú sí bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàmásírí. Bàbá ń bẹ ní ìlú Ìjẹ̀bú-òde. Ẹ sọ̀kalẹ̀ ní Látòkun Junction, Ejere Road. Ilé ọṣẹ àkọ́kọ́ tẹ́kọ̀ọ́kọ́ kan tó ní transformer níwájú. Ibẹ̀ ni bàbá wà. Telephone 08065745041 tàbí 09055609898.

0: Àdàbà 88.9 FM Àwọ̀lú Sọ̀lú Dẹ̀rọ̀ Pẹ̀sẹ̀.
1: Guy, why you dey smile like this? Wetin happen?
2: Cause I don't win trip to go abroad.
3: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn

kíkíkí ni wọ́n ń pilẹ̀ àràn bó bá dókèá gbodó agbọlọ aṣẹnu kàkà ìjà kádì wọlẹ̀ àdífá fún akẹ̀sán ti ń ṣolórí olùdájà wọ́n ń ṣe akẹ̀sán dádé bẹ́ẹ̀ ni wọ́n ń pariwo pé aya rẹ̀ dájà ẹ wá wo lóríire àmúdájà ẹ̀rọ jà tá a dá kalẹ̀ yìí tá a pè ní àdìtú olúdọ̀là yìí ìrè ni ó jà sí ẹ̀ka alẹ́ o ní gbogbo ibi tẹ̀ bá ti láǹfààní láti máa gbọ́ mi.

ni wọ́n ń ṣawo wọn nílé òde òṣèlú jẹ̀gúre láwòdé ọ̀túnmọ̀bà àṣẹ̀ṣẹ̀ fẹ́bìnrin òyìn ni ayé yẹ wọ́n tán òyolùmú obìnrin ní ń bá wọn láàmú àdífá fún ọ̀rún mìlà níjọ tí bàbá ń ṣawo rè gbóòlú kóróbojo tí ń lọ rè báwọn ìyá mi àgbà ń bẹ̀ yóò lọ bá wọn múlẹ̀ ifá ni ó dáwòrò ṣùṣù èmi náà mo ní ó dáwòrò ṣùṣù ọ̀rún mìlà ló dáwòrò ṣùṣù wọn ní ta ló tó ṣù dá gan wọn ní ọ̀rún mìlà nìkan ló tó ṣù dá ọ̀rún mìlà lóun kọ́ o ó lóun ò tó ṣù dá ó láwọn ìyá mi ò ṣòro nìgà àwọn nìkan ni wọn tó ṣù dá torí àwọn ni wọn dá mi lódù tí wọn là mí lórí tí wọn ní awo ni kí n máa ṣe.

0: ìbá ṣẹ̀dá ìbá gbogbo ẹni tí ń bẹ níwájú ìbá orí tí ń dádé ìbá àwọn ọrùn tí ń léjìgbà lẹ̀kẹ̀ ìbá bèbè ìdí tí ń lo kíjìpá ọba lú ayé mo ṣèbà láṣàlẹ̀ yìí o ìbá gbogbo ọ̀kàn lé nírínwó irúmọlẹ̀ tí ń bẹ lájùlé ọ̀run àtayé orí ní ń dá ní ẹnìkan ìdá orí òòṣà ní ń pa ní dà kò sẹ́ni tí ń pò ṣàdá àtètèdélé ọkọ̀ọ̀kọ́ là fi ń jẹ àná ṣìn ìpín là fi ń bí àrẹ̀ mọ́ orí wo biire gbé mi dé ẹsẹ̀ kó wo biire sì mí rè ire ni mo kò ire ni mo jí rí mo jewé ikú deni àpáta mi ò ní kú léji bẹ́ẹ̀ ni n ò ní kú lẹ́rùn wá babaláwo itẹ́rẹ́ itẹ́rẹ́ babaláwo gbalaja gbalaja bíi kọ́ òwú àdífẹ́ fún ìrẹ̀tẹ̀ tí ó tẹ̀ méjìlá tẹ̀là ìrẹ̀tẹ̀ ni ó tẹ̀ méjìlá tẹ̀ yẹbẹyẹbẹ bí ọba ẹrẹ́kẹ ǹjẹ́ kíní ń tẹ̀ méjì ìrẹ̀tẹ̀ ni ń tẹ̀ méjì dẹ́dẹ́rẹ́ ìrẹ̀tẹ̀ tààfin ńlájé tààfin bímọ tààfin dẹnire tààfin dolówó kíní ń tẹ̀ méjì ìrẹ̀tẹ̀ ni ń tẹ̀ méjì dẹ́dẹ́rẹ́ kábíyèsí olódùmarè kúkúndùkú ṣewé gẹ̀rúgẹ̀rú lóko ọ̀pọ̀ oògùn a sì gúnmọ́ gàlègàlè ẹni tó lọ́pọ̀ oògùn tó wá ń ṣèké ńlé ayé irú oògùn bẹ́ẹ̀ ò ní jẹ́ àdífá fún ọ̀rúnmìlà lọ́jọ́ tí ọ̀rúnmìlà tó ń lọ rè gbé agún bí oṣù níyàwó bó o ti ń gbọ́ mi láṣàlẹ̀ yìí o ò ní táwọ́ náà o ò sì ní fòṣì nígbà ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe rẹ̀ ṣe o kò ti kún ilẹ̀ ń tẹ̀pà kò sẹ́ni tí ń bà lúkèrè ṣe édúlé bàbá tóbi lọ́mọ ayé ò ní gba fújà lọ́wọ́ rẹ̀ bó o ti ń gbọ́ mi ẹ rí ọwọ́ ọ̀tá ò ní káwa o a ní bọ́jọ́ lọ́jọ́ mi ògo ni fún ọlọ́run lókè ọ̀ níbo là ń lọ láṣàlẹ̀ yìí ẹ mọ̀ pé ibi tá a bá roko sí ńbẹ̀ náà là ń fàdà gbà bọ̀ sí ó ní tá à ń sọ bọ̀ lọ́sẹ̀ tó kọjá léyìí tá a pè ní ayé ó sì níbi tá a bá a dé tá a là á fẹnu rẹ̀ kò síbì kan gẹ́gẹ́ bí ìlérí ọmọ ènìyàn tá a ṣe ń jẹ́jọ́ ayé ayé òun ni àkọ̀rí àdìtú olúdọ́là tẹ́ ń gbọ́ lọ.
1: àdìtú olúdọ́là ń tà ní tí tẹ́rabì.
2: ẹ̀jẹ̀ náà
1: ìtàlẹ́yìn ẹ̀ ti ń ta fẹ̀lẹ̀ sí àkèlà o lájọ́ èkìtì.
3: láàyè tí ń bá níjà láìlo idà tí wọ́n fi dèrè dẹ́dìmọ́lẹ̀ bí odò àgbà ẹni ẹ̀dùnmọ̀rẹ́ fò yé ní ayẹyẹ tí ń gbára ní nígbà gbogbo láti mú ìwòsàn ìbílẹ̀ dóòlà gbogbo ọmọ adáríhoro lókè èèpẹ̀ àdìtú olúdọ́là alternative therapy ní kẹ́ ẹ máa bọ̀ kẹ́tórí ẹni tí ò sọ ọṣẹ pẹ̀lú tewétebo ìbílẹ̀ ẹni mi májèlé tàbí fẹ́ poró ọfà ọ̀nà ìmọ̀ràn fẹ́ni tí ò lóyún ní àìrí ìgbéga lẹ́nu iṣẹ́ okòwò tí ò lọ dédé àdápadà lẹ́nu iṣẹ́ nílùú ọba ogun ayé tá a fojú rí àti èyí tá ò fojú rí ẹni sunkúsu ni yóò rẹ́rìn ayọ̀ lágbàlá àdìtú olúdọ́là alternative therapy àgbà ọ̀mọ̀ràn tó mọyán ìbí nínú ìkara wọn bẹ lórí àpèrè láti là láwẹ́láwẹ́ ogun tó fẹ́ gbé ni mi bí ìkàlùkàlù àti ọ̀nà àbáyọ rẹ̀ ìdẹ́lẹ̀ máa bọ̀ tààràtà nílùú Adó Èkìtì nítòsí Òkèlà Health Center Sẹ̀lẹ̀ Road Òkèlà Ladó Èkìtì ibẹ̀ ni àdìtú olúdọ́là alternative therapy wà telephone 08030527261 ewé jẹ́ egbò fọhùn lágbàlá àdìtú olúdọ́là.

adapa kan si ojo pa mi ko mo po re mi aye mo so njejo mo ni a bere lori ogbaragada imo imo ijenle lori ohun ti a npe ni aye loni ko si bi a se le soro nipa aye ta fe soro nipa aye ka mo menuba ohun ta npe ni kadara ohun ayanmo ipin agbudo menuba kadara ohun ayanmo pin ki la npe ni kadara ki la npe ni ayanmo pin kabiyesi olodumare eri lati odo edumare olodumare ni gbogbo wa ti yan ipin ohun kadara wa ibode kan bayi nbe te eyan o gba koja lagbede meji orun ohun aye ni kete ti omo eniyan ba yan kadara lati odo olodumare ibode ta n so yi ibode awon agba kookan ti a seda ko agbara ile aye ile lowo teyin n pe ni aje aje ibode yi ni won wa be eyan ba yan kadara funfun lati odo olodumare ọdọ àwọn ẹ̀dá wọ̀nyí ni ohun tí a ń pè ní ayé níbẹ̀ ló ti bẹ̀rẹ̀ àwọn la mọ̀ sí atúnidá agbede méjì òde ọ̀run wọn a máa pa kádàrá funfun dà sí dúdú wọn a máa dá dúdú wọn a máa yí padà sí pupa wọn a sì máa fibi gbari fúnni àwọn ni aláṣọ bẹlẹjá òní pàṣípààrọ ibodè àkọ́kọ́ àsìkò tí ọmọ ẹ̀dá bá wà nínú oyún ni gbogbo nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀ nínú àyànmọ́ pé ọmọ ti ń bẹ nínú oyún yìí mo kẹ́yìn tẹ́ ẹ̀díwọ́ disẹ̀ sínú láṣàlẹ̀ yìí ẹ rí ayé òní pa kádàrá èso inú yín dà sáìdá ayé òní sọ akọ oṣù de wùrà máa yín lọ́wọ́ ọ̀pọ̀ ní bẹ nílé ayé ta wà tó jẹ́ pé ìṣòro tí wọ́n ń kojú láti inú oyún wa ni dáradára ni ọlọ́run dá ilé ayé ṣùgbọ́n àwa ènìyàn ti ń bẹ nínú ayé àwa là ń dààmú ara wa ayé ní dààmú ayé gbogbo ewu tí ń bẹ nínú ilé ayé yìí pàǹpẹ́ tí àwa ọmọ ènìyàn tá a dẹ fúnra wa nú ayé ni ayé ọ̀kan èèyàn kan èèyàn abìdí yànyàn ẹ rí ayé dúró sójú kan bí agbami bẹ́ẹ̀ lọmọ ènìyàn ń tukọ̀ ìrìn àjò lójú agbami àsìkò yìí afẹ́fẹ́ wa ń fẹ́ ó ń fẹ́ ìjì ń jà bí kò gbéni lọ́mọ lọ ṣe wá rí ìjì tí ọmọ ènìyàn fi ń jara wọn bí ti afẹ́fẹ́ lásánkọ̀ gbogbo ayé ló gbóná janjan tó kún fún oríṣiríṣi ewu gẹ́gẹ́ bá a ṣe fìdí rẹ̀ múlẹ̀ lọ́sẹ̀ tó kọjá tá a fìdí rẹ̀ múlẹ̀ nínú ìwé mímọ́ pé gbogbo ọjọ́ àsìkò ìgbàdé ìgbà ló jẹ́ kìkì ibi àdúpẹ́ fún àǹfààní àdúrà àdúpẹ́ fún àǹfààní ìwúre ẹ̀bẹ̀ ẹ̀bọ ríru sí olódùmarè gbogbo rẹ̀ lolódùmarè ṣe ní yàfùyàfù fún wa ká máa ṣe ẹ rí ìlànà táṣẹ̀dá fi sílẹ̀ yìí lọmọ ènìyàn fẹ́ ra ìgbà padà ògo ni fún ọlọ́run lókè ọ̀run ẹ wo àní láǹfààní àti tójú ọ̀gbẹ̀rì dafánù láṣàlẹ̀ yìí bíbélì ó ní kò sí ohun kan tàbí èdè kan tí a kò gbọ́ ìró wọn
oni ro won la gbogbo aye ja awon imule gan na fohun ti won won ni ohun kan ta gbe nke laluko nke odidere nikan ni se ti e ni meya meya egbe gbolo meji won egbe yewo ojora won abi ojora won ki wa ni iyato nu gbolo meji yi e wo be ba mo awon agba agba awon la npe ni aye aye la npe ni awo awo la npe ni imule omode ile aye ni so pe igun merin ni aye ni be bara awon agba agba igun merin dilogun la awon agbagba mo ile aye si igun merin dilogun ta nso yi gan lo se regi pelu iye ti imule ile aye se ah e wo mo bona.

ẹkú kalẹ̀. Bí ò bá sí ọmọ ènìyàn, kò lè sí ohun tí à ń pè ní ayé. Bí ènìyàn ò bá sí ayé ò tí ì dúró. Igun mẹ́rìndínlógún tá a ní ayé ṣe yìí ló tún ṣe rẹ́gí pẹ̀lú iye ike. Iye ike tí ọ̀run mi là á dà á lẹ̀ nídìí ọ̀pẹ àgùnká lọ́jọ́sí. Èyí tó di odù mẹ́rẹ̀ẹ̀rìndínlógún àkọ́kọ́ títí di òní olónìí. Ayé, mo kẹ́yìn ìmùlẹ̀ láṣálẹ̀ yìí, bó bá ní múlẹ̀ tó ń gbọ́ mi, ẹ̀yin ẹ̀fà ìmí náà ẹ̀fà.

báyé bá ṣe mẹ́sàn lórí ìdúró mẹ́rin jẹ́ ti gun mẹ́rin ayé márùn a sì jẹ́ tọmọ ènìyàn tó papọ̀ tó jẹ́ mẹ́sàn igun mẹ́rin ayé a dúró sójú kan àwọn ọmọ ènìyàn wọn a sì máa lọ́wọ́ a máa bọ̀ tá a fi wé agbami àti ènìyàn tí ń tukọ̀ lójú agbami lẹ́ẹ̀kan bí ayé bá wá ṣe méjìlá ìṣirò ni igun mẹ́rin ayé ló di mẹ́ta tí wọ́n pàdé lóríta mẹ́ta báyé bá ṣe mẹ́rin là ń kọ́ ṣé ẹ mọ̀ pé odídẹrẹ́ kì í ṣe iye àmúṣawo ẹ̀gà gan kì í ṣe iye àmúṣawo ìmùlẹ̀ àbẹ́ẹ̀ mọ̀ ni awo ìmùlẹ̀ méje méje ó di lọ́nà méjì nù paríparí báyé bá wá ṣe mẹ́rìndínlógún sórí ìdúró ìdì àwọn ìyá nù ó di káwa máa forí balẹ̀ fáwọn àgbààgbà mẹ́jọ mẹ́jọ lọ́nà méjì ó dorí ọ̀gbàjà gbàjà ẹ wo n ò ní láǹfààní àti túṣu désàlẹ̀ ìkòkò kọjá ibi tá a sọ yìí lọ torí èèrà tí ń bẹ létí ọkàn ò níye láṣálẹ̀ yìí bóyá tó bá dọjọ́ iwájú á tún máa rí sọ sí i bó bá wá jẹ́ pé ènìyàn láyé ní tòótọ́ a jẹ́ pé èmi tí mò ń sọ̀rọ̀ yìí a jẹ́ pé ayé ni mí ìwọ tó ń gbọ́ mi gan a jẹ́ pé ayé nìwọ gan ayé lẹ́yìn náà àmọ́ ayé tèmi lèmi ń gbé ayé tèmi lèmi wà ayé bó bá doyin kó o ṣàánú ayé o mọ́ mà ta ayé bó o bá dodò mọ́ gbé ayé lọ ayé ò ní fòrò ẹ̀mí wa o ayé ò sì ní so wa mọ́lẹ̀ fẹ́ gbà fún wa lóúnjẹ ayé ò ní yé sí wa lára mo wí pé ojú rere ayé là á máa rí a ní rí bínú ayé níbi tá a tún sọ délé yìí lórí ayé kájà mi ó mọ̀ gbó kó mọ̀ kà lẹ́yìn àgbo mi ò ní kàkàkà kíwo rẹ̀ ó fà tú bá a ṣe wí ìtàn lónìí ọjọ́ iwájú látún máa rí tẹ̀síwájú sí i fún àdìtú olúdọ́là tẹ́ẹ̀tún gbọ́ léyìí tí ń bọ̀ mo dúpẹ́ fún ìtẹ̀tìlẹ́kọ̀ọ́.

ẹ̀rí àwọn èèyàn kan pè mí wọn ní ẹ̀skísà tá a bá ọmọ tó ń ṣe convulsion gìrì ọmọdé àbí àgbà wọn tiẹ̀ lágbà máa ń ṣe gìrì kí la lò sí wọn ní bí gìrì bá ń ṣe èèyàn tó ń ṣọmọdé ó ń ṣàgbọ́ ọsibítù là á kọrí sí ẹ má jẹ̀jẹ̀ kújẹ ẹ má mùmú kó mu bí gìrì bá ń ṣe èèyàn ọsibítù là ẹ kọrí sí ohun gbogbo tó bá ń ṣe ni dókítà nìkan mo mọ̀ tó mọ̀ ń pa rẹ̀ kì í ṣe kẹwàá máa dọ́gbọ́n.

0: ní ife ẹ̀yẹ àgbáyé trophy kan wà fún àwọn honorable. Ra ìgbó ọtí trophy premium lager kan yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀ fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn o tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀ trophy premium lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti fifa má ṣe mu àmupara kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
1: Se ngbadun adaba
2: mo ngbadun adaba
1: mo ngbadun adaba
2: mo ngbadun adaba
1: o ngbadun adaba
2: gbogbo wa na

0: Àtìlẹ́yìn tí àṣẹ ti ní lẹ́mi lórí.
1: Àtìlẹ́yìn tí àṣẹ ti ní lẹ́mi lórí.
0: Ẹ̀lànà.
1: Ẹ̀lànà. Kábíyèsí o. Kábíyèsí o.
0: Ẹnìkan níbẹ̀ nínú aṣọ eégún.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Tó fi dùn mọ̀
1: wo.
0: Àbíyẹ̀kọ́.
1: Oyè sà.
0: Àbíyẹ̀kọ́ ní kẹ́mbẹ̀.
1: Ẹ̀yọ̀ ní bẹ́ẹ̀ni oró.
0: Bẹ́ẹ̀ni o.
1: Tọ́rọ̀ fi dùn.
0: Tọ́rọ̀ fi dùn.
1: Kábíyèsí ọlọ́run
0: o. Ọlọ́run mi sí ọ.
1: Oyè sà.
0: Ẹnìkan ló wà nídìí ẹ̀.
1: Yéèsù.
0: Ẹnìkan wà
1: mọ́.
0: O ní jó mìíràn gbolé yín.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Wọ́n ti yàn.
1: Kábíyèsí o.
0: Wọ́n yàn.
1: Ẹ o.
0: Wípé.
1: Ẹ.
0: Lọ́ba tí wọ́n jẹ́.
1: Adáliwá yóò.
0: Ìdílé mẹ́ta ló lọ.
1: Yéèsù.
0: Ìran mẹ́ta ló máa dé.
1: Yéèsù.
0: Kó tó padà wá jíṣẹ́.
1: Kábíyèsí o.
0: Bá ti rẹ ilé jẹ. Ọmọ tó bá bí.
1: Ẹ.
0: Bá ti ẹ̀jẹ̀. Ọmọ tí ọmọ rẹ̀ bá bí.
1: Ẹ
0: bá ti ẹ̀jẹ̀. Abájọ.
1: Kábíyèsí o.
0: Ẹ wò ìyá tá a ṣe kánsá lè fún.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọjọ́ yẹn le.
1: Ẹ o lágbára o.
0: Ẹ̀rọ Ọlọ́run bà mí.
1: Ó lágbára o.
0: Ọmọ mẹ́ta ló bí.
1: Kábíyèsí o.
0: Mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ ya wèrè.
1: Yéèsù.
0: Ẹ sà.
1: Adániwá yóò.
0: Kí àkọ́bí tó ya wèrè.
1: Yẹ́sà yẹ́sà.
0: Ó ti bí ọmọ mẹ́ta.
1: Kábíyèsí o.
0: Ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí àkọ́bí bí.
1: Ẹ o.
0: Wọ́n ní ìkan mú Colorado.
1: Yéèsù.
0: Ó fa drug.
1: Kábíyèsí o.
0: Títítítí.
1: Ẹ o.
0: Drug yẹn tún worí ẹ̀.
1: Adániwá yóò.
0: Òun náà bẹ̀rẹ̀ wèrè.
1: Yéèsù.
0: Ìkan nínú àwọn mẹ́ta tí àkọ́bí.
1: Ó yẹ sà.
0: Òun náà ti ya wèrè
1: báyìí. Ayé ayé Ọlọ́run o. Ọlọ́run sí òní o.
0: Ó ti ṣe jẹ́ pé.
1: Kábíyèsí o.
0: Àkó ògùn ni wọ́n ṣe.
1: Yéèsù.
0: Wọ́n ti ogun wọn lẹ́yìn ni.
1: Yéèsù.
0: Sọmọ kan.
1: Akẹ́ o.
0: Àtìlẹ́yìn.
1: Àtìlẹ́yìn.
0: Àtìlẹ́yìn
1: bọ́ra.
0: Àtìlẹ́yìn bọ́ra
1: o.
0: Àtìlẹ́yìn bọ́ra.
1: Àtìlẹ́yìn bọ́ra
0: o. Tó ti ìdádúró.
1: Ó ti ìdádúró.
0: Lẹ́yìn nínú ayé mi o.
1: Lẹ́yìn nínú ayé mi.
0: Àtìlẹ́yìn bọ́ra.
1: Àtìlẹ́yìn bọ́ra o.
0: Tó ti àṣẹ ti lẹ́yìn.
1: Tó ti àṣẹ ti lẹ́yìn.
0: Nínú ayé mi o.
1: Nínú ayé mi.
0: Ẹ̀lànà.
1: Ẹ̀lànà
0: o. Oyè oyè oyè.
1: Ọkọ ọjọ́ sọ. Ẹ̀rẹ̀ wo. Àtìlẹ́yìn bọ́ra. Tó ti ìdádúró lẹ́yìn. Nínú ayé mi o. Àtìlẹ́yìn bọ́ra o. Tó ti àṣẹ ti dúró. Nínú ayé mi.
0: Ti wòlíì rẹ̀.
1: O jẹ́ máa bọ̀.
0: Sọ́dọ̀ yìí máa lágbára.
1: O bá wòlíì rẹ̀ yọ.
0: Lago mẹ́ta.
1: Lago mẹ́ta sọ ni o.
0: Wá gbà sí ọjọ́ ìbísórí.
1: Kábíyèsí o.
0: Mọ̀mọ́.
1: Ó yẹ sà.
0: Múra dáadáa.
1: O jẹ́ múra.
0: Gèlè kọjú sọ́kọ ni òwe.
1: Lábí ọba o.
0: Kẹ̀yìn sálè.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ìrọ̀ wọ ọkọ nìkan ni.
1: Rárá o.
0: Kó kọjú sí.
1: Kọjú sọ́kọ nìkan ni o.
0: Ẹ sà. Bẹ̀gẹ̀dẹ̀ gbìnrẹ́.
1: Alágbára o.
0: Mo fẹ́ lu àṣẹ mọ́jẹ̀mú.
1: Kábíyèsí ọlọ́run o.
0: Má ti ẹ̀wọ̀ bẹ́ẹ̀ yẹn ará sẹ́ńgo.
1: Ó yẹ sà.
0: Bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi sí.
1: Bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ wòlíì yìí sí o.
0: Àtàwọn tí ó fún mi lẹ́bùn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Màá wo mọ́ ṣe máa nífẹ̀ẹ́ mi sí.
1: Kábíyèsí ọlọ́run o.
0: Bẹ́ẹ̀ de wòlíì ẹ. Sunday yìí ni.
1: Sunday ni o.
0: Ó yẹ máa bọ̀.
1: A fẹ́ celebrate.
0: Sunday yìí ni.
1: Sango ọ̀tá.
0: A mọ́ ti ẹ̀ máa ṣàsun gan fún wọn.
1: Hallelujah. Ẹ kú múra o.
0: A sun.
1: Ó yẹ sà.
0: A máa hangi ẹran báyìí.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Ká máa fi ṣàsun.
1: Hallelujah.
0: Ó máa le.
1: Ó lágbára o.
0: Bẹ́ẹ̀ de wòlíì ẹ.
1: Yàgẹ̀lẹ̀rà.
0: Ló máa le Sunday
1: yìí. Tufin la ṣe kó máa bọ̀.
0: Lago mẹ́ta ọ̀sán.
1: Lago mẹ́ta ọ̀sán.
0: Ló máa ti bẹ̀rẹ̀.
1: Alágbára sà.
0: Ẹ̀yin wo la rán mi sí o.
1: Kábíyèsí o.
0: Nílé sà.
1: Nílé sà.
0: Ẹ mọ́ mi sí Sunday sẹ́yìn.
1: Sunday.
0: Wá sáré gba àṣẹ
1: yìí. Wá gba àdúrà o.
0: Ṣé o mọ̀ pé ó ti pẹ́ tá a ti ṣe Sunday?
1: Bẹ́ẹ̀ni sà.
0: Lórí òkè yìí.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: 7-10 yìí.
1: Ó yẹ sà.
0: Má mi sí ẹ.
1: Ìpẹ́ wà ń bẹ̀.
0: Má mi sí ẹ.
1: Ìpẹ́ wà ń bẹ̀.
0: Kẹ̀ jẹ́ olóòótọ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Pẹ̀lú Ọlọ́run.
1: Yẹ sà.
0: Kó wò ó.
1: Kábíyèsí o.
0: Jẹ́ olùfọkànsìn.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Má wo ohun tó ń sọ ládùúgbò yìí.
1: Má rántí ẹ o.
0: Má bọ̀ báyìí.
1: Má ronú sí ara o.
0: Lago méje.
1: Kábíyèsí o.
0: Sí ago mẹ́wàá.
1: Ẹ jẹ́ àárọ̀ ni o.
0: Kò sí fàágùn kankan.
1: Rárá o, rárá o, rárá o.
0: Ó máa lágbára.
1: Kò ságogo kankan o.
0: Aran mi ṣe o.
1: Ó yẹ sà.
0: Ìlọrin o.
1: Ìlọrin.
0: Stadium o.
1: Stadium la máa lo.
0: Lago méje.
1: Ẹ jẹ́ àárọ̀.
0: Ọjọ́
1: Tuesday. Tuesday tó ń bọ̀ yìí ni o.
0: Ó máa lágbára.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ago méje.
1: Ẹ jẹ́ àárọ̀.
0: Ọjọ́ Tuesday.
1: Ìlọrin àfọ̀já o.
0: La máa ṣe wòlíì.
1: Bẹ́ẹ̀ni o.
0: Bẹ́ẹ̀ni wòlíì.
1: Ó yẹ sà.
0: Nílùú Ìlọrin.
1: Ẹ̀dìdì ẹ máa bọ̀.
0: Káìlì Màrúbì.
1: Ẹ̀dìdì ẹ wíṣẹ wíṣẹ.
0: Mo sọ tẹ́lẹ̀.
1: Orúkọ Jésù.
0: A máa tú ẹ sílẹ̀. Wárí tú sílẹ̀. Ogún rẹ máa fọ̀hùn. Ìràwọ̀ rẹ̀ ń sọ̀rọ̀. Wà á dára lójú ayé. Sọ pé sínú Ayọ̀mí á dára rere lójú ayé. Wọ́n mi lẹ̀ kí n tó lọ o. Wọ́n mi lẹ̀ kí n tó lọ. Kí ilẹ̀ yìí tó mi mi. Kí ilẹ̀ yìí tó mi mi o.
2: Wọ́n mi lẹ̀ kí n tó lọ.
0: Wọ́n mi lẹ̀ kí n tó lọ ohun omi ilẹ̀ kí n tó lọ. Kí lẹ́yìn tó mi mi. Kí lẹ́yìn tó mi mi o. Ohun omi ilẹ̀ kí n tó lọ. Babalọla mi ilẹ̀ kó tó lọ. Orímọ̀láde mi ilẹ̀ kó tó lọ. Kí lẹ́yìn tó mi mi. Kí lẹ́yìn tó mi mi o. Ohun omi ilẹ̀ kí n tó lọ. Wà á mi ayé. Ogun ọmọ rẹ omi ayé o. Ogun àwọn ọmọ rẹ omi ayé o. Ogun owó náà omi ayé o. Ẹyin tẹ sẹ́ni ọrẹ wa ti rí.
2: Bẹ́ẹ̀ni sọ.
0: Ó sì ń tẹ̀síwájú.
2: Ó tẹ̀síwájú o.
0: Gbogbo oṣù yìí la máa fi ṣe bẹ́ẹ̀dẹ̀ wòlíì.
2: Bẹ́ẹ̀ni sọ.
0: Ọjọ́ tó o bá ti gbọ́ pé.
2: Ó yẹ sọ.
0: A ti kárí gbogbo ìlú.
2: Kábíyèsí o.
0: Tí ẹ̀ka ìjọ wa wà.
2: Kábíyèsí o.
0: Tá a ti ṣe bẹ́ẹ̀dẹ̀ tán.
2: Ó yẹ sọ.
0: Ọrẹ yẹn ti parí nìyẹn.
2: Ẹ o.
0: Ọjọ́ ìbí wòlíì.
2: Yes.
0: Odidi oṣù July ni.
2: Bẹ́ẹ̀ni sọ.
0: Àwọn kan ti celebrate wòlíì wọn.
2: Kábíyèsí o.
0: Láti July 1.
2: Yes sir.
0: Títí di 13. Títí di on the 30. Ìwọ ni ẹ̀rí kan o.
2: Méjọ́ sọ.
0: Thousand
1: three. Bẹ́ẹ̀ni sọ.
0: Mọ̀mọ́.
1: Ó wo olúwa ni.
0: Pẹ́ẹ́ni o ní ọ̀la.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó ní mo ti ṣe tẹ́lẹ̀. Ó yẹ bá ń tún ṣe.
1: Yóò tún ṣe báyìí o.
0: Mo fẹ́ wo májẹ̀mú.
1: Ó yẹ sọ.
0: Mo fẹ́ wo bó o ti gbàgbọ́ sí.
1: Kábíyèsí o.
0: Wọ́n ti o ṣẹlẹ̀.
1: Yes lord.
0: Ìwọ lọ lọ́run mi sí.
1: Amen.
0: Gbogbo etí tó gbọ́.
1: Gbogbo èèyàn tó gbọ́.
0: Ní àgbáyé.
1: Níbi tó bá ṣe ń gbọ́.
0: GTV.
1: Ẹ o.
0: 05.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: 25.
1: 25.
0: 28.
1: 28.
0: 75.
1: 75.
0: 18.
1: 18.
0: GTV.
1: GTV.
0: 05.
1: 05.
0: 25.
1: 25.
0: 28.
1: 28.
0: 75.
1: 75.
0: 18. Lẹ́yìn ọjọ́ ìbí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Mo jẹ́ òkò paṣọ orí òkè.
1: Ẹ o ẹ o.
0: Ẹ ń bá fẹ́ wárí wòlíì.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Kọ́ máa bọ̀.
1: Fún kánsẹ́lì ni o.
0: Mẹ́sì ọ̀pẹ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Mo mọ rẹ wòlíì
1: dẹ. Ọba ti ń bọ̀.
0: Ẹ̀bùn wòlíì.
1: Ẹ̀bùn wòlíì sì ń lọ o.
0: Ẹ̀bùn ọjọ́ ìbí wòlíì.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó ṣe á yọjú sí arúgbó.
1: Kábíyèsí
0: o. Lọ́fẹ̀ẹ́. Ó títí dọjọ́ Friday. Kánsẹ́lì.
1: Kánsẹ́lì lọ́lọ́wọ́.
0: Dọjọ́ Friday.
1: Dọjọ́ Friday.
0: Sẹ́gun ọ̀tá.
1: Sẹ́gun ọ̀tá.
0: Ọjọ́ Sunday.
1: Sọ́jà ìní o.
0: On the 19.
1: Alleluya.
0: Ẹ wá celebrate wòlíì yín.
1: Kábíyèsí ọṣẹ́ o.
0: Ọjọ́ ìbí wòlíì.
1: Alleluya.
0: Ní sẹ́gun ọ̀tá.
1: Bẹ́ẹ̀ni o.
0: Gbogbo ẹ̀dìndín iṣẹ́ wòlíì.
1: Ó yẹ sà.
0: Tá a lò kù lọ́jọ́ ìbí.
1: Ẹ o.
0: Nílé sà.
1: Ẹ o.
0: Ẹ sà.
1: Ó yẹ sà.
0: Mo ti gbé church bus.
1: Kábíyèsí o.
0: Gbogbo ẹ mọ̀ ń kó bọ̀.
1: À ń kó bọ̀ o.
0: Sí sẹ́gun ọ̀tá.
1: Sọ́ngọ̀ ẹ̀kú oríire o.
0: Ẹ̀yin ìwọ bá ti nífẹ̀ẹ́ mi sí.
1: Ó yẹ sà.
0: Ipe.
1: Yẹ sà.
0: Wọ́n fẹ́ wá síbi ayẹyẹ.
1: Sọ́ngọ̀ ọ̀tá.
0: Ibi ayẹyẹ wòlíì.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Wọ́ tó ní ọjọ́ ayẹyẹ rí.
1: Ó yẹ sà.
0: A dàkọ àtẹ̀jí Sunday.
1: Ó jáde.
0: Májẹ̀mú kan fẹ́ fọ̀ fún ẹ.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Ní ọjọ́ Sunday.
1: Sunday yìí ni o.
0: On the 19.
1: On the 19.
0: Bàbá ti parí sango.
1: Ó yẹ sà.
0: Ó di ìlọrin lọ́jọ́ Tuesday.
1: Ìlọrin.
0: Tuesday.
1: Tuesday ni o.
0: 21.
1: 21.
0: Oṣù táwọ̀ ẹ̀yìn.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ìlọrin àfọ̀já o.
1: Ìlọrin ẹ̀múra o.
0: Ní stadium ni o.
1: Stadium la máa lo.
0: Fídì stadium ni o.
1: Fídì stadium ni o.
0: Ó máa lágbára.
1: Ó yẹ sà.
0: Àgọ́ méje.
1: Méje àárọ̀.

0: wa pe mi debe
1: bazo olorun ma jarogun aiso
2: Moki olile moki alejo ani faisan logba oruko ti emi ni baba ngana ti gbogbo aye ma pe ni baba kerewa alase ati oludari stand action kogoko eike ikuje kuje to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
3: nile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
2: phone number mi 08164122777
4: kila mo si stand action kogoko awon egbogi to da fun olomo okunrin ni kan soso oni a pe ni stand action kogoko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan omo okunrin re ko le ma gbera dada ki agbo re ko le ma kan bi agbo ki e se ara re ko le ma gbera abi oruko ti e ti ti ri pada si boda asuke suke iwaju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action kogoko wa fun olomo okunrin ni kan soso egun je egun o sa jo osa ogun temi o ba emi o ni so nipa e egbogi ti emi gbe kakiri ngo ti mo jogun lo ba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin wa si ma capable lati ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e se ara re ogbera dada agbore o le kan bi agbo abi e se ara ti re kere ju ojo ori re lo ada fo re o le gbera dada ma fi degula baba kerewa
3: kan si mi
4: rukun ro eni ori kere ki ara ro eni abi atirin ibuso kan si bi keji o di ogun abi won ti ti ni ipenija ninu isu ara ni iye olomokunrin ni pe ko jilowuro ki nkan omokunrin re ko duro dede to ba tri pe nkan omokunrin yo duro dede a je pe aisan kan wa to nfa ipenija ninu isu ara ni se mo pe ogun kan wa ninu moto ti a n pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni ipenija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se se ibi to bi n gba wole omi o ni le gbabe wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu isu ara omo olomokunrin isu ara kan wa to sise pato ti isu ara yi to ba ti ni ipenija oni olomokunrin ma di boda suke suke abi won ti ni aiso ti a n pe ni arun jedijedi won fe se gati e nkan ma jade ni bi gati e won ma fo ti sinu iru nkan bayi yo da kan si mi
2: baba ngana baba kerewa
3: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street akure
4: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba n se olomokunrin ninu agbo ara ninu isan ara olomokunrin nikan ni mo n pe o
2: phone number mi 08164122777
4: agbo marugbo takebe ohun ni agbo ti emi n gbe kakiri ti olomokunrin to ma le dangajia to ma le se daada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun daada bo se n sun tẹtẹlẹ gbogbo oru nkan bayi ko da elomi to ba loogun lọwọ asise ti oogun ba tan a tun pada si bo se n se ni iru nkan bayi ko da a ni lati se ayẹwo ka le mọ iru oogun to ma ba e lara mu ti irin ajo ọsẹ kan ti o fi ni di ọdun kan mu e lọwọ ti o ba wa si ọdọ wa ti a ba bere lọwọ awọn to nilẹ a mọ pe nkan bayi lo se o ka to mo oogun ta ma fun ọ awa kii n se eyi awa kii n se ohun itọju ọlọmọkunrin nikan ni ti ẹ ba ri ọlọmọbinrin ni ọdọ mi boya o wa nitori ọkọ rẹ kan si mi
3: ni ile ise wa to wa ni ifelodu street off continental street akure
2: baba ngana baba kerewa phone number mi 08164122777 08164122777
5: se ngbadun adaba
6: mo ngbadun adaba
5: mo ngbadun adaba
6: mo ngbadun adaba
5: o ngbadun adaba
6: gbogbo wa la ngbadun adaba
7: ohun wa la n dakun ko le ni ki ko le ni su ṣùgbọ́n tó bá fi gbọmọ èèyàn
8: ọjà ni mo gbé kalẹ̀ yìí tí ò sẹ́ni bèrè tí mò ń tà ó yá ń bàdàn jàre.
9: ìyá tankété ayé ń lé ọ́n bí òun sá lọ́ka fashion ń bọ̀ lọ́wọ́ ọjà yìí ò tó gbọ́ ìmọ̀ràn mi ó yá lọ́dọ̀ alájí àgbà bàbá aláàánú spiritual home ó gbóná bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà òun gan lọ́nà àbáyọ tọ́pọ̀ àwọn tó fẹ́ tàtà jèrè ń sátọ̀ ẹni wọkọ̀ wáyà ẹni fẹ́ gbọ́mọjọ́ má lọ bẹ̀ confirm ni kì í ṣàṣàwọ̀ nínú kápọ̀ owó ayé kúrò lára ni.
8: ṣèbí ìlú Àkúrẹ́ ni wọ́n wà.
9: bẹ́ẹ̀ni wọ́n ń wà ní ìdí mango òkè ọgbà lọ́jọ́jọ́ wednesday thursday àti friday sọ fọlọ́kadà ní lafẹ́ junction àkúrẹ́ nílùú ọ̀wọ́ ẹ lọ pàdé wọn ní nagod plaza lọ́jọ́jọ́ saturday àti sunday opposite àlàáfíà hotel ọwọ́ monday and tuesday ìka ẹ lọ pàdé alhaji àgbà ní bakusa street opposite ilé ìyá bakusa ìlú ọ̀rẹ́ alhaji àgbà kọjá bẹ́ẹ̀ àgàgà ìyọnu àgbàlú olóṣèlú contractor ẹ̀yin ni ìyọnu àgbàlú wà fún mo já ọ̀tán telephone 08063970829.

0: nípa rírí ṣe láyé ẹwọ ọmọ ẹdá eléyìí ó ṣe bẹẹ ó tún gbọgbọn ẹwà pé ọgbọn bíi bó o ni ìgbà tó bá ti di wípé èèyàn ṣiṣẹ bí eré ń jẹjẹ lírí ẹ kàṣà ìmọ wípé eléyìí ó ṣe bẹẹ ó gbọgbọn yẹ kẹdà ó jígìrì kó dìde sọrọ ara ẹ ìṣòwò àwọn tí wọn bá ọ lánàá tẹjọ lo gbangba kan tí gbèsè ayé ẹ ṣe bẹẹ tó ń lọ wájú gẹrẹgẹrẹ ó wá di wípé ìgbèsè ayé ẹ wá jáde rẹyìn ó yẹ kó nítan owó tètè jígìrì kó fúnra sọrọ ayé tiẹ nítorí ilé ayé igangangan eléyìí ń ṣe bẹẹ ó lé gẹgẹ bí okọ ètò yìí ṣálàkálà tó ń gbogbo lọwọ yín ni ìṣòwò àwọn ẹdá kan kí wọn máa ti ìfẹyìn lélẹ lọwọ alẹ báyìí á dàbí wípé wọn rìn wọn mọlẹ ni ṣe akọ tintin ni ṣe jakulẹ ni sami kórira àìrà láàánú ni ìṣòwò àwọn ọ̀tá tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi sí ọlá ṣàmùbọ́ ṣẹ́ni tiẹ̀ ni àbí àmúbọ́ rere ṣàmùbọ́ ọkọ ni àbámúbọ́ aya ẹtì lórí iṣẹ́ gbogbo ẹ̀ ló ṣe bẹ́ẹ̀ tó fi ń lògbà ìṣòwò àwọn obìnrin kan ò mọ̀ wọn ò mọ̀ wípé kì í ṣe wípé oyún inú níbẹ̀ nínú ikùn ẹlòmíì tí kò ga gèlè mọ̀ nkankan yóò máa yí kí wọ́n máa pé ìyá alágbájá akínyà sọ̀kalẹ̀ àǹfààní wọn mọ̀ wípé kì í ṣoyún ní bẹ̀ẹ́bẹ́ ó lè jáwọ́ ìdọ̀tí ló ṣe bẹ́ẹ̀ tó kóra jọ tẹ̀ bá wa ti rí tẹ̀ kẹ́fì rú nǹkan bẹ́ẹ̀ lágọ̀ọ́ ara ti yín tí kò ga gèlè mọ̀ ẹ kàn sá lají àgbà bàbá aláàánú kẹ lọ rí gbàmọ̀ràn bẹ́ẹ̀ torí wípé ewé àtegbò táwọn bàbá aláwa ló ń gbà kan àná eléyìí kò kúrò lókè èpè ẹ̀yìn náà kẹ́ lè bọ́ lọ́wọ́ ìnira ń gbogbo ògbà kẹ́lẹ́ fàlàáfíà ló lé ayé ti yín kò tó di pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbé aláàjì àgbà bàbá aláàánú wọlé mo padà bọ̀ ná ẹjẹ́ ń dódì kejì lọ́hùn ẹ kú kalẹ̀.
1: ohun aláǹdàkùn kò lè dìbì kò lè dì ṣù ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn títí ayérayé kò lè dá.
2: ó takòjò olùkòdó. iṣẹ́ ọwọ́ àwọn ará bí ti ń sọmọ ológo dọmọ olófo ní.
3: ó yá tètè.
2: tó ẹni tọ́lọ́hún kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: ilé lọ́wọ́.
2: alhaji àgbà bàbá aláàánú spiritual.
3: ọkùnrin dandan.
2: èyíkéyìí àìsàn ara.
3: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: mọ́mí sanfe.
3: àṣírí bíbò.
2: ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: bàbá aláàánú kájú ẹ̀.
2: ìyọnú
3: àgbàlú.
2: oyún ìjọ àṣírí bíbọ̀
3: àtúndì àṣínà
2: ó yá lọ́dọ̀ ẹni tí àlàáfin rán
3: ẹ máa pàdé bàbá aláàánú aláàjì àgbà
2: lọ́jọ́jọ́ wẹ́nẹ̀sì
3: tọ́sì àti fraide nílùú àkùrẹ́
2: ńlá fẹ́jọ sùn
3: fọlọ́kadà pé
2: ilé bàbá aláàánú
3: ìdí mango lókè ọgbà ló ń lọ
2: saturday and sunday
3: ẹ lè rí bàbá aláàánú
2: ní nagot plaza opposite àlàáfíà hotel
3: ìlú àwọ̀jọ monday and tuesday
2: ẹ rí bàbá aláàánú
3: ní bakusa street
2: opposite ilé ìyá bakusa
3: ìlú ọ̀rẹ́
2: telephone
3: 006 397 0829.
0: mo kí yín ẹ káàbọ̀ padà ẹ ti gbọ́ fọ́nrán tí mo ṣe lò tán ẹ wá máa gbọ́ mi gbogbo ẹ̀dá ilé tó bá wá ṣe bẹ́ẹ̀ lórí ìrìn àjò tiyín ni ṣé bàbá lọ́jà ìyá lọ́jà ń tiyín tó jẹ́ pé ẹ kò gbọ́jà kalẹ̀ lẹ́yìn pọ̀ bèbà sí ṣọ́ọ̀bù bó ti pọ̀ tó ó wá di wípé ẹ rí ta lónìí ẹ rí ta lọ́la ẹ mọ̀ wípé ẹni tínú ẹ bá dùn sí èèyàn tó nífẹ̀ẹ́ èèyàn dẹnu tó fẹ́ràn ẹni ló ṣe bẹ́ẹ̀ tó bá ní rajà nígbà tẹ́ kọ rajà tẹ́lẹ́yìn ó pọ̀ bìbà tó pọ̀ kalẹ̀ ọjà tẹ́ ra lánàá àwọn tí ń bẹ lápá tún bẹ lápá sí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ń tà wètìwètì ẹ̀yin náà ò rí gágá ẹyọkan ẹ̀rí yùn tà ẹ̀ wá pé bóo ni gbèsè ayé yín ṣe rí báyìí ṣé lọ rè é owó tẹ́ ẹ̀ sì yá èyí ẹ dandandan lẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ dá padà ìrìn àjò sílùú èbó lóríṣiríṣi eléyìí tẹ́ ó jẹ́ pé ẹ ti fẹ́ dá wọlé látọjọ́ tó pẹ́ tí ò bọ́ sí gbogbo ẹ̀ ni ó dìrọ̀rùn fún yín oje ìṣòwò àwọn ẹ̀dá kan gbèsè jíjẹ ni wọ́n fi ń lò gbà ń gbogbo ògbà gbogbo eléyìí ni ó kúrò láyé etí ẹ sì ṣe bẹ́ẹ̀ ẹ máa ríṣẹ́ ńlá ńlá gbà láyé etí ẹ kọ̀ọ̀kan sálájì àgbà bàbá aláàánú kẹ lọ́ọ̀rì gbàmọ̀ràn ni gbogbo ìkéyì tó bá wá ṣe bẹ́ẹ̀ tó ń ṣe yín lígbèsè ayé etí tí ò múnú yín dùn bóyá ẹ̀yin àgbẹ̀ àrokò bọ́dúndé mo kí yín ẹ̀ ní ṣiṣẹ́ fọ́mọ ẹlòmíì jẹ ẹ wá pé bẹ́ẹ̀ tí ń ṣiṣẹ́ yìí ẹ̀ ń ṣiṣẹ́ bí erin ẹ̀ jẹ̀jẹ̀ lérí ni eré oko yín eléyìí kò so bọ̀kù àbọ̀kù àkóso jìgbì ni kò tá bọ̀kù àbọ̀kù à gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ kàn sálájí àgbà bàbá aláàánú kẹ lọ́ọ́ rè gbàmọ̀ràn ńbẹ àdúrà lọ́lọ́run ọba mi tí ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ti bá yín ṣàdúrà sádẹ́dà yóò wà gbọ́rọ̀ yín ìgbésí ayé yín yóò dùn mọ̀ràn ìmọ̀ràn bíi tó yín ni ẹ wá pé nọ́mbà wo lẹ pè wọ́n sí nọ́mbà tẹ́ pé alájí àgbà bàbá aláàánú sì rè bó sì jẹ́ wípé gbogbo ẹ̀kọ́ la lè mẹ́nu bà lórí àgbàgbé amọ ike ta ba tin fenu ba yi na e se be e kan salaji agba baba laanu e ta si fenu ba e pe won leyin eto wi pe baba e fenu ba nkan ba tori wi pe a fi be lasiko to po number baba re 00 63 970829 00 63 970829 Alaji agba baba laanu mo kiyen ka le ki gbogbo olugba tolufe wa ka le toni
4: e ku dede akoko yi gbogbo ti to ngbo mi nibi ti eto yi ba de ipinle ta wa ni abawon ipinle ti won mule ti wa ajinde aroma je o
0: ami
4: asan ti ogbogun ko ni senu kokan wa
0: ami
4: be ti se ngbo wa ni gbogbo igba ohun na lele awon kan ta wa nso funra wa ni gbogbo igba fi ndara wa leko ni a fi n kora wa logbon bawo la se le laye gbe bo la se le raye lo bo la se le fi alaafia lo le aye eni awon nkan ta dara wa leko ni gbogbo igba na na ko si nkan kan mi ta fe ma so nbe to ju bayi na lo sugbon ka to ma tesi waju e ka kokko daruko awon bi te ti le ma ri wa awon aye te le ma ba wa pade atojo te ma ba wa pade gbogbo en te wa ni akure ati gbogbo agbegbe re e ma ri wa ni akure ni ojo wednesday ojo thursday ojo friday ojo mete ta ile ma ba pade lakure ibi kibi te ba ti nbo eyen bere pe bo ni lafe te ba ti de lafe joksan yi e ra won lokada ni joksan so pe ki won gbe lo office baba laanu loki ogba won gbe yin dodo wa eyin te wa ni ondo road eyen ma pada si lafe matirin je mo ondo road e duro ni second gate mechanic joksan awon lokada wa ni joksan ene so podo baba laanu le nlo won gbe yin dodo wa wednesday Thursday, Friday, ojo mete tata daru kwa yin la fin wa ni akure. E yin toba jasi yu kwe yin lu owo, yin le yin wa. Ojo Saturday at ojo Sunday le man ba apade ni lu owo. Bogbo bi kibi te ba ti mbo te ma po wo lo soma yin, te ba ti do wo. E so kwen lo si Nagor Plaza. Nagor Plaza ni doju ko ju le tura alafia hotel. Te ba ti debe, e ma gun oke. Isale ni baba laanu wa nibe abi ke pe number ta to kun pe fun yin late kan yen fun eyin te ti lanfani ati mu number na atunto number na pe fun yin te fi ri mu te ba ti de be so pe bo laye baba laanu wa nbi ojo saturday ojo sunday ni to ba dojo sunday ago mejila la ma close eyin to ba pe sunday leyin rayi e tete wa laaro ko to di pe ago mejila lo ko to di pe a ma kuro nibe e ma wa leyin igba na ma pe e ri wa e ri wa e ri wa Saturday Sunday yi to ba ti kan osu ba se ma so ni gbogbo igba a ki si ni lu owo Saturday Sunday to ba ti kan osu a ki si ni lu owo eyin te wa ni lu ore ati gbogbo bi to sun mo re eyin te wa lokada eyin te wa ni benin eyin te wa ni jebode jebugbo eyin te wa lori omi gbogbo eyin kale pata ore le ti ma ri wa ni ojo Monday atojo Tuesday ojo meje ta fi ma wa ni lu ore nu te ba ti dore so pe n lo si Bakusa Street gbogbo olokada lo mo be ba ti de Bakusa Street ojo pe office abala nu le n lo te yin te ba wa je pe ojo Tuesday le yin to raye te fe we yin na tete wa tori pe ago meji la mo close nbe e tete wo gbobi kibi te ba ti n bo ka ago meji o to lu na te ba tete jiku nle e ba wa nbe leyin ago meji e le ri wa mo o eyin to ba ja si pe e wa je pe e ri number ta tokun pe late kan e ri mu number na ni e tun gba 08063 97 0829 08063 97 0829 number to dele si alaji agba bala nuno ki wa ni awon kan ta fi nda leko ni gbogbo igba ta nso atokun ti so opolopo re mi o kan ra fenu ba die ninu e ni kini nkan ti se wo ti ojoko run opo gbogbo nkan to ba ti ri pe ko je kinu ri odun gbogbo e na lo latun se gbogbo n to ba nse

bẹẹni bílẹ ayé ṣe rí nìyún ìdígọgọgọ rẹ tá fi pètò yìí láyé le àmọ kò wá sí báyé ṣe le tó ayé ò ní lé mọ mi kò ní lé mẹyìn alára ẹ ti gbọ gbogbo tálà jí àgbà bàbá aláàánú tí wọn sọ tí wọn fi kí n lẹyìn gbogbo tí mo ti ń wí látẹ̀ẹ̀kan náà gbogbo ẹ̀ jọra wọn ẹ̀yin ni ká kọ gbé ìgbésẹ̀ kẹ má jẹ́ kẹ́tì ò mú yín mọ́lẹ̀ kí gbogbo ìgbésẹ̀ ayé yín lè ṣe bẹ́ẹ̀ kó lè padà nítumọ̀ àrùn àtàìsàn tí ń bẹ lágọ̀ọ́ ara ti yóò kú ọ̀lọ́gán láṣẹ ọlọ́run ọba ni nọ́mbà bàbá rẹ̀ 08063 970829 08063 970829 mo kíyàn ẹ kú kàlẹ̀ ọmọyájọ owó ẹbí ní ìzàn ló kọ mi wà ní kú mọ ọrọ lẹ́ẹ̀kẹ́ amẹlẹ́mẹrọ èdè kátá pínlọ̀rọ̀ tí wọ́n lé aṣebi náà ni mo fi ń kíyàn owó dìgbà.

0: ìfúnmú ẹ̀mí ẹ̀ lọ. Jésù Olúwa. Bàbá mi wípé ẹ ti gbàrú àdúrà yìí rí. Egun mọ jẹun ọmọ. Gbogbo ẹ̀yin abiyamọ. Egun mọ serere. Igbó dídí ọ̀nà dídí. Okò tẹ ta sójú ọ̀nà. Tí o jẹ lọ. Olúwa finú sùn. Olúwa dáná sùn. Ilé àbàdé àbà. Ẹyin ìjì.
1: You storm.
0: Tó jà mí tọmọtọmọ.
1: Why give me my children?
0: Ẹja kẹja.
1: Be still.
0: Gbogbo yẹn kẹ.
1: Ever shall be so.
0: Iwọ ìjì.
1: Iwọ ìjì.
0: Tó jà mí.
1: Why jà mí?
0: Tọmọtọmọ. Dákẹjẹ.
1: Be still.
0: Ẹ máa kẹ.
1: You be shouting it.
0: Ìjì.
1: Storm.
0: Dákẹ.
1: Be still.
0: Ìjì.
1: Storm.
0: Dákẹ.
1: Be still.
0: Oyoyoyo. Bàbá. Ọmọ mi, ìjì tó ń jà mí tọmọtọmọ. Dákẹ́, dákẹ́, dákẹ́, dákẹ́, dákẹ́,
1: dákẹ́.
0: O ní rí ìjì mọ́. Alágbára tó fi ìjì jà ọ́. Ẹ̀mí ẹ̀ kò lọ sí. In the name of Jesus. Àkọlé ìwàásù mi èlé. Ó wí pé multiple wonders.
1: Ṣé alọ́gbọ̀lọ́gbọ̀?
0: Multiple wonders.
1: Ìyanu lọ́gbọ̀lọ́gbọ̀.
0: Many wonders.
1: Ọ̀pọ̀lọpọ̀ ìyanu.
0: Le gedu ọ̀sẹ̀.
1: Ẹ̀mí ọlọ́run.
0: Exodus.
1: Ìwé Exodus.
0: 15.
1: Orúkẹ ìlọ́gbọ̀n.
0: Verse 11.
1: Ẹsẹ̀ kọkọ.
0: Kí ló wí?
1: Ó ní tani ó dàbí ìwọ olúwa.
0: Who is like unto thee, O Lord?
1: Nínú àwọn ẹlẹ́gbẹ̀rẹ̀.
0: Among the men.
1: Tani ó dàbí ìwọ.
0: Who is like unto thee?
1: Ológo ní mímọ́.
0: Àìlè mà ṣàìdá
1: gbàgbà.
0: Tó ṣe ìyanu ńlá.
1: Ìjànú.
0: Who is like unto thee? In those great wonders.
1: Oh, my God.
0: Ren by Likens, oh, yeah, my life. Hey. He do many wonders. He do multiple wonders. Ninu ile. Eniyan ti ami eleju. Ninu aye. Yo se yanu. Ki a se yanu bi. Omo ti o si ko wa.
1: Hayi
0: ninu aye. O da aye sinu ofo tẹlẹ. O wa decorate yẹ. O da igi o da ilẹ. Ọlọ́run ni. Tó bá wọnú òfò
1: báyìí,
0: a dẹ̀ sọ́ di ògbó. Tó bá wọ asálẹ̀, a dẹ̀ sọ́ di ilé ọlọ́ra. Ó ní èmi ó la ọ̀nà ní agéjù. Màá mú omi jáde nínú àpáta. Ó sọ fún mi, ó ní between now and Saturday. Ó ní lọ sọ fún àwọn èèyàn mi pé wọ́n ó rí wọ́ndà. Mi ò mẹ́niyẹ o, wọ́n rán mi sí ọ ní o. Wọ́n ní n pàṣẹ nínú ọ̀sẹ̀
1: yìí
0: kó tó parí òní ní Thursday wà á rí wọ́n dé. Gbọ̀ngà ìyanu kan ti tó. Tó bá ṣẹlẹ̀ láyé yẹn ní John chapter
1: 9
0: ìyanu ẹyọ kan Jésù lajú àfọ́jú. Wọ́n á dẹ̀ mọ́mọ́ yẹn mọ́. Only one wonder. Èdè bí àlùwọ̀dẹ. Kó tó pé 72 hours. Mà dáìlì ọlọ́run ìyanu kó tó pé 72 hours. Ọlọ́run ìyanu nínú ayé mi nínú ayé rẹ yóò fara. Ọ̀gá bí ìyanu bá ṣẹlẹ̀ ìwọ kọ́ ló máa sọ. Àwọn èèyàn ní orí Psalm 126 verse 1-3-4 nígbà tó lu adá Èkó lọ sí òní padà a dàbí ẹni tó lálọ. Kí ló ṣẹlẹ̀ láyé ìgbà yẹn? Ó ní ẹnu wá kó fún ẹ̀rín, ètè wá kó fún orí. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kẹfẹ́rí. Ènìyàn ló sọ nílùú ìdáyà. Tó bá jẹ́ wọ́n ló ròyìn rẹ̀ kì í ṣe ìyanu. Tó bá ṣàmì ìyanu àríyànjiyàn. Torí pé ogún ẹ̀tọ́ ilé
1: mi.
0: Ìyanu àríyànjiyàn. Ọmọkùnrin kan gbọ́ mi. Mọ́tò ló ń tà. Wọ́n ti sọ́ di korofo. Bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ ìrànlọ́wọ́ dẹ̀ dìde fún. Olúwa wípé àwọn èèyàn 1,100,000 wọ́n ń bẹ ní abẹ́ omi. Ìyanu méje ló fẹ́ ṣẹlẹ̀ sí wọn. Mo lu agogo. ìyanu àkọ́kọ́ mi ma bí o ṣe ṣe ìdápadà gbogbo ìkólọ rẹ ìyanu
1: restoration
0: ìmà láìpẹ́ kó ṣẹlẹ̀ sí ọ. Number two, ìyanu tí mo rí open door ni mo dúró bí iná sírì níwájú rẹ láì tó gbọ́
1: mi
0: ọ̀nà sí.
2: Mo fi ọpẹ́ fún Ọlọ́run fún orí tó ṣe nínú ayé mi. Orúkọ mi Christian name ni Abọ́sẹ̀dé Abiodun. Mo ń gbé ní Akko. Láti ìgbà tí mo ti join ìjọ yìí, ìtàn mi yí padà, ìdílé mi, ìtàn wa yí padà, gbogbo lọ ní ìrọwọ́rọsẹ̀. Testimony àkọ́kọ́ mi ni pé níbi tí mo ti ń tajà ní Gosa, Ibo kan wá challenge mi níjọ Friday wípé ìwọ ló ni gbogbo Gosa market yìí báyìí o. Torí nígbà kan ìtajà tẹ́lẹ̀ ọkàn jókòó ni ọjà rẹ máa rẹ̀ tẹ́ bọ́ báyìí ó ti lọ fílẹ̀jì ó ti lọ gbé ọ̀gbàǹjẹ wá èrò wá pọ̀ lórí rẹ báyìí yìí pé kí n wá ra mọ́ọ̀tì fóun o ní o rajà kó wọ 200 yìí láyé mò ń rà more than 1 million báyìí mo sì supply rẹ̀ ọ̀run sì ń dìde ìyanu fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìgbà tí à ń bọ̀ ní àti travel ní Kaduna níjẹta a rí àánú gbà ọlọ́kọ̀ tó gbé wa ó ti yó tó yẹ pé tírélà yẹn ó fèsì wa èmi gan tí máa fẹ́ gbàdúrà tí máa ń travel báyìí mi ò ń gbàdúrà ní ẹnu ọ̀nà bu ẹ̀mí yẹn sàn sọ pé kí n dúró ní sẹ́ńtẹ̀ ẹnu ọ̀nà lé mi kí n tó jáde ẹ̀mí yẹn tó máa sọ pé tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ gan ta ló fẹ́ ta nọ́mbà ta ni wọ́n kọ́kọ́ fẹ́ pè wọ́n fi máa mọ ibi tí ọ̀tá mi kú sí ẹ̀mí yẹn sàn gbé wa mo ní lórúkọ Jésù sẹ́ nígbà tí ògòdè yìí mi ò ní kúkú yà ọmọ mi àkọ́bí ó ti ń wá àdìmísàn fún ó ti ṣe jáàbù mí ẹ̀mẹ́fà kò rí àdìmísàn ṣùgbọ́n ọjọ́ tí mo gbọ́ ìpè ọtọ́rítì ti olórí ogun mi jáde láyé ọmọ mi rí àdìmísàn ní yunifásitì Abuja.
0: Gbogbo olórí ogun ayé tiẹ̀ náà.
3: Every academy of your life.
0: Àti olórí ogun ayé tèmi.
3: Every academy of my life.
0: Wọ́n máa jáde láyé.
3: Amen.
0: Fẹsẹ̀ jẹlẹ̀ sọ pé jáde láyé.
3: Ṣé dáì dáì dáì.
0: Ẹ̀yin tó ẹ sọ̀rọ̀ yín di olórí ogun fún
3: mi. All of you that are my academy.
0: Pariwo dáì dáì dáì dáì dáì dáì dáì dáì dáì.
4: Ọ̀rọ̀ yìí ti dé didi.

0: miracle of open doors. In Dabayasha. Oba to fi aye si abe obirin.
1: God that put space in the woman.
0: Gbogbo omo jade. Gbogbo ite mo gba mi.
1: You that do hear me.
0: Lojojumo.
1: Every day.
0: Mi mo bi o se se. Ni bi ona ti di. Iya haliya. Bayi ni ani ti. O ni kokoro sika. Da fi ni wi. Ẹni tó ń ṣí tẹ́ni kò lè tì ẹni tó ń tì tẹ́ni kò lè ṣí ọmọ ọlọ́run ni ìlú àbáwúlẹ̀ ọmọ ẹni tí mo sọ ẹni tó ń la ojú afọ́jú kì yóò lànà fún ẹbí ẹni lànà lágéjù ṣé kò ní lànà fún ọ tó ń pàṣẹ gbogbo ẹni tó ń dìmọ̀ yìí ọ̀nà ńlá. Láti òní lọ, ọ̀nà ńlá. Láti òní lọ, ọ̀nà ńlá. Ilẹ̀kùsí. Ilẹ̀kùsí. Ìyanu kẹta. Ìwé ìrántí.
1: Book of Remembrance.
0: Wọ́n sì báyọ̀. Mihai Kada. Rí Bàlúà. A ti ṣí ìwé. Níwájú ọba. A sì rántí. Mọ́dékáì. Ó ti ṣe ọba lóore. Ọba wípé kí la ṣe fún. Wọ́n sì wò lọ́wọ́
1: báyìí.
0: Kan nìkan níbìkan. Gbogbo bí ó ti tilẹ̀kùn mọ́. Mi mọ̀rú àmì tó máa ṣe ilẹ̀kùsí. Oh my God. Ọlọ́run mi ò ní gbà. Pé kán tilẹ̀kùn mọ́. Kò dẹ̀ mọ́ lẹ́nu ọ̀rọ̀. Ìwé ìrántí ti ṣí. Kọ́ gbogbo ẹni tó ń gbọ́ mi lórí ètò yìí. Ní ìmọ̀gbà tó ti gbọ́ mi bọ̀. Ilé ọmọ tó tì. Wọ́n ti ṣí ìwé kan. Ọlọ́run sì rántí sára. Bí ó ti wí. Ó sì ṣe fún sára. Bí ó ti sọ. Sára sì lò. Lónìí, ìwé ìrántí, ó ṣì kàn ọ́. Ó jìyà mọ́. Ẹlẹ́kẹrin, ìyanu ìrànlọ́wọ́. My God, my God, my God. Torí Olúwa Jehova, yóò ràn mí lọ́wọ́. Torí náà, mo gbé ojú mi sókè bí òkúta líle. Èmi sì mọ̀ pé ojú kì yóò tì mí. Rí àlẹ́ ẹ̀kẹ́dẹ̀bí. Jìnnà mára bí ẹ̀jẹ̀ bí a gbogbo ẹni tó ń gbọ́ mi ìrànlọ́wọ́ tó ríru ẹ̀rí bóyá gbà á. Ìrànlọ́wọ́ tòsí. Ìrànlọ́wọ́ ọ̀nà jíjìn. Ìrànlọ́wọ́ lọ́wọ́ ọkùnrin. Ìrànlọ́wọ́ lọ́wọ́ obìnrin. Lọ́wọ́ ọmọdé. Lọ́wọ́ àgbà. Gbẹ́ ìrànlọ́wọ́. Gbẹ́ ìrànlọ́wọ́. Gbẹ́ ìrànlọ́wọ́. Gbẹ́ ìrànlọ́wọ́. Olúwa. Wà á ràn mí lọ́wọ́. Sọ̀rọ̀ sókè.
2: Olúwa wà á ràn mí lọ́wọ́.
0: Torí pé
2: ènìyàn mi ní mi ò lágbára.
0: Mo ní Ọlọ́run tí mo ràn ní lọ́wọ́. Àwọn ìwọ ló ń fìràn lọ́wọ́ wá rí. Àwọn tẹ́yìn bá rò pé. Àwọn tó bá rora wọn pé. Àwọn tí ènìyàn bá yọwọ́ wọn lọ́rọ̀ wọn. Tí wọ́n láti mọ̀. Bàbá ràn lọ. O lè dá nkankan. Nígbà tẹ́yìn bá yọwọ́. Ọlọ́run wa kọ́wọ́
1: ti.
0: Mèrè ṣe ni. Mi mọ. Níbi tí ìtìjú ti fẹ́ dìde. Ìrànlọ́wọ́ dìde. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ọlọ́run yóò ràn lọ́wọ́. Ìyanu ẹ̀kárùn-ún. Ìyanu ìdìdí òjijì. Ìdìdí òjijì. Ọ̀rọ̀ rẹ. Àwọn àdàbí pé. Ṣé bá a mọ̀ tẹ́lẹ̀? Bó ló ṣe dókè? Torí òní rákòrò. Òní rìn. Òní sáré. Ṣe lágbe ẹ̀fọ́. A máa gbé ẹ̀fọ́. Àwọn tó ti lọ níwájú. O fẹ́ lọ já wọn lẹ. O máa já wọn lẹ. Ẹyí tẹ́ wà ní Facebook. YouTube. Ẹ ṣí àvídíò
1: yìí.
0: Yẹrẹ Kedua. Mẹ́zàtò. Bẹ́lú Ọ̀dáyà. Ẹ ṣí à. Ní ìgbà méjìlá. Méjìlá. Ọ̀rọ̀ ń jáde. Àṣà ń tẹ̀lé. Mo sọ̀rọ̀ sí afẹ́fẹ́. Ìrànlọ́wọ́ orígun mẹ́rin àgbáyé. Ẹ gbà á. Ìyanu ẹlẹ́kẹfà. Ìwòsàn. Ìwòsàn. Ẹnikẹ́ni àtàtà nínú
1: yìí.
0: Mo dún wájú ọ̀rọ̀ jẹ́kọ́. Àìsàn ara rẹ̀. Ọfà ara rẹ̀. Àfiṣẹ́. Àránsí. Kó jáde.
3: Orúkọ mi ni Idris láti ìlú Gbé Airport Road. Olorun sori nla kan fun mi.
4: Ah, baba abẹ tare.
3: Bẹ́ẹ̀ ni sir.
4: Mo ti gbọ́ voice yẹ.
3: O ti igba ti Olorun sori beta fun mi, itan ti mi gbọ ri mo gbọ. Won so fun mi pe igba tan bi daddy mi tan, iko mo tan bi le won pe beji ni. Nipa won ya kan wa binu pe ibeji bo kini kan wa gbọmọ yen, won gbe won pa sa pa mo sa ja, ta won mo yen da fi kekeke tan fi ku. Won ni aye wa se pe latodun yen pe won ni bi beji mo le wa. But iya lenu Olorun ni pe bi mo se jọn ri oke ogo, Olorun wa se beta fun mi. O wa iya gbogbo won lenu. Kódà nílé àwọn ẹni tó jó lórí ẹbí wa ní kí n mọ kọ́mọ bọ̀ wálé, mo ní mi kọ́mọ wálé o. Pé ẹni tó bá fẹ́ wá wọ ọmọ kọ́mọ bọ̀ wá sàbújá pé orí Ọlọ́run lálelé. Wọ́n sá ń ṣèwádìí lórí ọmọ yẹn, kódà ìfundò lánàá. Wọ́n sá ní kí n lọ sòlẹ̀ kẹ funfun ọmọ lọ́wọ́. Mo ní tẹ́ bá rí ọ̀rọ̀ Ọlọ́run lórí ọmọ yìí ló kú, kò sọ́rọ̀ òòsà kankan, kì í sòòsà ló ṣe lé. Ọlọ́run ọtọ́rítì ló ṣe fún mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
4: Àwọn èèyàn máa bí bẹ̀ta lórí òkè.
5: Ọ̀rọ̀ yìí ti dé gidi.
6: Ó ti dé gidi Ọlọ́run.

0: 17 years.
1: Since 2007.
0: Ntẹ́yìn yóò wá lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 16. Kì í dẹ̀ ṣe pé wá tún ṣe, ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì. Abẹ́nu yẹn ti parí tiẹ̀ náà. Kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹni tí ò gbá ní o. Tẹ́lẹ̀ the same category ni wọ́n wà. Wọ́n àjọ parí ilé wọn ni. Bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn, wọ́n parí tiwọn, wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe kú lórí òkè yìí.
2: Àṣìlérí
0: máa ń. Let double grace work for you.
2: Náà orí ọ̀fẹ́ àṣekọ méjì
0: sí ọ̀tọ̀. Ó tún pè ní great mercy nìyẹn. Tún lọ ra mi.
2: Amen.

0: lọ́gbẹ̀dẹ̀ ni a máa já. Ẹ má máa já kankan. Gbogbo ni ẹ bá ń sẹ́. Ẹ pẹ́ Jésù. Ẹ bá ń ṣe ogun arógo-bògo
1: jẹ́. Kọ́kẹ́dẹ̀ gbìyànjú bá tún dàtí sẹ́jú
0: ẹ̀. Ẹ máa mú ìyàn rẹ́rìn lẹ́nu
1: sí kú lọ.
0: Ogun arógo-bògo jẹ́.
1: Dàtí sọ́wọ́ ń
0: sẹ́ wọlé.
1: Ṣé kẹ́kọ̀ọ́ bíbí?
0: Oyè oyè oyè. Ẹ̀mí àwọn wòlíì. Ẹ bá mi sẹ́.
1: Ẹ bá mi sẹ́.
0: Ogun arógo-bògo.

0: mo gbàdúrà.
1: I pray.
0: Yàrá balẹ̀.
1: O fa.
0: Irúgbìn ogun nínú ayé rẹ̀.
1: Every seed of battle in your life.
0: Nínú ayé mi.
1: In my life.
0: Kó mọ fàtú.
1: Hey, remember the fruit.
0: Àkókò àwọn angẹ́lì la wa.
1: This is the time of the angels.
0: Mo pè wọ́wọ́ inú ayé
1: rẹ̀. I brought them to your life.
0: Wọ inú ilé rẹ̀.
1: Into your home.
0: Gbogbo ọ̀nà tó dí.
1: Every black ways.
0: Kó máa là.
1: Be open.
0: Ọ̀nà tó dí.
1: Black ways.
0: Ẹ máa là. Ọ̀nà tó tì.
1: Black ways.
0: Ẹ máa là. Gbogbo tó ti gbà lọ́wọ́ ẹ̀.
1: What they've taken from you.
0: Lójú orun lójú àlá.
1: In your dream, in your sleep.
0: Orin rẹ tí wọ́n
1: gbá good thing they took.
0: Ayọ̀ tí wọ́n gbá.
1: Bad joy they took.
0: Wọ́n gbọ́ dídí ọmọ lọ́wọ́ ẹlòmíì. Olúwa dàpọ̀.
1: Ìyá
0: yabara.
1: In the name of Jesus.
0: Lẹ́yìn àdúrà yìí. Ọ̀nà rẹ̀ ṣí. Lẹ́yìn àdúrà yìí. Ọ̀nà rẹ̀ là. In the name of Jesus.
2: Praise the Lord.
3: Hallelujah.
2: Orúkọ mi ni orísun mi Morayo. Mo ora mo give testimony ni last week. So ìdí ni tí mo fi sọ ní ọyẹ last week wípé gbogbo nǹkan tẹ́ pé ìnira ni mo fi máa ń ṣe tí mi ò kí ń fi rọrùn ṣe nǹkan tẹ́ pé ìnira mo fi ń ṣe. Pé eléyìí tí mo wá lẹ́nu ọjọ́ mẹ́ta ìgbogbo nǹkan tí mo wá ń ṣe pátá pẹ̀lú ìrọ̀rùn ni mo wá ń ṣe. Nígbà tí mo ṣe jáde nínú ibi báyìí ní ọjọ́ yẹn tí mo lọ gbowó tí máa fi ọmọ́tò tí máa wórí fóònù mi mo rí ẹnìkan ti sẹ́ndí 130 sí mi. Tí mi ò dẹ̀ lérò ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kàn rí tó sọ for the ties pé kì í ṣe ties ti bedroom mi o pé tọ́yọ́ mi bá kọ́kọ́ sè yẹn náà bá di mo wá sẹ́ndí ti kitchen o mo ní mo yin ọlọ́run lógo. Torí pé nǹkan tí mi ò tiẹ̀ lérò rárá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run authority ọlọ́run bàbá mi Sam Ojo ohun tó fi lẹ́nu ọ̀sẹ̀ tí mo darapọ̀ mọ́ ìjọ yìí ara rọ̀ mí ara tù mí lórúkọ Jésù gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ ẹ̀rí mi ara ò ní ni yín ẹ̀ẹ́nì fìnira lórí ayé yín ogun tó jẹ́ èmi tí mo dúró wájú yín kò ní jà yín o lórúkọ Jésù.
4: Ọ̀rọ̀ yìí ti dé.

0: ọmọ ìṣe mo lè yá òun ní 50,000 mo ní o lè go fire tí bá rìn lọ bìkan ó lè fún mi máa dún ẹ̀rù máa máa bà mí mo ní olúwa kí ni mo fẹ́ ṣe mo dẹ̀ máa gbọ́ ìpè bàbá mo máa gbọ́ ìpè bàbá every morning mo wá sunkún sórí ọ̀tá mo wá da àyẹ̀dẹ́ bí mo wá tún lọ sórí kí ni mo ní olúwa ọmọ àkọ́bí mi daniel orúkọ tó pè mí mi ò fẹ́ mi ò bá ẹ dá má jẹ̀bi orúkọ báyìí mo fẹ́ kí ayé ọmọ yí padà sí rere o block ni mọ́dà wá yí ẹ̀ máa pé kò ní lọ ó ní òun ò fẹ́ jẹ́ kẹ́bí bọ́dí bọ́bí tó ń wà ìgbà tí mo wá sunkún wá sórí òkè mo sunkún sọ́lọ́ ọlọ́run ṣàgbọ́ àdúrà lórí òkè fúnra ẹ̀ ló wá sí whatsapp mo ń pè é ìgbà tó pẹ́ ó ṣe píṣọ̀ mi ó gbé sí àwòrán ńlá onímọ́mì kì í gbé sí pálọ̀.
1: Lẹ́yìn tẹ gbàdúrà.
0: Bẹ́ẹ̀ni sà onímọ́mì ó fi àwọn tó máa rà kìíní yẹn ó fi gbé wá fún mi nínú ilé ibi tí mo wà ní shop ó gbé wá fún mi ìgbà mo wá dúpẹ́ fún ẹ̀rí ni pé ó jẹ́ ẹni tó sọ pé mọ́mì mọ́mì gba 300,000 mọ́mì gba
1: 300,000 ẹni tó fẹ́ wá láti UK kò wá mọ́
0: sà
1: ó ti fún yín lówó
0: ó ti fún mi lówó mọ́mì mọ́mì tí wọ́n bá gbà sálárì wọn á send oyè báyìí fún ẹ mo ní olúwo ṣe gbà tí mo wá rí ọ̀rẹ́ mi kan ń lọ sí UK mo ní gba òróró authority mo ní kọ́kọ́ máa lò ó nísìnyí ó jẹ́ ẹni tó sọ pé òun wà òun gba alẹ́ fúnra òun òun máa ṣe oúnjẹ sínú fridge ó máa ṣe oúnjẹ gbogbo ó máa sọ ó máa fi fídíò ẹ hàn mí pé òun lọ sọ́jà òun ṣe pẹpẹ soup òun ṣe gbogbo ẹ àjọ nǹkan mi lẹ́tọ̀ ó ń pè mí inú mi dẹ̀ wá dùn
1: torí mo sùn wá
0: ìgbà tó tún pé àbúrò ẹ tún pè mí.
1: Ẹ dìde gbogbo yìí.
0: Jésù kí ọmọ òun ní just 2 weeks àbúrò ẹ náà wà lọ pé freezer ti dín òun ní just 2 weeks láti sọ pé kó padà sí Nàìjíríà pé visa ti dín
1: mo
0: ní olúwa kí lè lé olúwa gbà mí ó náà ti kówó fẹ̀yàn kan ó ti dúpù ń mo ní ó ṣe tí ẹni kò ṣe tọ́lọ̀ ó ní ibi tóun ti ń rìn lọ lèèyàn kan ti ṣe ó láàánú pé òun mẹ́ni tó bá bá ò ṣe ìgbà tó wá di ilé last month tàbí ẹmúnú january ó pè mí pé mọ́mì congratulation pé visa ti jáde.
1: Ẹyin olúwa ló gòrógó. Mọ́mọ́ Ọlọ́run ti fìdí ọmọ yín méjì kalẹ̀ UK ẹ̀yin náà máa lọ lọ́dún yìí.
2: Amen.
1: Iṣẹ́ ti lọ rí tẹ́lẹ̀ máa pàdé yìí ń bẹ̀ lọ́dún.
0: Bẹ́ẹ̀ tóbi yẹn ti ń bá mi sọ̀rọ̀ wẹ́ẹ̀dì pé mọ́mì máa tó wá.
1: Mo ti rí June la máa pàdé lọ́hùn June.
0: Ó ní kí lọ ṣe passport mi pé mò ń bọ̀ by June. Pẹ́lẹ́gbọ́n ọlọ́run
1: sọ fún yín lọ́sù oṣù wo ló dá.
0: Ó ní ju ọdún bẹ́ẹ̀ lórúkọ jẹ́.
1: Mo rí ju níwájú orí mi mú yìí. Dìde kí hallelujah méje.
2: Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah!
3: Praise the Lord church. Ẹ bá mi yin Olúwa lógo. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Orúkọ mi Ṣadé Yusuf láti Durumi 1. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní last year October ni mo bẹ̀rẹ̀ sí mo wọnú ìjọ yìí. Ìgbà tí mo fi bẹ̀rẹ̀ sí inú tí mo wọnú ìjọ yìí. Mo wọnú ìjọ yìí pẹ̀lú nothing ni anything everything. Mo ti ní nǹkan rí mo ti ní change your everything go down. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní pé ìgbà tí mo wọnú ìjọ yìí ọkàn mi first thing tí wọ́n kọ́ wà nínú ìjọ yìí ni tí mo ti ọkọ wọnú authority program ọkùnrin ọkàn balẹ̀ náà.
1: Ẹ pàtàkì fún Jésù. And that is true. Ọkàn yà tẹ ọkọ balẹ̀ náà pé ìrètí wà.
3: Ọkàn mi ọkọ balẹ̀ náà. Mo wá dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run orókè yìí. Nígbà tí wọ́n kọ́ fi wọ ìjọ yìí mi ò lè rówó dá àmọ́ pàtàkì fi lọ bí ìjọ first program second third round mo ti Ọlọ́run ti bò mí àṣírí mi mú. After that last year October létí mo gbé owó pọ̀ lọ́wọ́ mi débi pé landlady dé ó ń kẹ́rù wá jáde. Májàmú tí mo sọ ni pé Ọlọ́run orókè yìí nígbà tí mo fi kúrò nínú ilé yìí mo fẹ́ bọ́ sínú ilé ara mi ni. Ọlọ́run dẹ̀ jẹ́wọ́ agbára rẹ̀.
1: Irọ́ ni o.
3: Bẹ́ẹ̀ ni dájì rí sínú ilé ara mi ni mo wà ní dúró mi lẹ́yìn CBM.
1: Ní dúró mi.
3: Bẹ́ẹ̀ ni sọ.
1: Níbí. In the next 3 months.
4: Ní oṣù mẹ́ta sísìnyí.
1: I prophesy.
4: Mo sọ tẹ́lẹ̀.
1: Every one of us.
4: Gbogbo ẹnì kọ̀ọ̀kan wa.
1: We will have big things to testify.